0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Toro ọmọ owó ta sì ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wálé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wa Yesu nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: èmi ààyìn náà ní ìtìgbọn àdágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ ní mọ̀ àdágbére pé mo fẹ́ yẹ̀ fàájẹ̀ mo sì lérò pé tí ń gbádùn gbogbo àwọn ìtàkùrọ̀sọ wá owó bá ṣe ń dúpẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ dáa ti jọ sọ gbogbo àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan tẹ́ ti ń gbọ́ látàárọ̀ náà mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn ní ṣiṣẹ́ ń tẹ̀lé ṣe mọ̀ pé ṣiṣẹ́ ń tẹ̀lé náà ní ṣá ní fáàgbọ́n mi rè kú mo tún ti ń ọ̀plóòdù lára àwọn prógíráàmù wa kan tá a ti lost ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo pe àkọlé rẹ̀ ní let's legalize corruption nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra àgọ́ ètò náà ọlọ́run bá ń gbọ́ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni. Àwọn tó ti mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀jẹ̀ ń upload lórí sábà wa yìí bó bá ṣe é ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó mọ̀ jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀rọ̀ mi ò yé yín sọ̀rọ̀ mi yé yín ẹ mọ̀ ń jẹ́ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we've all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́ débi dájọ́ bàjẹ́ dé. Wọ́n ní ìfọ̀tọ́ sí ni máa ń pè lára amọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọ́n ṣàánú wa. Yáyìn ní ti máa jáde náà ní ààyín tí ń fi lọ mójútó èyí tí mò ń upload lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé nǹkan tí lásìkò bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wà lọ́wọ́ alálẹ́ ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní ń bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹnàwọ̀ ẹni tó bá ní a mọ̀ bọ̀ là ní débá nílé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan yóò rán arọ wọ̀ adé afúnmabà jẹ̀rọ̀ ọmọdé lé o ǹjẹ́ kí láyé ìgbín ń ṣe ẹyin tèmi ẹ̀rọ wọ̀ náà láyé ìgbín ń ṣe o ilé olúwa ẹ̀rì ìgbóná inú ilé tẹ́ ti ń gbọ́ wà yìí ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ wà ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ wà ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fi ọlọ́run ọba sọ yín mo fàyín lé ọlọ́run ọba lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá mi pẹ̀lú ẹ̀yin títí dìgbà mi ìdá tó máa pàdé àfin ilẹ̀ sínú ìbànújẹ́ àní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmí náà sínú ìbànújẹ́ ẹ̀ níbèmí náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ọ̀bì ọjọ́rọ̀ fóònù nọmbà tẹ́lẹ̀ pè mí sí ni 0706887 4274 ẹ lè bá mi chat lórí WhatsApp náà 0706887 4274 0706887 4274 ìpàdé wa mo ló di wọ bí ọjọ́rọ̀.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebíọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebíọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Dear my people, this is not two face. We go all move from grass to grace with one love.
3: More music on trendybeats.com.
4: Ọlọ́mọ tó jẹ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ láyé.
5: Àṣẹ nǹkan ò lè ni pé ọmọ kìnrin ọmọ ọmọdákẹ́kẹ́ ni mo fẹ́. Àbá nígbà tó dúdú ẹ̀ tán, máa lọ ọmọ yọ̀dẹ́ ààrẹ tọmọtọmọ. Ọmọ bolọ́fẹ́ ọmọ lébẹ̀ níbo àtọmọ méjèèje ọ̀dàbọ̀ ilé-ìfẹ́. Mo bẹ ọlọ́run mo jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ mọ́.
6: Amina.
5: Ẹ̀yin tẹ́ ẹ̀ máa pẹ́ lóògùn irí yín dàrú mi torí mi ò rí di nǹkan náà ẹlòmíín ní ìyáláyà ogun ẹ̀yin lásán wọ́n lẹ̀ mọ́ nígbà tẹ́ ẹ̀ sì kíní ó sì jóná tọmọtọmọ ẹ̀yin lásán ó sì so ogun ẹ̀ mọ́ gùn ó so mọ́ gìgísẹ̀ ọlọ́run wọ́n ra pé kí ni on lo nu a ton ko kale ku won salada ado wole won ke nbo ah akinu ni lu awon ni a ton tun jale ke baba e wole ado wo oya egba akeni won tun so se o na pe iro olugbon ah a ton tun jale baba e wole ah won ni egba o kare e pada lo egba loju bi o ba gbina won wole won sangba ti bayi ina so ni won eh o pari en te kuju logun te kuju olohun anfani ogun da ka pe won wa fo ka so won wa fo en leti ni na wa so ah e wo kibiri

0: wọn sáyé táwa fi ń jọmọ lónìí ẹ̀yin ọmọ ìyá wa nílé ìfẹ́ ẹ̀yin mùsùlùmí àti bí ọmọ sáyé látara àpapọ̀ ọkọ àti ìyàwó ni. ṣé ẹ wá mọ̀ pé àwọn kan ti lọ wọn bí mọ ọkùnrin kọ́ ló gùn wọn rárá wọn ò súnmọ́kùnrin rárá obìnrin àtobìnrin ló bímọ àkan ti lọ tí wọn lò yín o àfa ọpọ lóye idris ọlọ́run oníjà nǹkan kan ó sí ọ ọlá kùrán nù ràbí àfa para lórin para lórin. mo ní wà bí bá ti ní wà bí kan yín wà lóòótọ́ kọ sáyè àmọ́ bá ti ní wà bó ti pé mi náà mo bẹ lọ́run pé jáyé orí mi ó sì ní wọn orí mi jáyé ọmọ mi ó sì ní wọn ọmọ mi jẹ́ máa sọ̀rọ̀ ọmọ jẹ́ ń kọnu ó sì jẹ́ ń kọnu èyí ní rọ́rọ̀ sọ lókin ìgbà tí n bá ti ráyè gbogbo ẹni bá pè mí tí n bá ti lè pé he ní ń bọ̀ náà nù ni n bá fi ní he tí n bá wá inú kó ti pá àfa mìíràn mi ń sẹ́ àbí mo sì kú nínú ká àfa mìíràn mi ń sẹ́ ẹ̀gbowó yín àfa mìíràn mi ń sẹ́ àbí kí n sì kú ọ̀kan ni n bá ti ní ìyín wá o àwa náà ni ó tún kọ̀ láàfọ̀ pẹ́lóye tún dé mu n bọ̀ sẹ́ àwa náà làwa dé àlùbáríkà làfọ̀ pẹ́lóye ń wá ọlọ́run ó sì ta fún gbogbo ẹ̀yin tẹ gbé tó yìí dání.
1: amiina.
0: ọ̀rọ̀ ìyàwó àtọkọ. fawalọ́lọ́ì.
1: fawalọ́lọ́ì náà bùkí.
0: ọ̀yá yìí dàgbére.
1: alẹ́ sọ́ọ̀kì ní fara.
0: ẹ̀yin tẹ́ bá kéwu àtẹ̀lẹ́ tí ń gbọ́ kéwu. ẹ̀yin tẹ́ bá máa wá àṣìṣe àtẹ̀lẹ́ tí ń gbọ́ wá sí. ẹ wá gbọ́ tábà fẹ́.
1: fawalọ́ì náà àbùkí. àlẹ́ sọ́ọ̀kì ní fara.
0: bàbá yusuf alimarikasi.

0: ilé ìfẹ́ mà dá o ilé ìfẹ́ náà lájókòó yìí ọlọ́run jọ da fún bàbá wa ní ọfí ìfẹ́ ọlọ́run jẹ́mi wọn ogun àwọn ọba kan bẹ́ wọn ọmọ wọn ara wọn kò ní jẹ́ àtúgbò àwọn àṣìṣe ìyá tó sì yóò ní wọn mọ disturb àwọn onímàlẹ kọyìn bàbá wa ní wọn wá dá ọlọ́run mọ ọlọ́run wọlá kí bàbá wa ní ọfí ìfẹ́ síjú adé wọn dá ọlọ́run mọ gbogbo tí máa dààmú ọba lérí ìtẹ́ ẹ̀ ọlọ́run oníjọ́ sẹlẹ̀ fún bàbá síjú adé. ẹkún láyé rí ẹni léwó pa bọ abádébẹ èso òní ké afáluwọn ní ké ẹni iná jó bọ abádébẹ òní ké afáluwọn ní sunkún ìyàwó ti ọ̀rọ̀ kan mọ́ ọmọ ló sì kéré yìí so ní sunkún afáni ní sunkún. Kí ni wá pa wọlé kúlá yéré?
1: Wà láàkì nàní.
0: Ọwọ́ alẹ̀ èrè mi ní tèmi èmi àfa.
1: Àbùkí.
0: Èmi àmọ́ wá sunkún màá sì máa ké.
1: Àlàlú bọ̀sọ̀ òun igi.
0: Ọya ìdàgbẹ́.
1: Wà láàkì nàní. Àbùkí àlàlú bọ̀sọ̀ òun igi.
0: Ẹyọ ọmọlúwàbí lè fẹ̀. Àfa lèmi àmọ́ wá sunkún. Mi bá dé tí wọ́n to sí àlọ́gbà. Táwọn onílù ń bẹ́ ń ta táwọn ń fèrè ń pẹ́ pààràpààràpààrà tí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó náà ń jó ń ta àfàlù wọn wà dúró sọ́bẹ̀ kí wọ́n máa sùn kí ni ń pa àwọn lẹ́kùn pé ọlọ́run o ta ni ọ̀kọ̀ọ̀kọ̀ kúnú àwọn méjèèjì ṣé wọ́n jẹ wọn mọ́ àbí wọn ò ní jẹ wọn mọ́ ṣé wọ́n ráyé lò àbí wọn ò ní ráyé lò sọmọ rẹ nìyàwó bí àbọ́mọ bú ségbèsè ayé eré ni wọn ó lò àbẹ àmọ àwọn nígbà wọn bá ń jó lọwọ ni tọ́jú ló ń gbé dẹdẹ dẹdẹ yáyàwó ni dẹdẹ dẹdẹ wọn bá lù àpàdà sí ibú wọn ò ní lù àpàdà sí ibú wọn ọmọ àfààní tí ń gbòhun lẹkùn
1: tó. wà lẹ́kì náà ní àbùkí alámúkọ̀ọ́lọ́ òwúrìjì wà lẹ́kì náà ní àbùkí alámúkọ̀ọ́lọ́ òwúrìjì.
0: Afa lemi ama wa sunkun ìbára ẹni tí máa ń ṣèyàwó ọ̀rọ̀ ìyàwó ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ bá ríra yín ẹ̀fẹ́ra yín ọ̀nà òun wọn ní àgbà fẹ́ra wa ká tọrọ ọmọ tá a fẹ́ fẹ́ ẹ lọ ọ̀dọ̀ bàbá ẹ̀ ọmọ yín afẹ́fẹ́ ni ìjọ wà náà ẹ̀yin fẹ̀ à ń serú ẹ̀ ìlú tó kù tí wọ́n ti ń serú ẹ̀ dáadáa nísìn ìlọrin nọmba wa tí wọ́n ti ń serú ẹ̀ dáadáa pé afẹ́fọ́ ọmọ yìí kì í bá kà á jẹ àgbà àmọ́ ní gbogbo orú àwọn ìlú mi kì í serú ìyàyín o àwọn ìlú mi ó ti yẹ yìí náà. Fawalayi.
1: Fawalayi la abuki. Ala saki ni fara.
0: Abulasi ni ma da da da
1: kun. Walaki nani abuki ala mutaza wuli.
0: A kọ́dà bẹ́ẹ̀ bá bímọ ohun tẹ́ gbé san ní àdé. Bẹ́ẹ̀ bá sì gbé san ní àdé ẹ kò bé. Bẹ́ẹ̀ sì kò bé. Ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé. Bẹ́ẹ̀ sì pè ká lábẹ́ ẹ pè Napoli tọ́dà bí Èkó Ìbàdàn bí Ìbàdàn. Ẹnì yóò wù jẹ́ lè pè tó kó mọ́ ọmọ tẹ tọrọ ìyá rẹ̀ ẹ̀yin lè fẹ́ ọmọ àlè lẹ́bí.
1: Àníkà òṣùwọ̀n náà ti.
0: Ìdàgúrè Angel Kiyama. Àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹ́ náà ẹ̀yin lè bẹ̀ ọ̀rọ̀ tá a fọ ọ̀pẹ lọ yẹ dálẹ̀ lónìí. Àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹ́ náà níjọ́ kìyàmà ó níbi tí wọ́n wọ̀ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọ́n wọ̀ àwọn ọmọ ọ̀hún òun làwọn inú wọn lọ́mọ àlè wà inú wọn lọ́mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọ́yọ́ fẹ́ lọkọ̀ ìyá ni mo ní ọmọ fẹ́ mo ní ọmọ fẹ́ yí wọn ni àwọn èmi ọ̀fẹ́ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọwọ́ àlọ́ ọ̀fẹ́ kíláàsì ìyá ò sì fọwọ́ sí tọ́ba dúdú àlùkìyà mọ̀ kò ní wọ náà kò sì ní wàlùjẹ́ náà ó níbi tí ẹ wọ̀ ó níbi tí ẹ wọ̀ a gbọ́dọ̀ tọrọ ìyàwó ká tó fẹ́ ẹ wá wo iye àwọ̀ ọmọ sìn kò sáà ń tọrọ ìyàwó wọn nabaa ti kọkọ yira wọn n bọlọ wọn tẹ wá gbé tí o gbé gbàǹjo sinadé asẹ ti wọ ayé wa gbàǹjo siná lansẹ ti bá di kò sí wàhálà mọ. Asalaamaaleykum sista. o e je fun mi number yin o pari olorun tun wa olorun tun wa se kisa fun wa ah obasanjo ah to dale ah olorun tun wa se kisa fun anseti iyawo wa fun ara wa na la tun pe iyawo wa fa won tin pe won ta bi kini ba ti do pa iya soda gba gba gba kini dun ah awon iya te wo yi won si gan won wa ni pe mi an o network ni le wa ye da nlo tanu ah la ila gogo e dohun
1: anike sunnati fama wajiba sunnati falaysa minni
0: e ma so yi e ma fe ra yin sunnati ilana imi anabi muhammad
2: sallallahu alaihi wasallam
0: ah bo se be yo bo anabi bi ki dan
2: je omi sallallahu alaihi wasallam
0: ilana mini o faman uraqaba an sunnati eri e o ba anabi ti gbe kale faman uraqaba an sunnati eni ba seri ko mbi sunna imi anabi falei samin to ba di gal kiyama ko ni sin no mele yin yan nabi
2: sallallahu alaihi wasallam
0: ko da ko lo maka ni gba si ti tin je si si awon yawo ta wa fe an toju won ni aban be bi pa won awo ko iwo wa lori yawo nja pe mo olohun o elomi ni yawo le yawo da da eko olohun oko olusi oko beudani oko o ni yawo to dane yawo ti tojo yo ti gunya yo ti sebede yawo mo re je pe baba laide ojolosu won ti de e pe bo baba laide wa oto olohun baba laide eni bo mo wa mo be le ali yawo se yawo ti yawo se o se tolohun ne ka se kale o ti dane kale ni won re ti oko e ko le joko mo tun gbo won moto won mo ti e se bi yo to pada nle baba laide wa dari ogoju awokunrin a je kisa ya lodo olohun afẹ olohun ba sa adu emi na yora mi leba emi pelu yin ni ebe ni ba se dada olohun so lesan si e a me je mo pala mi ko mo yan mi mi sara yin e je kisa ya
1: fa allah ila abuki ala sakin al qara ولكنني أبكي على المتزوج
0: إمي سكو بمبارني دوكو إمي سكو بمبارني لوقا إمي سكو بمبارني زوبا جونا أما بمبارني تنسى يا وو تنبوان بانسي ويدين إيه نوان فو كاسي راوان لوو إمي أما أسو توريكو إمي مبو موتي اللو آيه وان أوا كان يمو تمو راي اللو awa kan ni wo ti won bimo tun oromo won oromo won toju yi a kan ni wo ti won bimo la ma won lo se ora isa ngareji bon ti bi eni tin bo ni won bi ohun na a ma ko ti e bi o ti da ohun wa pe temi mole ko koja o ni biru wa yi baba si ah la ilahi o ni biru awon yi te tele ni fun won lowo won be lodo wa na e bi fun won lowo n bayi tin bo ah awon musa afati wa ni olohun ni kan ni pe e ko lojo na njo ti ma bere si fun won lowo lokan ba a pari wa san ta nbo ta de oja ni waju ile oba ti o do bua lokan ba ni ah fati wa ni ah olohun da mo ah o ni biru ayi lomo ni ah o deserve owo wa olohun o ni je biru yi mo ba fun won 500 go le mi na fe mu mo tun le da pada sa ko mo kin pe mo fe yo 100 a ma du awun lagba ba gbe fun won ni ah olohun o ni je biru yin lo to orun re lasun erun bayan ka to apem to bi ma mesan eni obi meji o ti ri to awa bi mesan shifu alaji baba shifu ah omo bi merila e to wa fa won ti tale ti le ogbadun ko run je ri je pelu awon omo e ti le ogbadun e ka kuma pe yawo benu le be ba lo e le ma se lo dabo pelu e ti se bo lohun e gba pe ba ba lo bi ta wa yi tan a tun lo lo bi kan o ninu lele o ninu lele bola wa nlo o toju yawo re ni bi yawo ban tin se toto lohun ni ko se eto ti wa leri won ka toju yawo wa ko ma wa legbe wa ngogo gba oko mi o ni ri aljanna eyin le fe yawo re gboro dodo re o leyin bi o ba ni gogo nje wa ye binu yawo ti e dun ah awon alakowe ah emi amo sadura fa awon alakowe o palakowe o ba da si gogo nkan won si da nbe yokan bi ba tin pa ki oko fe yawo re ti jade wo sweetheart on honey amo ma la ila awa ta kan kakeru wa bayi eh boko ba se bum ta ba ta si dada yawo ke lo si un un lo de e to e ko wa pade wa ko di mo wa baba e tu wa lo si ku wonu se bi alakowe aruwo be file aruwo nje file amo lo le fun won ni awa na wa wo ta tu sa fun gada olu e wa de wa ndana lawo mbi kini si to bu to ti fe kini iyan wa bo la te nke a ja se na bu mo de ko ni da fun e fe ti mi nu adu ko fe ye yi ni awo ori tu a practice bi yawo ba ti se nto da dada ni kokono se ki wa la won wo oko lori yawo kini wo yawo lori oko ibi ta lo lori nu igba tin be ni mu ndi a pon lenu la kilo wa de o di ya lukutan o di ya risitan o di ya mulika o di ya fatai o di ya sharifi o di ya ramadana o di ya enwo wa se pon la ma iwo ko were ni o
3: asino anna
4: beni
3: mena isu sakanto mini ojidi ko
0: ko ba subi na itagure afikadebe daida kujo ba subi na bo ba su okunrin yoja ngba ta won be memu dia ta won lo koda to mo ge ba jade to ba ni ah wala lukman e ma wa lo le ojo yi ma su ah omo fin ere ojo to ba ro nonsense adu mo ti ri alasan wa ina o mo na o lo si awa bi lukutan obira si data ko wa se kisi ma ko wa se mu jade ma Oh, wa le gbe lo Captain Cook. O le gbe lo be mo ko lo je kejo lo je kejo je snacks. Eh? Ka won yan ma wo yin lo le gbe ah. Ya Fatima ni. E won ni e baba Fatima na se ni. O ba gbe meat pie. Won na o ja je eran ti igba te ti nbo. O ja je. A mo bo ti e mo tan obirin baba ko ji ya lodo Olorun si mo tan ti le ma je ofura. O gbe leyin ejo mo lo mo wo se po lo ejo wo Mr. Biggy. Mu ti ese na ta de be ko nu pe ah hey mo dupe lo Olorun baba ri si emi ni Mr. Big aba dupe o wa ra mi to ara gbo e fun o ti ma wa gbo pe o omo so lai mu ra ti o pari lecture ya ri si ja mo lo ani meeting bo ti e ji ya lodo Olorun na kokko se yi una askinu hunna
3: askinu hunna
0: Afai Breeze ọpẹ lọ yẹ ewo lọ wa dalẹ
3: mena isu sakanto mini ojidi kwa
0: iya rizi mawo ko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka ya mulika mo boju pinji oko re tori pe ko wa ni moto mo igba to loko hun iwo ni gbe ka kilo wa de iya rizi iya mulika iya saida kilode toko re wa se pe loko mo bo ba pe ru e loko re mo olulo si ni o
3: askino na
0: ona ti a te
3: ni na esu sakanto mi ni ojidi ko
0: o ba mara oko re wona baba ra yawo re
3: wala tu do na li tu do yi ku ale ni na Kawulati hamule faafiku aleyna hata yatana hamula hunda.
0: Ẹ gbọ́ ìtàkùlẹ̀, ẹ̀yin òbí, ẹni náà. Ah, Ọlọ́run fẹ́ràn yín púpọ̀, kọ́lẹ̀ yín lè bá máa lọ mọ́, àṣejù yín lọ́pọ̀, ẹ wo wàhálà tẹ́ ń ṣe. Oṣù mẹ́sàn-án ọkọ̀ ẹlòmíì tó báyìí bó ìtì tó bẹ̀rẹ̀ náà ló ní wéètì bọ́ bá tẹ̀ nǹkan èèyàn mọ̀ bí wọ́n tẹ̀ bó ti ní wéètì ọ̀wọ́ ẹ̀yìn ọ̀dọ̀ yín ni ń bọ̀ ẹ̀rùn mọ̀ náà ni tí è bọ́lẹ̀ ẹ̀rùn mọ̀ra náà ni ama seju e wa lo momo be ba ja ye pe nlo le wa baba nko mo okunrin ogbo mo ni Nigeria nu nlo ebo obi lo ni nkan obi lo ni e tan ya se won bi eyin lohun oko ogbe bagi lowo atuba gbe kan baba mi so ma ba nte ko won sa ro mo ngba baba se wara pe olopa laarin seju beji bo iba bi omo merinla ohun lo ni nkan Nigeria olorun fa wa layoyo kini o tun wa ja mo toju eyin yawo wa je mo a ma nara wa ka to fe yin to ba ye pe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa te yen elomi yo sonu to e pe nto lohun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyin lo maga ladugo wo si gbe ti wa mo yawo erin ladugo wo wa ma nkan ni ke mo ba fara kan e ba nta wa fu anta wa fu ni wu mura kan bi odun keta sisi mi ti e si lohun lo ka wole yi ninu ramadana bi ya se bayi leri chesi mo ah la beka la mo la beka mo ah mo wa du ore mo ni ah awon eleyi mi so kunrin ni won lokunrin ni mo ah mo ada bi awa ni la ruwa tun ba soro ni ah oni ko si tesan re nbe ni ololohun tin pe ni oje ko mo owo hun wa leri gangan ah awa Nigeria amo owo wa nbe nbe amo Nigeria Nigeria ti won ke uti la ruwa so fun ta wa se ta soju kan bo o le ti Nigeria o ja won wo la ruwa so kun ba tin gba lu Qur'ani imam gan sude ke won so kun e wa la ruwa kan lo line te ba jo to e te ba ite de aram te ba ba mari imam awon na so kun ni won gbo nti won la ila Nigeria aduwa Nigeria le ni loto leri hu o ti wo ti gbo gbo ati ko le o le ti o wa ja nu ero eleru ta ko le o le duwa yen amen yo ti wo pe okay alaji kini ra video lana alaji kini ra camera lana okay asan o be lo to ile ni lo o ile o ja le ni natural qur'an ti won ke yi e o Nigeria e o bi abara wa de awa mo yeyin ya wa kilo tun ya mo yi e po ha amo kan tun kawe lowo ni da jida illa allah ana ti ri pe oko fe won won wa ran awon aso tun o fi ma ja oko gba me ti oba ma lu lowo e ra awon daddy ni awon daddy si tun wa ni awon omo ge awon 25 years old won ni won ni yawo ngbe e po ah amo yo lo ran aso ti o fi idaji chesi ile ah ti o ma bo ah olohun o gbogbo boju ti ma ti yan ko oju ori ti inwoko baka tun ni ngba gbogbo yin gbogbo e bo ni gbogbo e ni kubo e wa laye roju nbo laye ja be roju olohun wa ni won ma pin esehun en tin ba ntoju yawo ti e yawo tin ba ntoju oko ti e eni o ba toju omo e en tin na ti bo hun roma en to soju si e lori omo to bi emi olohun ma pin ma ni e ma ga iwo to na ni yawo ti na ni re tun ma ni o ma yo le fun o mo le e ma wo olohun olohun wa npi ja kaluku wa ja ara wa e wa baba wa ta balaye e ba gbe moto lo mo si ra subo fun yawo won won ra gugu ebo ah la ilaha illa allah mo ku seyin oko suwe ba o na ni na eh oko mi sadu olohun ni je o soro fun o isu ni won ko bole mu awon ti sin olohun je gbe akura wa ni bisu merin lo ba ara wa to ko bi ogbon lo fun eyi ti be ta lo mo tin kawe lowo ni university to ko su bi medogun lo fun ateran to da ka won egun kankan en to go afun na wa gbe bayi o ku ti mo ko ti ya bi kan ko to ko yin wa melo bi wo ko ba ni o ti e mo to da ni ah in bo mo nu bayi mo ko kan awon egbe yin se to ju yin lo e pa awon mo enikan ka ko bole mo wo ko to run lowo o ti mo pe ri iwu ri o ti ya bi kan o ti ko to da so mina haizu e olorun bo ti gbe kale mina haizu sakantum min ujidikum allah yawo yi ibi e ba ngbe ni ko gbe yawo yi ibi e ba wa ne ko wa o ba lo to ba bo kon fo o lese pe baba ri si ka tun temi nikan olorun ni mo ni fe si mo ni fe si yawo re ba wole bo ti won na si alejo bo ko ja alejo bo tata ko baba mo le ka tun olorun ni mo ni fe si eleri bu oko ni ma bu be bu ola sona ki se mi fe ni a ma sogan sogan ta ma tun fe kan na kun te lo gbera Mr. Big ni elomi a si gbade de ge abe lenu sibo ti o gadun ah sibo ti e ba o
3: ask no onna mene hai su satan to mene udidi ko
0: ibi te ba ngbe ibe ri e fun wa gbe iyawo re le ejo mo wa ni eto ko ni iyawo re le e gbodo jina si eto ko ni iyawo re le gbogbo ohun yo wu to ba je se wa wusa baba rasuya ni sabo baba je ku yo tun pe wale fun yawe hajjatullahu to gana madulla eh ona ni ah mi jinna wallahi na zo ibaji musa yo si di manke awon ti wa oju ni o se wo yi oju ni o se wo yi nbe lo ti afun ni se re ajegun oko mi n paki moto n ta awon yawo mejeji si ho wole pe yari se wole e wole lori ibu ni o moto re ni ani e wole kaluku wa loju kon wa se biwa tawon ti sun won na wa wole awon wa sare jani won pa ri e ka sa ore yin awon tun gbe to mi toroju to fi wole oda ore yin e soro na ore yin ti moda gege mo wale eh won fi message le fa won yale wa in wale won won ta lo tan fan ah ko mo tan fan ko ru opa won le o tun wa lo fowo kan video wo
4: yeah why is he hot like this ta lo tan video
0: ah eh awon wa da mu awon seri ati nuku won lo mu kese si wa le keji won la won fe inu le mi beat me ti de an gbe ah to awon mo ni o as from today any go what a walk kan kan to just set inu le mi esa won lo bi se la la ila wa o ko mi olorun ba fan janna bayi o ba ke bayi olorun fan janna lo ona bayi lo lo elmi o ti mu fun ten se ba won yawo yin eh se to olorun fe nbi orun soso ni kale lemi ti wa ba yawo re sawada ke ba yawo sawada o je wa so yawo da lawada mami yawo no ni eh lori ibu oni lo orun be lo ninu a sun lo ninu ba tin sawada bo ba won a sun mo ona akira go reason after 10 my jaja lo so yawo ke mo ti mo po orun na lori ibu fin ki wa bo lati ta won to keke se be tele o fri pelu yawo re o je yawo ni o fri pelu re ko le so so gbogbo to ba fe so dalukurani wi askinu hunna min aysu sakantum min ujdikum ibi e ba gbe ni je won ma gbe e le jo ma soro askinu hunna min aysu sakantum min ujdikum yawo re feran re no ti gba tin be lo mage to n wa ki no ti gba tin be lo mage to ma ro no ti gba tin be lo mage oto ni bi to be fo gba ogbon oto ni to ma lo fo gba o na ge te ma pe yan ba wa nta fa eringa ah ubi bọlọba lu ubi o fe ri yin mu ni mo pa nta won ni ah ta ejo mo be won ju olohun elomi si tan omo lomo omo to won ti rely le pe yes this is my husband ah o na pe kini ni ma so fa mo re ah omo ni ma le fe mulika ke olohun po kan je ni ah e wa gba won afa o won ni bo ti je o mu laide o je tan oyowo sherifa ogbotan oyowo alabale ohun lorun je lowo o tin sari ka ni oyowo mi yuna ah ase inna zinadaino
3: inna zinadaino farina akiladida

0: tẹ̀rí kójú ọmọ gbé bìkan tẹ rí ni.
1: Kẹ́hìnà.
0: Kírẹ́dìtì ni.
1: Fáyínà kírẹ́dìtà.
0: Ẹyin ìyá, ẹyin ọkùnrin, fáyínà kírẹ́dìtà. Bọ́ba fi rọ́lù tọ́ ya gbèsè ní sinà síse. Àwa àfọ́ ọ̀dọ́ ti sinà. Àwa àfọ́ ọ̀dọ́ fàyà Ọlọ́run bá wa dé ìyá Imánu kúlà nígbà kọ̀ọ̀kan jù.
1: Iná zina àdé iná fáyínà kírẹ́dìtà.
0: Ẹlòmí àsìwò yẹpẹ̀ ìṣẹ́jú méjì. Iná àwa àfọ́ ọ̀dọ́ nù yẹpẹ̀ ìṣẹ́jú méjì báyìí ni. Tọ́báwò. Ẹ wá lálẹ́. Alẹ́ ni. Alẹ́ ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀, ọ̀tọ̀ ní tálájà pàdé. Ọlọ́run ló dijú àlùkìyàmà kò sí ẹni mọ́bù. Èmi Ọlọ́run láàyò sàálù àmà yẹ fọ àlùwà hàn bí sàálù náà. Kẹ́yàn máa wo èmi Ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípùn. Ìnípùn èmi Ọlọ́run. Bọ́ ọba jálásẹ̀ tọ́ bá ń ṣàbòsí ò lè ṣégbé. Ọba àlú bọ́ bá ṣàbòsí ò lè ṣégbé. Olówó onúlù bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé. Ẹ̀yin apàṣẹlú bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé. Kọ̀ṣẹ́ ni mo bò wọ́n jẹ yín yà. Àwa tọ́lọ̀ ń gba ilẹ̀ ogun ẹwà jíṣẹ́ ni nígbà tí ọ̀sán àwọn àfa mọ́. Nígbà tí ọ̀sán àwọn ànábì ọlọ́mọ ọkàn àwọn àfa. Àwa àfa ni. Àwa tá ní ti ọlọ́run nísìnyí. Ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù. Ọ̀pọ̀ nù wa tó fẹ́ gun àwọn díẹ̀. Ọmọ àbí kí wọ́n ń pè kan tó dàbí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú Èbó yìí ọmọ náà ni. Àwọn àfáà fẹ́ gun nísìnyí. Ìrọ̀ wa pọ̀ láyé. Ẹlòmí àrí ìrìnà sí yàn hàn. Ìrìnà tí ò rí sí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn ẹ̀yìn dà. Ogun ayé bá yín yà. Wọ́n wí bẹ̀bẹ̀ nìkan wọn ni kò ní da fún yàrá yàrá ta lóògùn ayé bá yà. O ní nọ́ọ̀nù ẹni sunu ní tèmi rí ẹ̀rí yàtọ̀ kí ló rí. Kí ni tó rí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kí lọ́ wà lẹ́yìn ẹ. Àwa fẹ́ wẹ̀yìn orúkọ bá wẹ̀yìn tó ń bá di ikú gbogbo orí ojú. Mo ní kí lọ́ wà lẹ́yìn ẹ. Àfa ní ẹni sunu ní ẹni sunu kí ni ogun ayé ọba ọjà. Ẹ dẹ́mu àwa tá a gbé kéwú dání ẹ̀wò bí aran kéwú. Ẹ̀wọ̀ bí aran kéwú látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà. Àfẹ́ gun mọ́tò tí wọn ò gun. Èyí tọ́lọ́ bá ní orígun màsídà lọ bá ń kọ́ ni màdúgbò lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí òní gun tí ó fi gun. Víbùtù lọ bá ń kọ́ ni dúgbò lọ́dọ̀ ọlọ́wọ́ má lè prado tó wà rí ọ̀ká. Àwọn mọ́tò 7 point something 7.9 point something ta ló gun rẹ̀ nù káyín. Tó bí fọ́fadà rẹ̀ wò gun wá dúpẹ́ mọ̀mọ́ ilé ẹ̀ ti mẹ́wájú kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú Adébágún lèmi Buhari náà fẹ́ gbé. Ẹ̀rí gbé yàn ọdọ́kẹ́ èyàn òde prínsì àdìgbò yìí kí n gbọ́kọ̀ sí bàbá Adébágún lèmi náà fẹ́ gbé. Ṣé ayé bọ̀ kí n tó dáyé? Ní ti ń di ayé bọ̀ kí n tó dáyé? Ó tún wá láṣẹ lọ́wọ́
2: bàbá
0: mi wá gbé ọkọ̀ tí ń gùn lèmi náà fẹ́ gùn lónìí. Lóòótọ́ ó kéré nu sí Ọlọ́run. Kálẹ́ nìkan jẹ́ kàgbé á ẹ lọ gbé fáfá àmọ́ ká mọ́ sáré ìsakúsa. Aré ìsakúsa ba ayé jẹ́ nísìnyí. Ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ àwọn àfáà ló kọ̀ mí. Àfáà rí na wọ́n wá pọ̀jù àwọn àfáà díjú lọ. Àfáà díjú lèmi mo rí nkankan. Àmọ́ mo rí Ọlọ́run. Mo rí Ọlọ́run. Mo rí Ọlọ́run. Ìkan náà àwọn aláṣẹ ọba ìpẹ́ àwọn afáfọ́ wa náà ní mí ni bá ti lówó ní ọdún náà. Ìkan náà àwọn aláṣẹ ló ní àwọn fẹ́ ni wọ́n ṣàdúrà fáwọn. Ọkàn sì burú ọkàn bá pẹ́ àbí kébì náà kí mo rí náà ni. Mo bá ní mo rí náà sàárè nǹkan bá yọ ọlọ́run. Màá lọ da ẹ wà lé aṣàdúrà fún yín. Ìgbà tó wá dé mọ̀ pa àwọn ọmọ mo ní àwọn aláṣẹ ìlú sí ni ìkan náà àwọn aláṣẹ ìlú ni. Mo ní ẹ̀sà aago mẹ́ta òwúrọ̀ ṣe abadebe ìyàwó wọn bá jáde. Alhaji salamu aleykum. His excellency wọ́n ti sùn mọ́ ẹ jí wọn wọ́n bá jí wọn làwọn náà bá ń de gbogbo àwọn ń gbà sí gidigidi wọ́n ń gbé mọ́ ẹ̀yin ẹ̀kọ́ kìíní bọ́ọ̀tà náà afẹ́ bẹ́ẹ̀ lọ́nù ni ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó mọ́ jáde. Àwọn eléyìí ọ̀rá bá sàṣọ́jọ́ wọn pàbá sà se awon le lo sun mo ni ah e le sun sa a jo se dile mo ni e ru alquran ni ri ayi ni ruru ti o ru leri mo se kankan nu adura e ba be be lohun amoko mo yi nta nse won lo a lo sun awon ma da size to ma gun oko to da ki bo ba ya to ba wole tan e ru leri ni o ana aru anke danke juwa mi ba wo die agba ru ese mi gbogbo ya ti ku fo kan to to won esa eh e pa lowo so wo se okay
2: awon ni won jaye ki aye nisin nje won ran ti a wa mo bi a ba so lohun ona wo la wa wa gba
0: bo ya fate mo sa gba fa won lola e pe wa ni e no joko ni sa e ru poko ru ileri omi tin benu ele mu ẹyin ti mọ̀ pé ọlọ́run lè fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkò lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àmàláìkọ ọmọ ju nǹkan kan bẹ kóun náà lè mọ sẹ́tẹ̀ǹsì àṣẹbáyìí làwọn àfáà ń mọ ṣe wàhálà àṣẹbáyìí làwọn àfáà ń dààmú káwa oníkò ká tó rí ń tàn wá wọ́n bá rù kòkò tí rí ẹ báyìí ẹ bá parí ẹ wà ní ẹ sọ kalẹ̀ omi bẹ̀lẹ́ mọ́ ẹ wà bùdú ẹ̀ fún mú èyí ó ti sọ bọ́ ọlọ́run pé ọlọ́run kò sí kankan nínú omi àmọ́wọ́ ọlọ́run ṣàgbàdúrà rẹ̀ kó lè mọ̀ pé iṣẹ́ làwọn àfáà ń ṣe láfi ní ó ṣe wí eléyìí àwọn àfáà lóde òní wọ́n wá ń bàwọ̀ àfáà jẹ́ ẹ sì bàwọ̀ àfáà jẹ́ ẹ bara yín jẹ́ torí kálukú ló lóko tiẹ̀ nítorí ọba màmá yìí pọ̀ mọ́ máa rántí pé láàmà ní àlìmá àtọ́ ìjà wà láàmù ọ̀kíyà lèmọ́ mànáàtà wọ́lá yánfà zàlìjáde mínkàlìjáde máa rántí bẹ́ẹ̀ ni láàmà ní àlìmá àtọ́ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ni tó lè kọ́ fún ọ wọ́n láàmù ọ̀kíyà lèmọ́ mànáàtà nítorí ọba ní jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ni ó lè fún ọ kò sí wàhálà ìbéyàn bá ní jẹ gómìnà tó bá sa eré àṣà yín lọ́rùn yọ̀rọ̀ bá ní ìní jẹ́ kò ní débẹ̀ ẹ wá abiola ni ẹ alábíọ́lá ni ẹ bá àdìbò fún ẹ bá wọlé abíọ́wọlé ni gbogbo nàìjíríà àti ìdílú wò bẹ́ẹ̀ rí ọlọ́run wọ abiola ara gẹ́gẹ́ tí ìkọ́ọ̀pù kan pé máa bọ̀ nàìjíríà fún tí bàbá mu tí ni ìgúnra ọ̀dàbọ̀ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọ̀ tí a lè má mà náà ta ntí ọba ní tọ́sí ọ nìkan ò lè fún ọkọ tọ́sá bíọ́lá ni ọlọ́run fi jẹ́ orí rẹ̀ bọ́ọ̀ bá ti gbà yí ń gbọ́ láyé ọgbà nù ayé ẹ̀tọ́ wa lórí àwọn ayàwó òun làwọn ń bá bọ̀.

0: ti le ma iwo to fe na e wo nu ogba ni ah ni le wo nu ogba
1: Allah
0: ah ni le wo nu ogba ni le wo nu ogba bo wa ni ibo la jade loni ni yawo ti le se nbe nle e to ti e o fun o to su ka bo to ti si yawo e la so oke inu e to tolo ni ka fun yawo wa o su mo yawo re an lara an sola an laide an veronica an jennifer an le an waki an mo ta mo gbon omi o je mi ti pa ide bi mesan ko to pe ah da ki mo fe yo mi ti pa bo ti to ni ke yan je mesan ko pe order bi ko n fe yo an mo ni gbon yawo lo yo kun le pe alaji owo awon mo ti mo wi atowo aso won yawo nu alaji omo ki mo ni ah wo wala wala mo nse na imo lo fe ki ru owo ba yen iwo na wo an fowo wewo lowo fi mo ah aisha iwo na da si this 5000 54000 kun ah se ba jo bi won ni ah alaji eto kokon oji ya lodo olohun ah ma oni ele kan bayi won si do bayi alaji last time mo so fi mo ni birthday mi tuesday to nbo yin tuesday lo de kujo merin yin se ge taxi asa le ma fun mi mo turi awon kini kan ti mo fe ra won ha de mo o yen o yen o lo bi 80 bayi e da ki mi ni anybody e na ni mo ni alaji wa re ni ah shola o like you sha alaji wo ko fun o alaji wa fun yawo le ni 5000 o wa ku 80000 be nikan e wa la ara le janna yo si dede eyin okunrin a ku ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ gbàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ ra ra ra ra ẹ ra bra bẹnu sẹrí islam ra bra tó da fún ìyàwó rẹ ẹ wà adélébọ adélébọ bí obi ọdún bíi mẹẹẹdọgbọn lọ títì àyà ìfún wa mọtò wọn tún wà ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó da òun náà kó nkè òkè ó ṣe déédé pẹ̀lú àwọn ọmọ ti sìn àmọ́ wọn ti ìyàwó wa dán kòrò ń jẹ rẹ jẹ ẹ jẹun àárọ èsì tọsán ní gàárì àti robó lálẹ gbogbo ń tọ yẹ kó dúró bí tàwọn ọmọ ti ta àwọn náà kan yàtọ síra wọn gbogbo òrí bíi dúró kòsó ń jẹrẹ la ìyàtọ dájọ wọn ń sèyàwó ẹ bọ ó dàbí èbó ó ti sì yẹn kẹsẹ sí mọmìláre náà nìyẹn mọmìláre ni ọkọ wọn tọjú wọn ni.
2: Iná zina de inú bayiná kìlá níta.
0: Ọkọ̀ bọ̀ bá tọ́jú aya rẹ̀. Ọkọ̀ bọ̀ bá.

0: bẹ́ẹ̀ ti ka fẹ́ alàgbà o ti fẹ́ràn sinatori awa kun ọlọmọbìnrin o bi yọ fain yọ yaayi yọ biuji àmọ́ n ó pè fa yé àwọn ayé wọn a mọ bujẹ àwọn ayé wọn a mọ jajẹ n ó sọ dọ̀sẹ̀ wọn a mọ efọ́sọ n ó sọ dasọ wọn a mọ fọ akuna. Bẹ́ẹ̀ni ọlọ́run ti sẹ́nu
1: Allah
0: àfi ká tọ́jú ìyàwó wa kí ni bẹ́ lára àwọn ọmọ múndíà ni tí ò sí lára ìyàwó wa tá a bá tọ́jú wọn. Ibẹ̀ náà bàbá wa tá a bá láyé eyín òkú méjì lẹ́nu àwọn ìyá wa wọ́n sì tún bá ara wọn sàwádà. Àdìsá olókè
2: ṣẹ́dá ọmọ ara rẹ̀ ṣé mi sá. Iná sínú àdéhìn.

0: ẹyin ọmọ olúwàbí ilé fẹ òfin kejì tí wọn adé ẹtọ ọkọ la ìwà lórí ẹwà àìbọ bèjì àwọ òfin ẹlẹẹkejì wàlá àtúndọrù húnà ìyàwó tẹ ẹ bá fẹ ẹ gbọdọ ní wọn lára.
1: nítorí yìí kú alẹ́ iná.
0: ìyàwó yìí ẹ̀yin ọkùnrin ẹ gbọdọ ní wọn la ẹ débi pé kẹ wá fúnlẹ̀ mọ́ wọn pé yàrá ilé láti yàrá ẹ̀yẹn síbí o gbọdọ débi mọ́ yàrá ẹ̀nìyẹn omi wà ń bẹ̀ self contained mo ṣe fún ẹ never má jẹ́ kí n rí ẹ kó sẹ́ as from today I'm not going to drop my key again that I'm going out. wèrè ni ọ ìwọ ọkọtọ bá ń ṣerú ẹ. àfúyàwó yẹn kọkọrọ ni yàrá ilé mi lọ́n tèmi kọkọrọ nù ẹ tún yàrá ṣe yóò sì tún kẹsí òun náà sì wọ yàrá rẹ yóò tún ṣe bọ́bá wà á sùn ọlọ́run ni kò sùn bẹ́ẹ̀ kó náà tan yé sí wọn nìkan kan ọmọ ayé jẹ tọba gbọ́n àtọ́ tọba gbọ́n àtọ́ tan yé sí bí tú ni wọ́n bá gbé sí kó gbé nǹkan sí fáì fọ́ọ́mà pé lórí ibú ni ọ́ èjì àwọn olò kó gbé sí sísì kó gbé sí sísì kó sùn kó ti rí fáwọn ọmọ pé ẹ láìdé ẹ àpá aago mẹ́ta bàbá yín dé aago káàbọ̀ ẹ jí mi. You can't have

0: lẹ́yìn tèmi nígbà tá a délé ayé àmú nǹkan kan wá o. Tá a bá tún lọ níjọ kan ni wálá ìyá àtún ní mú nǹkan kan lọ. Wọ́n máa di gbogbo nǹkan. Bábá tá a ti kójọ nílé ayé wọ́n máa dìílé àlọ́wọ́ báyìí. A máa dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ. Kò sí ń tá a mú wá kò sí ń tá a mú lọ. Àwọn orí onílàjà tá a bá ṣe rọ náà ni ó jẹ́ àṣesílẹ̀ tí ó padà wàá jẹ́ àbọ̀ wá bọ̀. Ẹsẹ̀ mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́la. Àrọ́bá gbogbo àlàá dìtàn o. Ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa. Ẹni tó fún ẹni tó gbẹ̀ngbẹ̀ lómi. Àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣesílẹ̀ wa. Tá a padà lọ́mọ bá nígbà kẹyìn.
1: Kò sí tó dà lójú ẹ̀ bóyí tó dà bẹnu àtẹlù. Bẹ́ẹ̀
0: ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹyin tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́. Ká jókòó tó dáa tó dùn ún lẹ̀ dọmọ nítorí ènìkọ́ o. Nítorí ọ̀la tẹ́nìkọ́ ò tí ì mọ̀ bí ó ṣe rí ni o. Adéyinka Ọlásùkànmí ló kọ mi pàpín bàálẹ̀ pìlà. Ayé Lásàrò kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá ránko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mò ń já sí pé abàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀.
1: Èèyàn tó kọ́ tí ó tú ẹsẹ̀ wá.
0: Kọ́rọ́ mi rèé. Aya ò ń bọ̀ ẹ jẹ́ ká sáré de. Ọ̀yọ́ àti Bàyí ní tí kò rọ̀ mọ́. Mò ń bọ̀.
1: Kùlù náà sí.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọyọ́ àti Bà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò yúẹ̀ṣẹ̀ yúẹ̀ṣẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrù ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti Bà Unity Forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba mi ségi ọlá fún wípé Ọyọ́ àti Bà Unity Forum kéde Ramadan project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ kò ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde alẹ́ kíámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti Bà Unity Forum jákèjádò àgbáyé. Ẹ gbọ́ àkáǹtì nọmba wọn 2218090525. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti Bà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláùmọ̀ àmì.
0: Níṣẹ́ lásán gbogbo wa náà lába níbi tó gbé lérè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ tó ń débi ẹjẹ́ tó ń débi ẹjẹ́ tó ń débi. Ọyá ẹ ti rí mọ̀tí purpose pension yìí náà ẹgbórí wọlé.
4: Iwájú la ó máa ń lọ, ìràwọ̀ ìsọdọ̀ lẹ̀.

0: three multi-purpose ventures. Only the compound over the road. You papo, ko se ye bi okini gbo mo. Igi po ninu gbo ka to fi gi omo gbegbedu. Ise won fi ni lokan bale tori pe won foruko sile lodo ijoba. Abajo ti gbogbo eniyan fi yen won laayo. Won se agency banking. Asoju First Bank, Colo Money, Carbon, Pay Later, Opay at MTN Momo. Won ba ni chance won nile fo pamo opening a bank account. Bi ba ni sowo sori cable TV, DSTV, StarTime ati Go TV. Si sowo na mene mene utility payments, computer services, aga ati tenti orisirisi. Te ba ni lo lodi ariya lo wa nile ise won rental services. Ko ton sibe e ti multi-purpose ventures tun se dasile ad block making depot so won ti fi ero agbalode so mi di yin ad block won le kokoko omi bo o to mo to ninu fin gbese re kosina ko si nkan tutu ti do ngbagbe e ti ni multi-purpose ventures wa ni onilu compound owo de road ipapo telephone 0035737486 tabi 0082753011 ati 0054064761 e ti multi-purpose ventures oga ni won ni le ise won
1: bẹ́ẹ̀ ni ọ̀gá ni wọ́n nílé iṣẹ́ wọn báwa náà ti jẹ́ ọ̀gá nílé iṣẹ́ wa ń bí yín tèmi kì í dùn ó pọ̀ kí pò ó dùn súkí báyìí náà làwọn bàbá wa pè lọ́bẹ̀ oge ó níyàn ẹ̀ṣẹ́ o ọlọ́ka ẹ̀ṣẹ́ ọlọ́pẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ báwa gbọ́ tẹ̀ fìfẹ́ gbọ́ tẹ̀ fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú a mọ̀ bẹ torí ọ̀bẹ ní bẹ́ẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà wẹ́ni tó bá ní amọ́bọ̀ nìkan la ní dé bá ń lé o inú orí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn àrọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́ jẹ̀ lé o ǹjẹ́ kí n láyé ìgbín sí ẹ̀rọ̀ wọ̀ báyìí náà láyé ìgbín sí ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi yìí yá ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojú rú bí ẹsẹ̀ tẹ́ lọ nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà làwọn bàbá wa sọ pààrọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wòrin lọ kọjọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì dátùn máa pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ nígbèmí náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé ní rè ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọjọ́rọ̀.
2: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọ̀yọ́ láárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọ̀yọ́ láárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba ben ko kan.

kúdé dàákọ̀ yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kì í o pé ẹ kúdé dàákọ̀ yìí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí, kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy, orílẹ̀-èdè Ìtàló, àkẹ́yìn náà kẹ̀ka alẹ́.

ẹ má bínú já ẹyin tèmi àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo ó lè máa lọ ní sẹrẹrẹ wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn á lò bẹẹ náà ni. ojú bọ́lá ti ṣe dá ní etí ó ń bọ̀ ná ẹyin tèmi. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àpò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tó ń wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní naira land ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́ ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí i tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ọ́ ń ṣe ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀ ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahárà tó wá lè mọ́ wọn tán ti fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìpòrúru ọkàn fún mi adéyinka mò ń bọ̀ ná aláwi ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jambo lọ́wọ́ lánàá lánàá yìí wọ́n lọ ṣe jambo síbi tí ibi tí wọ́n ti ṣe jambo yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń sanwó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test CBT computer based test ibi tí wọ́n ti ṣe gbogbo ibi tí wọ́n ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ́ kọ̀ǹpútà tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀ táwọn mobis exam yìí tán sì ní facility fún íńtánẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ ní CCTV camera ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jambo yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí wọ́n máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o lè ṣe exam bíborí kò pagidínà àti ṣe exam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọ bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí Ọ̀tàkọ́hún ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ́ Èkó níbẹ̀hún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé ìyẹn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára ní táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ́ di ẹwà wọ́n ti sọ́ doge kódà àwọn tí wọ́n ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kíni à ń bá lọ kíni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu ibi táwọn èèyàn máa ń gba ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ẹ́ lè máa rìn hòhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bọ́nbọ́nbọ́nbọ́n wọn ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tí wọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò da ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́dẹ́yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà ni wàá wá ṣe dáa tó torílẹ̀-èdè wá ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún wàá bàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn ìtọ́ ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn ìjù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá à ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo ti bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian ni wá a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéáfọmọ ọba lẹyọ àjò yìí lẹsàrẹwọ ẹwà àràjà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ ẹwà àràjà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.

látàrí pé àwa fẹ́ mọ̀ jẹ́ pacesetter gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọ̀yọ́ là á rí kán mọ̀ ṣe bí wa kán mọ̀ rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ tí ọwọ́jà àwọ̀ wá tí ìjìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kí irú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan adéyínká ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mò ń bọ̀ ná ntí dé adéyínká aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí ó gbogbo àwọn èèyàn wa yìí ló yé ó gbogbo àwọn kan yìí ó yé wọn o ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìgbésẹ́ níbí ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ́ okòwò nǹkan jẹ́ ní ń jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi lẹ́yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ wá bóyá english quran fún ara mi láti tù kí n lọ wò túmọ rẹ lọwọ àmọ kógbó sí mi lórí no. Irú àwa yìí ti kọjá ẹyìn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí àbí ẹsẹ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọwọ àfi máa sàrúmọ jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ ló fi sàrúmọ jẹ fún irú àwa ẹ tọyẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi lẹyìn nǹkan abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: kábíyèsí rẹ̀ olúwa mi.
0: ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ní lọ́n kọ́lọ̀ mọ̀jọ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí àwọn èèyàn wá fi competency sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn ṣé ẹ mọ̀ pé àwa yorùbá aponú pọ̀ àwa yorùbá la ponú ju o seriously torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ni wọ́n máa ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọwọ́ gọ̀ àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ni mo ń sọ lọ́gbọ́n dòmùgọ̀ nífa níbi tí yorùbá gbọ́n dé yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n yorùbá ló lọ́gbọ́n o níbi tá a gbọ́n dé àwa ń hùwò mùgọ̀ ìwà gọ̀ pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

ṣe mọ̀ pé oríṣiríṣi politics ló play out níbi ètò ìdìbò tó lọ yìí bẹ́ẹ̀ kájọ máa analyze rẹ̀ nígbà tó run òtí ìkùn mí. Ago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún láti orílẹ̀-èdè Nàìjíríà ní àárín méjìlá òru ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún lórílẹ̀-èdè Nàìjíríà ní èdè tí ṣe ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023. Nínú ààwẹ̀ ààwẹ̀ ramadan ààwẹ̀ lámúránà. Kẹ́ ẹ lè bá wọn pé live and direct lẹ́ ń gbọ́ mi ni ò ló jẹ́ kí n máa ṣàpèjúwe ara mi dáadáa báwọn. Mo ní àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ ń bọ́ lọ́gbọ́n gọ̀ ni Adéyìnká pẹ́ ń bọ bí awo erin mo ẹ̀sẹ̀ ń mọ́ jánu bọ̀ bí ọkọ́ tuntun mo ń jánu bọ̀ bí àpò òye rẹ̀. Ẹ sàtẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ mọ̀ gbọ̀ngbàrò yé mi Adéyìnká pẹ́ ń bọ bí awo erin ajá àlú ọ̀yọ́ yín kan náà ni o tí èdèdè gbó tí ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rá bà mí èèyàn. Orin tẹ́ ń gbọ́ yìí ni High Praise láti ọwọ́ Òkunlọlá Fúnmilayọ̀ Ọlásùnkànmí ọmọ mi dáadáa tá a jọ wọ́n ń ṣe papọ̀ látọ̀yọ́ wa ń rà yín ọyọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti bàbá. A ní àwọn èèyàn mi ọ̀fọ́ kan rí mi ń jọ ẹni ó ní wàhálà ìtàlá yìí mọ̀ pé mùsùlùmí ni yín o mo ṣe máa ń wọ̀ yín bíi Christian kan. Kó sì nǹkan tó kè mí o pẹ̀lú ẹ̀sìn tó ń sìn kí n tó bọ́ nídìí o mo máa ń wọnú ilé ifá ajáláruru ó tún di ilé ifá bàrà tó bá pè mí ń bẹ̀ yàásín mo tún ń lọ́nu o. Ẹ pè mí àtẹlẹ́dàá mi èmi àtọ́lọ́run mi lẹ̀ ó ti ẹ̀ lè judge me who are you to judge me ń bẹ nínú bíbélì tó ẹ má dá mi ní ẹjọ́ ká má bàa dá yín lẹ́jọ́. Don't judge so that you won't be judged, so that you shall not be judged. Tati ẹ ni yin, ta lẹyin te fẹ judge mi. Who are you to be judging me? You have no right to be judging me. You cannot judge me.

0: ẹ̀yìn ọmọ ẹ mọ̀ ẹnìkan ṣoṣo tó tó gba náà ojú wọn náà ni gàgàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wèrè ta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyìn ọba mọ nígbà téèyàn bá dàgbà ní ìsìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹ rẹyìn ẹjẹ torí wèrè ta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá Tinubu yàásín gbogbo ẹnu mo fi sọ. Tí ẹ lò míì tí ò ní tí èsè Tinubu tí ò ní fún àti ò lé kaná tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú Àtíkù easily láti southwest lọ́dọ̀ wa ń bí tọ́lọ́ ń kanta Àtíkù mo fi gbogbo mo fọlọ́run búra easily sòsé tara sòsé ni Àtíkù ó fi wọlé. Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín lórí wèrè ta la fi ní wèrè ilé ní àyín àti tí ì ní méjì irú rẹ̀ ní southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ì ní méjì irú rẹ̀. Ẹyin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ mọ̀sẹ̀lú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni ṣé láàkà ìwá yàtọ̀ ni tàbí lè jọdà ìṣẹ́ẹ̀tì kájọ digest kíní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play at the national level kí èsè local politics tá ń play níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi apostle sunday jọkan láfipè wọlé wọn ní títí wọ ewu wá tára àta ni mo ń yà wá lára. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n ọwọ́ wá dòmù bọ̀ tí ẹ̀ bá ti gbọ́n jù ìmọ̀ ń pa àyàn láàánú o agbọ́n gbọ́n jù ọgbọ́n mọ̀ ń pọ̀ lọ́gbọ́n láàánú o déyìn nǹkan pẹ̀ ń bọ bí awé rìn.
1: Ọ̀rẹ́ ń bà ni o àpátápàrà àtọ́bàjáyé máma jáyà lọ́lọ́ ẹkùn ọkọ̀ òkè onílé ọlá.
0: Ṣé ẹ mọ bí mo ti lọ ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹsẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn a máa gbé bẹ̀ lọ forever wọ́n kàn wá ṣe ẹ̀gzáàmù tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó sẹ́ńtà yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjẹ́ Muslim lọ́wọ́ ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọfẹ́ mọ wá dé jáàbù lọbẹ̀ láti lọ́ máa fi fínran CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. Funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dí wọn lọ látàrí pé wọ́n ní wọ́n lò jáàbù torí ọlọ́run kéèyàn dé jáàbù kí ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó rò nífẹ̀ẹ́ sí jáàbù ibo ló gbà pa ẹ́ lára.

àbí tinubu nìṣòro lẹ yorùbá àwọn dèdèrè ibù kan táwọn náà ń béèrè fún yorùbá nation púpọ̀ nínú wọn ò dìbò látàrí ṣé tí tinubu ọba wa wọlé ni yóò fún yín ní yorùbá nation ṣé ẹ lè fi sùn síná kẹ ẹ máa wọbẹ ẹyin dèdèrè yìí ẹyin aláìní làákàá yìí kí ló máa ń fa kí ló báwo làwọn èèyàn ṣe ronú náà torí ọlọrun pàápàá jùlọ àwọn ará ilẹ yorùbá èèyàn ṣe ronú náà kí bá ti dọ̀rọ̀ òṣèlú kó dọ̀rọ̀ politics ẹ ní ronú kí ló dé ṣé làákàá ìkànnà kan lọ́lọ́run fún wa ni àwa sì ní ròyìn èyí tí púpọ̀ àwọn èèyàn wá bunú débi kí wọn wá ní peter obi ọmọ wa lọ nú ṣọ́ọ̀ṣì church take back your country church take back your country. I'm telling you authoritatively today, Labour Party has had no structure until the churches collapsed. I mean, until churches presented themselves as the structure for the Labour Party. Labour Party had no structure. I'm telling you authoritatively, until the church gets involved and the likes of kúmọ baba consonant university ni mo dákọ lẹẹkan yìí oyedepo the likes of them they openly supported obi openly glaringly supported obi they even reveal revelation from God many of them reveal revelation from they said it's from God we know it's not from God àwọn àmọ̀ pé kí ẹ̀sọ́ ọ̀dọ́ ọlọ́run ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń sọ tí wọ́n ń tì í mọ́ ọlọ́run lọ́rùn lọ́jọ́ ìdájọ́ mẹ́wàá ṣẹlẹ̀ níbẹ̀ ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ àìmọye irọ́ táwọn èèyàn ń pa mọ́ lọ́hun tọ́lọ́run ò sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí orun bàmí òjò adé kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ẹ kọ́ ń sọ tí tinubu bí bò bá wáyé tinubu bá wọlé ajẹ́ pé kọ́ ọlọ́run kọ́ ló rọrùn ṣẹ́ òun ò ní sọ náà òun ó sì padà síbi ẹ̀sìn ìbálẹ̀ ìbílẹ̀ tó ń ṣe èmi ń sọ fún mo ń gbẹnu àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ sọ̀rọ̀ pé wọ́n wá rù rẹ o àwọn babaláwo wọn èyí wọ́n fẹ́ rù rẹ irú rẹ kọ́ náà ń fẹ́ láwùjọ àwọn babaláwo àbáwọn eléégún àbáwọn olóró wọ́n wá rù rẹ rárá wá nǹkan mọ́ sẹ̀sìn kankan mi wàá ra wọn bá wí o àfi bí àwọn gílíbù fọ́lọ́wọ́ upon their fake prophecy àwọn wọ́n sì tún lọ sọ́ọ̀sì wọn

ibẹ ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun meedogun nsin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni iswap na mo ka eyan ti a se da po mo wa lati orilede Malaysia ayin te ngbo lati Italo mo kiyin eyin ti Nigeria mo ke eyin na mo kiyin lati Ghana mo kiyin lati United States of America e seun o e ku tete si te ngbo mi te ngbo aroye mi te wi pe wona wona wo ni yin kan wi sugbon eni to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o nti o dale lorilede yi tan ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ke se pe o eni to weju le ru nba ni o a le ni tesi waju kankan o tori awon eyan wa productive mo o gbogbo aye eje ka ina ni nje ka awon eyan ma lo lu jibiti ngba ta won woli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se fa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tuto fun won anan so so le awon nan so soke ogun owo ayi awon nan se gbogbo awon po mo osonu ko binrin osonu kan fi nkan bayan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon osegun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yahu egbo ngba ti gbogbo odo wa sin ba di yahu tan funny enough ni pe ibi ta awon yan ti wa improvise de to ma rowo yahu jikode to ba campaign yahu o di governor sáwọn yahoo ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà tí wọ́n ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà àwọn yahoo wọ́n ti ìmọ̀ ṣe gọ́vnà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítán kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àbẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó nàìjíríà ò lè dá o báwọn bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o á rẹgúlétì ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó lè gbaná ojú àwọn kìíní kọ́ rẹgúlétì rìlíjọ̀n kan ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánà o kìí ṣe pé o ẹni wẹjúlẹ̀ ẹ̀rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn tá ń wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe rẹgúlétì rìlíjọ̀n lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àfà tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tán ṣe sẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti bí ìwé kan tí bàmí fatai bandele olúṣọlá tí wọ́n send sí mi ní johannes tí ẹnìkan tọ́jọ́ ọmọ nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn how we are báwo ni mo ti gbàgbé title ìwé ìmọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ni woman kan ní Canada ni ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Ìsọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bàjẹ́ dé tó pin ìkìndé lé nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé sẹ́ẹ̀mọ̀ pé èèyàn lè lọ léèwé kọ́kàwé kóka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ léèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí mbẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú àwa elite, àwa enlightened, àwa elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́yẹ́ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University ilẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tá bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́ mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dàrin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yibo sì dájẹ́ ẹ̀sìn ilẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn ọmọ Yibo. Èmi jẹ́ òye wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ òye wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nigeria. Torí tí Ọlọ́run bá padà dọ́mú ẹ̀gbẹ́ Yorùbá nísì máa jẹ́ o. Tọ́lọ́mù wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa béèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Kẹ́lọ, go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven.
Boyo ogun obi lo mu won ni ko ti e ye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku mo pe mi o ni fun yin lofo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba sira won lo. Awon agbo ponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba. Ke se ru awon agba iya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se ru awon Basanjo abi abe Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. Ni won soro osi lenu ofo re. Ni pe Obi won se, was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja. Ti tara le won ewu won. Tara ta ni ya won la. Se ka le ba so pe a wa bias ni yin. Nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi amukun meko agba oko le yo bayi. Awon atoku mo ku amona run mo lo yi. Hey, ara Yoruba mo omo man yan lenu fa ara ile Yoruba e man yan lenu o.

orisirisi prophecy lotun losi kilo kan am predict political ba won ni be pe kini pelu esin kilo ka o bo iru won o ti ele fe ko rilede yo da tori to rilede yi ba da ta wa productive awon yo simi an lo le josin an ko isoro wa lo ba won kan emi ri gbogbo awon people yi awon to je eyan olon be ninu gbogbo won atawon afa atawon pastor ko da awon babalawo to je eyan gidi nbe tan ja tan mo tan gba won wa sugba awon yoku yi emi ri won bi motivational speakers. They will just keep telling you what you like to hear, not what you are supposed to hear, but what you want to hear. Ni mo wo kan ti Chris Oya Kilome. Ni the Holy Spirit has instructed him to command you to minister. Awa pe nikan lara awon to joko. Ba won jo ba ge won ti jo di tele na. Ni na wa bere si ni fun tatan tan. Lana abi jo mo wo. Ni wa pada dere gan. Ah, the Holy Spirit has told me. I see money. I see money. Tawon tan wa nbe na hoye. Baba jowo kidnapping. To je pe kidnappers ni to gba se ransom. I see money. Awon people ina nda wahala ale ni mo fi so pe ta ba tete regulate esin ni Nigeria wahala ti o dale. Ah, wahala esin o dale tori bi e pe orilede mi o se Christianity ba ko si Christianity ni London abi America. Fi je pe yayin ni wahala esin ti wa mule ju osi lo si fa osi lo fa won ma fa awon eyan ni fake hope. I see money. Iwo to si je bo lo se be rowo ina ni nje ka won mi o jale lo lu GBT lo lu GBT ma se nti o yen wo se pa yan seso owo prosperity ina ni awa so mura falu nu aso cultural falu wa nu ni mo bi nka kini ti mo nka fun ile kan ignorance poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Aimakan emi na poverty nbe mi na ja yin lowo lowo nti de bi mo be de o sugbon aimakan o si ninu oro aimakan ko si ninu oro mi se wa mo problem ni o ibi ti problem wa gangan ni pe ipo awon eyan wa won mo fa won ni problem tori da en to ba mo ko won ni problem problem yen ti wa half soft toro mo pe isoro lo n di ni ko mo woju tu si soro yen loku gbogbo ona to ba fi le ri oju tu si problem gangan ni pe a mo pa ni problem lori lede gba loro esin a ti mo pa ni problem ani won lo moving ka odu pa kan pe o gbe wenu o to weta won lo n commerce lasi awon commerce lasi ma n gba wa lati ile arab kan ko wa lati ile arab awon mi ti dolowo ni lati pase re ara awon te mo pe la fa nla nla lawon owo ta won po nkan kan tan da jo lohun pupo na tan da o tan ko wa lati commerce lasi jo ni bi yen won eso lowo won da jo pelu commitment ti won ni o àwọn ti ní commission tí wọ́n yọ ń bẹ̀ àwọn náà ń sẹ̀kẹ́ bàgùjẹ̀ lórí owó lórí àràmù tá ń jẹ́ wọ́n sẹ̀kẹ́ bàgùjẹ̀ ẹjọ́ mà ń bẹ lọ́rùn àrò dákẹ́ o ibi tí mò ń lọ kàn ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ń bẹ̀ ni wọ́n lọ ń kọ́ mọ́ṣáláṣí sí wọ́n kọrin gèdè nínú mọ́ṣáláṣí ń jò ni bàbá àmọ́mu wa ń mú ọ̀rọ̀ ẹ̀ wá ó ní wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́ṣáláṣí wọ́n sì jí tú kó pátá wọ́n sì jí tú tán pátá wọ́n sì ní jí tú tán nígbà tó gbé wa ọ̀wẹ́nu ká tó lọ mọ́ ọ̀wẹ́ta à ń lọ ń kọ́ lérìngínní sínú igbó tí ò séèyàn bẹ̀ à ń lọ ń kọ́ mọ́ṣáláṣí bẹ̀ kó nǹkan ẹ̀ sọ bẹ̀ kálukú sáfẹ́ di bàbá àmọ́ mu tipátipá.
àwọn ipa lẹ gbogbo nǹkan tó wà nínú mọ́sálásí mọ́ kí ló dé tẹ̀ lọ owó tó yẹra fi ṣe nǹkan gidi mi ó yẹ pé mosque làwọn yẹn ni wọ́n fi kọ́ sí mosque ni ìṣòro wa sí mosque tó wà nílẹ̀ àti ìrí lò tán ní mosque tá a ti ní mọ́sálásí àti churches tá a ti ní a sì lò tán àwọn èèyàn sáà wọ́n tún ń extend ẹ̀ ni wọ́n ti wá sọ́ di mo fi sọ pé wọ́n ti sọ ẹ̀sìn di ìwà nǹkan jẹ wọ́n ti sọ di iṣẹ́ ìwà nǹkan jẹ wọ́n ti sọ di business ventures ìní churches tí wọ́n fi owó ìdá mẹ́wàá àwọn ọmọ ìjọ dá sílẹ̀ yóò dá university sílẹ̀ tọ́jọ́ pọ̀ ọmọ ìjọ gan onílé àfọ́ọ̀dì ẹ̀ gbogbo wet gbogbo ọrọ̀ tá a kójọ nínú ṣọ́ọ̀sì tọ́jọ́ pé gbogbo àwọn enítere èjìtere la fi dá lẹ̀ àwọn ọmọ ìjọ wọn àlè àfọ́ọ̀dì tuition fee ní skool tí chọ́ọ̀chì dálẹ̀ ìbájẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe ṣe rèé ẹ̀yin ọ̀bá rí ìwé kà tọ́jọ́ pé púpọ̀ nù ìwé gbogbo àwọn iléèwé àwọn missionary àwọn náà kọ́ wọn àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn gbogbo ibi táwọn pipo yìí ti wà educated láti get education tiwọn àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kọ́ iléèwé náà ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford ṣé báwọn thomason wá sórílẹ̀-èdè wa ṣé báwọn ṣe tiwọn nu ṣé báwọn ṣe ṣe nu mo ń bi yín o torí tí n bá sọ̀rọ̀ ẹ nìyí nǹkan tó ń dé o mo ń bi yín o.

0: Canada long. Ìṣọwọ́ gba àdúrà òun ti yàtọ̀ lọ́dọ̀ wa ń bí àmọ́ bẹ lọ́hùn ká tó níná ni. Irú alẹ́ àná tí mo ṣètò jẹnẹrétọ̀ ni mo ń bọ̀ nu epo rẹ̀. Bí mo ṣe parí nígbà tí jẹnẹrétọ̀ fẹ́ kú ni mo sáré ráǹdì ẹ̀ ọ́ọ̀pù. Láti bí ìjẹrin kọ́lá ti níná láàsì ti jẹrin nǹkan tó mú wá a ti fi bí ọ̀sẹ̀ kan kọjá lọ láì níná. Àwọn ọmọ wa dàgbà síbi ká máa bẹ lọ́run ni pé kọ́lọ̀ọ̀jẹ́ náà wà kọ́lọ̀ọ̀jẹ́ wọn múná dé kọ́lọ̀ọ̀jẹ́ wọn múná dé ẹlòmíì bá ń bọ̀ wá Nàìjíríà kí wọ́n máa bẹ lọ́run ni kọ́lọ̀ọ̀jẹ́ ọ̀nà àdúgbò mi kọ́lọ̀ọ̀jẹ́ wọn ti sí ọ̀nà àdúgbò mi. Kí ló kan ọlọ́run pẹ̀lú gbogbo eléyìí? Kí ló kan ọlọ́run pẹ̀lú gbogbo eyín? Bá a bá sì sọ irú eléyìí létí àwọn ẹlòmíì, wọ́n ní sọ gúsọ là ń sọ. Ẹgbẹ́ kí ló kan ọlọ́run níbi ìkíni ó wà kí wọ́n múná dé? Lẹ́yìn ìgbà tí ó ti fún wa ní gbogbo nǹkan tá a fi lè mú iná wá gbogbo àlùmọ́ọ́nì tí oòrùn lánìí ọlọ́run ò fún wa níbí tá a fi lè ṣe sólà tá a fi lè loná tí oòrùn lánìí ò sí. Abáwọn àyágbá yamúyamù omi tá a fi lè ṣètò lómi ṣé ni ò sí níbí àbí owó abọ́wọn àlùmọ́ọ́nì tá a fi ra àwọn nǹkan tá a fi páwà àwọn nǹkan yìí ṣé ń lọ́lọ́run ò fún wa àbí nǹkan tá a fi ogun tá a fi ń jara wa ogun àìníná àìríná lò yìí ogun tá a fi ń jara wa ni torí gbogbo nǹkan tá a fi lè ríná lò tí iná òfin ní máa lọ 24/7 lọ́lọ́run fún wa. Ti Ghana ń lẹ̀lẹ̀ ń bẹ̀ tí wọ́n ń sẹlẹ̀bírẹ̀tì iye ọdún tí wọ́n ti ń lo ná náà tàtùpà ṣé democracy lélẹ́yìí àbí crazy demo? Ṣé democracy lélẹ́yìí bí orin Da Green kọ́lọ̀ ọ̀fọ̀run kẹ ó ní ṣe democracy lélẹ́yìí àbí crazy demo? Olúwa sàánú wa dákun mọ́mọ̀ jẹ́ ká jẹ́gò báwa lajú àwọn ìjọba kó tó di kọ́tátò mo dẹ̀ pariwo títí fún yín pé kẹ má dìbò. A ní mo kàròyìn kan lánàá special advisor to the governor of Nasarawa state ọdẹ lọ ń fandalize railway track ọ lọ ń fandalize rẹ wọn sì tu gbogbo orin railway ta yányán ó ta ní 4.3 million naira.
1: Òhun ló ń dà bí irú ọ̀wọ́.
0: Bóyá ọ̀nà gbèsè ẹ̀ ṣe bóyá yóò ní báyà àfa àbá àbílẹ̀ mọ́ọ̀mù kan tí wọ́n mọ gbàdúrà fún. Ṣé a mọ̀ fún Pony and Up ni wípé kò bá wọlé House of Assembly báyà House of Assembly ni àbí House of Rep ló ń kọ̀ǹtẹ́ẹ̀sì fún. Kò bá mọ̀ wọlé àti rẹ̀ tó tú kó tó di pádìbò ni òjò wọ́n dìbò fún o. Tọ́lọ́ ti gba tíkẹ́ẹ̀tì tán ti mú as a party flag bearer ní Nasarawa State. Kò bá wọlé o ẹni tí tọ́lọ́ ń tú irin ojú reluwéé tà ọ wá ń tà á fáwọn ẹwo bíi tá à ń fi ń ṣera wa ọ̀tà fáwọn kọ́mpìnì àwọn chinese ni ló tà fún ní 4.3 million naira. Ẹ wá mọ ibi tó wá burú jáì ni pé ìgbà tí wọ́n àrẹ́sì gbogbo wọn wọ́n àrẹ́sì chinko tó rajà olè yìí àwọn chinese tán ní company níbẹ̀ tán rajà olè lọ́wọ́ rẹ̀. Ṣé ẹ wá mọ ibi tó ti fọ́nì ni pé lọ́yà Nigerian lawyer ọwa ń lọ ń bribe àwọn ọlọ́pàá kán lè bá àfi chinko yẹn lẹ̀ ọlọ́pàá yẹn ọwọ́ àrìkọ́ọ̀dù rẹ̀ kí chinese mọ̀ wá jalè nílẹ̀ yìí ní nàìjíríà ń bí bẹ́ẹ̀ náà ò ní chinko lọ́hùn ní òfin sẹ̀ríà náà ń lò lọ́hùn bí corruption yín bá yẹ pọ̀ dé level kan pípa ni wọ́n pa yín dànù wọ́n pa pípa ni wọ́n máa ń pa àwọn tí corruption wọn bá ti kọjá ààyè level kan wọ́n fi gbèdéke sí wọ́n ti mọ̀ páwọn corrupt wọ́n á fi gbèdéke sí level corruption wọn tí corruption rẹ bá yẹ lè ga tó level kan báyìí ní chinko pípa ni wọ́n pa o wọ́n yẹgi fún ni o wọ́n dáṣẹ́ rí àfún ni. Lọ́yà tó jẹ́ ọmọ Nàìjíríà èèyàn ti immigrant ti country rẹ̀ níta tí wọ́n bí Broyala yẹn nìkan dá.

0: Akọ́dánwò ní China. Kọ́ máa vandalize government property. Sọ wọ́n àmà pé àwọn ò rí pé rail track ni wọ́n kó wá santa báwọn. Àbọ̀n rajà ó lè. Wọ́n rò pé báwọn bá jẹ lọ. Báwọn ó jẹ lọ. Everything goes ní Naija. Ní tí èmi wọ̀n bí fún ọ̀yá láyé ẹnìkan dá akọ́dánwò ní China. Kọ́ lọ tún rail track. Kọ́ vandalize rail track. Ọlọ́pàá yẹn wá rìkọ́ọ̀dù lọ́ọ̀yà yẹn. Débi gbọ́n pa àwọn ààrẹ sí lọ́ọ̀yà náà pé ó mú ó provide àwọn tó ní kó wá bribe òun pẹ̀lú owó yìí. Tíyun náà bá wò ó pé tí ò bá ní conscience pé tàbí bọ́yá ó sì ń bẹ̀rù ni pé bọ́yá wọ́n fẹ́ bẹ òun ni. Tàbí kọjá kó ní conscience pé ní orílẹ̀-èdè mi wọ́n mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ pé kò sí tó kàn wọ́n o. Wọ́n gba owó ni wọ́n lè fi chinko yẹn lẹ̀. Tàbí kó ti wò ó pé gravity ọ̀nà yẹn ti ga ju bóun ṣe fẹ́ máa wú lọ táwọn fi mú lé arrest special advisor to the governor. Ní àwọn àfihàn kó lẹ̀ pẹ̀lú owó kan bóyá ó ti rí i pé ọ̀nà yẹn ti kẹnu lòun náà fi sún sẹ́yìn. Lọ́yà ọmọ Nàìjíríà gbogbo wa là ń ba orílẹ̀-èdè yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria. How we are all contributing to the decadence in Nigeria. Ini Nigeria jẹra délé ni yìí. Èmi àti yín ni o. Ọwọ́ wa ń bẹ ń bẹ o. Àjọ wa ń bẹ ni o. Èmi náà níbi tí èmi náà ti ń bà á jẹ o. Ó jẹ jẹ́ pé ìwọ̀nba ń ti irú àwa yìí. Èmi náà níbi tí a ti ń bà á jẹ o. Ìwọ míì náà tó ń gbọ́ mi ń bẹ o. Ní tó tó bẹ̀ kó dánwò ní Malaysia. Tó tó bẹ̀ kó dánwò ní Ghana. Tó bẹ̀ kó dánwò ní Talo àti United States of America. Tó bá ti dé, o mọ bó ṣe máa ń gba one way. Tó bá ń wa mọ́tò lọ, tó mọ̀ gba one way. Ní tó tó bẹ̀ kó dánwò. Kò ní speed limit láwọn títì ibì kan. Ìyáre tó gbọdọ̀ sá láwọn ibì kan. Tó bá dé bí lawlessness tó wà ń bí kọ́ níwọ̀n náà máa ń ṣe. Tó o sì tó bẹ̀ kó dánwò ẹ̀ wò ní ilé òkèrè tó wà ń bẹ̀ yẹn. Àwọn míì ń bẹ nínú wa tó jẹ́ pé níta tó ká dánwò níbi tá à ń gbé lọ́run la máa ń dánwò tá a bá délé. Ó yẹ ká máa live as example fáwọn tó ìwà àbàjẹ́ ti jẹrà mọ́ lẹ́sẹ̀ yín tá a bá ti wà ní Nàìjíríà. Ẹyẹ èèyàn mi sáròyé mi ò mọ pọ̀ jù tẹ̀ ń gbádùn mi àbí ń pàtì torí òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ò déyìn ń kápẹ́ ń bọ bí àwọn erin. Tá a bá sì bẹ́ẹ̀ bára wa sọ̀rọ̀ ká máa kóró ojú síra wa ni. Ká bára wa sọ èyí tí ń jòdodo ọ̀rọ̀ ká kòrò ojú síra wa. Tàbá wa ṣetán káwá jọ mọ́ rẹ́rìn padà. Ṣùgbọ́n nígbà tá a bá ń bára wa sọ òdodo ọ̀rọ̀ lọ́wọ́ ẹja kọ́kọ́ kòrò ojú síra wa náà. Ìyìn sì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú. Adéyìn ká pẹ́ ń bọ bí àwọn erin. Èdè ìjìnlẹ̀ bábà ìjìnlẹ̀ ìmọ̀ bábà ìmọ̀ kọ́ńkọ́ bí ẹni tẹ́ ọmọ ọba Ládéjì gan jìgan togotogo.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Baben kankan.
0: Ẹyin èèyàn mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀
1: Currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Baben kankan.
0: Decadence in Nigeria gbogbo wa la ni ọwọ́ ń bẹ o. Ibi Nàìjíríà bàjẹ́ dé yìí alọ́wọ́ ń bẹ o. Àjọ bàjẹ́ débẹ̀ ni o. Tá a bá sì fẹ́ jó dá àjọ túnṣe náà ni. Lára ọ̀nà tí ó sì gbà dá ìnìkan rẹguléètì ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ̀sìn ń bẹ lára àwọn number one problem. Òun gangan ló top of the food chain. Lára àṣòro tí ń bá orílẹ̀-èdè Nàìjíríà yìí fínra. Ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀? Àwọn ọmọ tán fẹ́ ṣe jáàmù torí wọ́n lò jáàmù tí wọ́n jẹ́ wọ́n ṣe exam. Ní exam tó yẹ pé 3 hours péré ni tán bá ti ṣe tán wọ́n ti lọ́nu. Ní CBT center tó yẹ pé ìjọba ló sanwó ẹ̀.
2: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas. Inna an-nasa qad jama'u lakum fakhshawhum. فزادهم إيمانا وقالوا حسبنا الله

tí a ti fún contribute náà ni tí wà bàjẹ́ àwọn míì wọn à ní ọkàn táwọn fẹ́ wù àbàjẹ́ o gbọ́ngbà àwọn rò pin tí ò sí ọ̀nà àbáyọ kankan ní àwọn pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o àwọn níyàwó wọn ní ìyá wọn sì lọ́mọ táwọn náà fẹ́ kí wọn ó jẹ ìgbádùn wọn tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí n ló tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kí ẹ ṣe kó dìde wù wọ́n láti wù àbàjẹ́ adéyinka ṣe ń gbàròyé mi.

pàdé ẹgbẹ́dìdẹ àwọn ni wọ́n mọ rántí yín kódà wọ́n tún sọ tán yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹnu yorùbá ló ní ìtàn àtẹnudẹnu àlákọọlẹ ni ṣùgbọ́n nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láíláí o torí ń dá a bá se lé ní ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Bẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyinka Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà. Pẹ̀mbọ bí àwọ erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mi èèyàn ni.

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ àlá ó ti mọ́ àlá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ́nìkan tó fi ayọ̀ hand mú a tá a léèyàn kan bíi Paul Kigame. Mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn Ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbi rọ́ ni torí mi sí Ghana mi mọ̀. Nǹkan náà ni wípé one factory from each district káàkiri gbogbo district tó wà ní Ghana ni wọ́n ti plan rẹ̀. One factory ní gbogbo district lọ. Ẹ rí àwọn tán fẹ́ progress ni ẹ. Ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló ń kà. Iye mọ́ṣáláṣí district kan kò ṣeé fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rail track nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́sọ ṣòwò, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tá ń jí epo bẹ́ tá ń jí epo, àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo táàgbé tá lọ́ máa tà ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́ máa tà lọ́wọ́n ní àwọn neighboring countries ní táwọn míì fi ń lówó nù tó fi ń dolówó ní àyín nìyẹn ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀ àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n wá kó ó di kú tọrun wọ́n lọ ń tà níbẹ̀ ńbẹ́. Gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílu yóò da gbogbo wa láti ń contribute sí gbogbo wa là ń bàlú yìí jẹ́. How we are all contributing to the decadence of Nigeria.

0: zero.
1: Ẹni tí ò sè yí ń se yún, àwọn míì nínú ọ́fíìsì tán wà, nothing wù á bú, àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò, àwọn náà máa kọ́jọba, náà kọ́ ẹni tó wà ń jọba bí ó ṣe jalè, àwọn ti mẹ́nu rẹ̀, wọ́n ti mẹ́nu jìbìtì. Àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí, ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni. Wọ́n ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe. Àwọn náà mọ̀ pa owó tó bá ń wọ local government ní pónpó, wọ́n kún gbogbo local government káàkiri Nàìjíríà. Ní Nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí wọ́n mọ̀ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers. Àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọ́n ríṣẹ́ sí. Àwa láà fi competency sílẹ̀ táwọn torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so much, so many atrocities.

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gbà.

0: pẹ̀lú.
1: Ọ̀hìn. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù Amírùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìyún tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tó tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni o.
0: Pálógun kò sí tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
1: Mo tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí Paradise, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo oore tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má já ya orójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
0: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan.
1: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Kristì Olúwa wa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú Paradise lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní kọ́ máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ wọ́n tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ́tọ́. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ a ṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
0: Má ṣe mi rè láyé.
1: Tá a ní àǹfààní. Tá sì lọ bẹ̀ yàn wò, táwo ò sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
0: Ọba orí ìpalára tó fi ṣe jòkó.
1: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
0: Olóńgbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
1: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi ò. Mo ń ṣàìsàn ẹyin, ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Abuja.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé wọn. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe síbò mi. Ọlọ́run ó ń sàn ní ogun. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa ṣe máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín. Kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwà náà bí ọ̀sà. Tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà, àwa náà yí pa ká mọ̀. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá a ṣiṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gba ni.
0: Ẹṣẹ́ sùn ní ní apẹ́lógún kó má ṣàbà mọ́ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó ràn gba.
1: Gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State. Mádàm Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúdò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ Kẹlẹ́mọdé ọmọ àti. Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlápin ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹ̀lẹ̀gbẹ̀.

0: Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyè aláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹbẹ stíkà lè mọ́
1: ló bá dìlé mímọ tó gbòòrò.
0: Ọlọ́run mọ̀ ni yàásín Ọlọ́run ni òkè ságbára mi ò ogún gbọ́ yàásín Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni.
1: A ti wà bí kí a dé.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni.
1: Ogún kò ní kan mọ́ o, fọ́mọ alákọ̀jì o, fún gbogbo ọmọ akọ̀jì.
0: Torí kì í sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o, táǹfẹ́ á ní kò mọ̀mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty yà sí àwọn àpótò máa yín mú ni. Tẹ máa wá wò mí tí wọn bá tabá tó pàdé ń gbòòrò tẹ máa tún á rí mi tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ tẹmí ọkà nǹkan kún wọn àwọn ẹrí ṣe ẹrí. Wọ́n tó ń wo èmi gan mọ̀ kan máa ń yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́ sí Èkówó jọ láì gbọ́kàn lé nkankan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Mo tún wá sí àwọn kan òkòtò dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń mú kòtò wa Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe torí pé ọgbọ́n òdígí o yàásín ògún gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́ ibi tá a bá a délé ní yìí ibi tá a bá a délé ní yìí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa sẹ̀ tí rẹ o yàásín kì í sọgbọ́n kì í ṣe agbára Ọlọ́run ni.

0: àwọn èèyàn rí tó wọ́n rí bánà 30 million nígboro ayé wọ́n yímú lẹ́yìn ni à kí èsè mi èmi kọ́ wa ọlọ́run ni o ọgbọ́n kọ́ o mo sì mọ̀ pọ́lọ́ ó tún ṣe bí ṣe máa ń ṣe yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí bá mi ò kórú ẹ̀ jọ rí o lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ mọ́ mi gan inú àṣòwò kan rú ẹ̀ rí. Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan.
1: Ọmọ òpó pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwà jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn aláti ìlẹ́yìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: Bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbọ̀ òrò kí àsálà wọn ni ògbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
1: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ lọ.
0: Igá mú pèdè-pèdè délùú
1: Ìbàdàn.
0: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣálọ́ lọ́hùn yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé fàbàdà.

Táwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Pé à ń jọ rìn o, a ò sì mọ orí olówó, Adeyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn, Adeyinka orí olówó. Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ fi tì wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wa jùgbà náà lọ. Ọ̀hún ogún ọdún lè ní kókè wa ọmọ ìjẹ gbaingbain.

Nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní Jóni tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ́n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ́n o, àwọn ti London.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n kà. Èmi náà kọ́ o, ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájà kúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀n kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá ayé tẹ́ fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni? Àlọ́gbọ̀n òdigi o. Ọgbọ̀n mi kọ́ o, kìí sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògùn gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ń ní làákà ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú àṣìṣì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń àhesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń àhesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀. Yàsín wà láàyè sábàbí ni
1: o.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ ní ń pẹ̀ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yọ bó ṣe ń dọ́tò ń dúpọ̀ nìkan mọ́ o fọ́mọ́ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló.

0: wọ́n mọ̀ pa búrúbúrú mo dúpẹ́ lọ́wọ́ rẹ mo mọ̀ wà grateful o. Mama wa grateful gan. I am so grateful. I am so much, much, much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: I want my back yala to be glory day story.
0: Ese un eba nki olon, eba ndupe eba nki olon, eko rin ki olon. Ntun darin mi, orin gun mi. Alola, la pe odun keta gerege. Sugba osu tin bo la fayeye re si.
1: La gbogbo on soju tiri.
0: Tori po ti sunmo o wa laarin ose, o tun wa sunmo andin over. Awon mi o ni raye. La se ti si osu tin bo. Ya sin wo calendar ta fi mu date. Ase 5 days to Ileya ni. Awon yen ba ni ah, o tun lo mu 5 days to Ileya. Yes, àwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún. Ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Àfàálẹ̀ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà ni ó ṣe é, òun náà ni ti ń ṣe é bọ̀, yóò sì ṣe iṣẹ́ rẹ̀ lásìpẹ́.
1: Òdúdú Azeez dúpẹ́ òjàre tó ráwọn kóòbì ẹ̀ olówó aláwùsá ti nàgbẹ́ tẹ̀lé o.
0: Yá sin àwọn tán bí àwa olówó tálẹ̀kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí. Fómìlì kí wa látòkè dókè.

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ẹ̀ sọ ni Adéyìnká. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújú ayó lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Nígbà àwọn ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta. Sí ni mo bẹ́ẹ̀ sọ ni. Àbíjọ́ tí ó jẹ́ ti ìgbájú olóyì. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí. So ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ni la fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn àgbà wà lójú Adéyìnká sì ń la fẹ́ sọ ni. A ní bàbá béèyàn bá ro dúndùn ń fọn èyí ò sì họra di kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá a máa dúpẹ́ tó ṣàbàyọ wá.
0: Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dání sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé tiwà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Tẹ́lẹ̀ mi gan náà mọ̀ pé n pé o. Kò sí ẹ̀sẹ̀ ẹni tó pé tán torí pé yìí mọ̀ ń rìn ní àárín ayé kórí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde ṣàánú mi. Ní ò jẹun ti bọ́wọ́. Torí àwọn tó jù mí lọ lèmi mọ lèmi máa ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ̀ mà dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Yes salam.
0: Fọgbọ́n dálù ọrùn gbàràdà lọ́wọ́ ẹnìkan. Pé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Kò sálágbára nínú ìkòkò rárá.
1: Yes salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sálágbára nínú ìfúnpá rárá. Kò sálágbára ní presidency rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú àpànìyàn wẹ́ máa gbọ́. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Yes salam. Ọlọ́run ni o. O ní ń ṣe bùbú mi, ní ń ṣe dìdí mi, ní ń ṣe bùrú mi, ní ń sọ mi níwájú ń sọ mi lẹ́yìn. O ní alfa àti omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: O ní ń gbogbo fọlẹ̀ mi o. Bí n bá ti dáwọ́lé ajé ó ṣeé ṣe. N tí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Ẹ̀yìn ìlò gbogbo fọlẹ̀ tiwa. Ẹ̀mí mi mọ ẹ̀ṣẹ̀.
1: Ìtì ń bá fi lọlẹ̀ ní àyín wa bá mi rè sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wa mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wo ilé ju àbẹ́.
0: Tó bá jẹ́nìyàn ló dúró ni a ti máa bèrè owó. Òní dúró mi ẹ̀ṣẹ̀. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá radio station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwa gangan ni pacesetter àwọn alákọ́kọ́ dálé iṣẹ́ rédíò lẹ̀ ní àyín. Bó ti àjẹ́ pé tọ̀nláìn ni ṣùgbọ́n àwa alákọ́kọ́ dá a lẹ̀ o. A tún fi sókọ àtòkè ìlú Ọ̀yọ́ àwa alákọ́kọ́ dá a lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa wà ní dèrò ẹ̀yìn. Láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá gbà kóso. Wá bá wa gbà kóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa, tó lò fún ìrànlọ́wọ́ wa, àwọn náà gbọ́dọ̀ mọ rámù nílẹ̀ o. Ókè ńlẹ̀ yẹ fọhùn kán dìde kán gbéra káyà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdò.
1: Àwọn tán ti gbéra ò ní wálẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fúnranlọ́wọ́ àwọn náà.
0: Ìtùnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. awo ni kinka ni yan mi lowo lori
1: ha aji se bi oyo awa didan idan baba idan ede baba ede
0: oni ko lare
1: idan baba idan oro baba oro
0: anuje
1: idan baba idan ijinle ninu ijinle.

0: to God in prayer.
1: Ọlọ́run tó ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣẹ́rú dọmọ. Ó máa ń ṣẹ́rú dọmọ. Bó ṣe máa ń ṣe nìyẹn. Tún wá ṣe bó ṣe máa ń ṣe o. Ọlọ́run ìgbà ni wá ṣe bó ṣe máa ń ṣe.
0: Lọ́lọ́run fi ń ṣe àánú fún ni láyé. Àwọn professor ni ò bá máa ranú gbà o.
1: Yes, salam, yes, salam.

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your live radio. Ajise Bio, your live radio.
1: Ẹyin tèmi mo ní kí n sáré wá fún bíi fàárà ni ní èní yìí tó bá di ọ̀la aláṣẹ ọlọ́run ọ̀la gangan tá a pé ọdún kẹta hàn a tún wá ṣe bó ṣàdúrà bó ṣe kan a ṣàṣe nǹkan kan lọ́la náà yàtọ̀ fún àwọn ètò tí a ní ní ọ̀sán ọ̀la láti bi ó wá lè jẹ́ pé báyá lẹ́yìn ìgbà tá a bá parí àwọn ètò méjèèjì títọ̀ látán báyà láṣẹ ní bí àdúrà níbí kan ni Ọlọ́run ṣàkọ àbá ṣeṣe tásàfi máàkì rẹ̀ lọ́la títí di oṣù tí ń bọ̀ tí a padà wá ṣe celebration gangan gà lórè tá a ti fi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yà ń pè yín o mo ń invite yín mo ń invite yín lórí afẹ́fẹ́ tẹ̀wáyí dọ́jọ́ ẹ sáàmà bọ̀ ní Federal School of Surveying lọ́yọ̀ọ́ náà ní 24th of June 2023 tá a wà yìí ẹ máa ń bọ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying lọ́yọ̀ọ́ aláàfin látàgo mẹ́wàá àárọ̀ kódà bẹ́ẹ̀ débẹ̀ láago mẹ́jọ ẹ ti bá wa ń bẹ̀ kájọ máa ṣètò káwọn àlejò fi máa dé a sì wà ń bẹ̀ dé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni kọ́lọ̀ ó bá wa mú ọjọ́ náà dúró kọ́mọ fi èyí tí a ò rò ba èyí tá à ń rò jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin onídùúró wa gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o adúpẹ́ pé òkun ọpẹ́ olóore àdáǹdá tán ni ọlọ́run mọ̀ ṣe o mo dúpẹ́ o torí ní òye ìsìn ìdun ta èmi nìkan rúsúrúsú ni mo wọ́n ń dá sẹlẹbírẹ́ẹ̀tì ìṣùgbọ́n ọlọ́run mọ̀ ṣe wá láwa nìkan ó ti fi àwọn èèyàn míì ó ti fi wọ́n ṣe kejì wa bó ṣe ṣe fún Anabi Musa kan tó fi Haruna tó fi ṣèkejì rẹ̀ ó ti mú àwọn Haruna tí a náà dìde àwọn èèyàn tó fi ń ṣèkejì wa tó fi ń ṣèkun lọ́wọ́ wa tó fi ń sọ́pọ̀tì wa ọlọ́run ò mọ ran àwọn náà lọ́wọ́ ní gbogbo àdáwọ́lé wọn kó máa yọrí sí rere ni o gbogbo ẹni tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run mọ bá wa ran àwọn náà lọ́wọ́ o Adéyinka Ọlásùkànmí ilé-ìkọ́ mi ò pàpín ni mí tí ṣe bálẹ̀ fìlà ìlásàrokò ìrèé o ti ṣe olórí ọbẹ̀ nínú àwo tán garan ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko màrábàmì èèyàn ọ̀rọ̀ ọjẹ́ ní ohunrun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́.
2: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣèbí ọ̀yọ́ online radio.
1: tọ́ ẹyin tèmi orin tá a kọ ohun náà ni mo fi ṣe ìdágbére ó sì dùn mí ntí ìmúfu ewì tí mo sponsor àkàndá kéwì àkàndá kéwì ẹ bá òun náà pàdé ẹgbọn yìí ẹ bá wọn náà pàdé ẹgbọn yìí ní ọjọ ayẹyẹ mo sponsor ewì wọn pé káwọn náà ká sọ kéèsì àwọn náà àkàndá kéwì.

0: mo ṣe kan fún ajíṣebí ọyọ yín wà sponsor wọn fún another one tó jẹ tara wọn mo wá ti sponsor wọn fún another one tí wọn jẹ tara wọn ara wọn ti tara wọn náà wọn ṣe fún ikú bàbá yèyé ni o aláàfin àtàndá alówólódù bíi ìyere ọmọ àbírò nǹkan ní tàwa náà nínú tá a fi ń support àwọn kan ní agbọn ọdọ tiwa náà ní ìhà yín mo ń bọ ná ẹ jẹ́ ń kọ́kọ́ fi orin ti. Èyí táwà gangan ṣe bí kọ̀ọ̀bù tí a gangan èmi àti fún mi ọlásùnkànmí amẹ́jọ yìí sí kí n tó wá fi wá ewì ẹ̀gbọ́n yìí lọ mọ́ ń bọ̀ ntí ìdè.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: I just said, be on your online television and radio. We want to take this time out.

0: Tọ́ orin ewì náà nu látẹnu àkàndá kéwì tó kọ fún ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Yín tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bíi ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpòkò ní ìhà yín. Ẹyin tí a ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ náà lẹ̀ ń já sí o, a sì ń celebrate ọdún kẹta wa, a ti bẹ̀rẹ̀ celebration náà nu, a ti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu, à ń celebrate ọdún kẹta wa. A dúpẹ́ o, a dúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó Elédùà ti ń lò fún ràn lọ́wọ́ wa. Elédùà ọba adẹ́dàsẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o. Mo ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin, mo fẹ́ wá orin, mo ń bọ̀ ná.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o? Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajíṣebí Ọ̀yọ́ online radio. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: Alápàṣú náà wá dà á dà bẹ̀ gbé.
1: Bẹ́ẹ̀ kò rọrùn gbèsè.
0: Mo lápàṣú náà dà á dà bẹ̀ gbé.
1: Kò yẹra máa ń bá.
0: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà mọ̀ gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
1: Àti òtúbọ̀ wá foríjìn lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó kọ́ àti òtúbọ̀ ẹsẹ̀ wá foríjìn.
0: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọyìn ẹ̀ nílé dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní yín nká o. Èmi gangan náà alára ń ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi máa ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
0: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà jọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débi kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀. Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ìbẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
0: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé
2: yín.
0: Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe nfọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Sájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
0: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Àbó mi ni ó gbé òkú lámọ yín lọ? Àbí accident ọkọ̀ lolúwa rẹ̀ ó ní? Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lá kábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀ bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrí. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjá ṣe dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: ẹgbẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kó mọ̀ ń sọ̀rọ̀ páìtò kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀ ọ̀run páìpù omi wọ́n ń yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn táìpù ọ̀tà láíláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlá bàbá páìtò yìí ládùúgbò mi Adéyinka lókè òròkí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀run táàpù omi lọ. Ó tún wá ń sọ nínú landlord meeting landlord association wí. Tó bá ṣe kó ṣeé ṣe ni tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ò bá rọ̀nu ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ẹ́ tó bá ṣe pé ilé òun ọ̀pọ̀ sísàlẹ̀ odò ni. Tọ́jọ́pọ̀wọ́ òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nu omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́ bọ́ọ̀ ọ̀hún jìn púpọ̀. Kìí ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ohun tó wà ń sán mọ̀ àti ilẹ̀ kò dá wọn lásán.
0: Ṣé ẹ tún mọ tí bàbá páìtọ̀ tí mò ń wí ń ṣe? Ṣé ẹ tún gbọ́ ohun tó tún ṣe? Tó pe àwọn landlord. Àwọn mítìnì ní mítìnì àwọn landlord association ó tún sọ fún ọ wí
1: pé
0: bí àwọn èèyàn ṣe máa ń yà àgbẹ̀ sí padò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bí wọ́n ṣe máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dalẹ̀lẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ̀ gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa ya àgbẹ̀ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè ya àgbẹ̀ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tí ẹ lè gbẹ́ ní nọ́mà sọ́kà àwẹ̀. Kí ni bàbá pàṣẹ yóò wá ṣe? Wọ́n ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ ní padò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn láńlọ́ọ̀dù ó bóun wálẹ̀ sádùúgbò kan. Káwọn bóun wálẹ̀ ní ẹ́ríà nínú àdúgbò wa. Káwọn bóun wálẹ̀ nínú ẹ́ríà ládùúgbò wa. Káwọn ó gbẹ́ sọ́kàwé fún wọn. Káwọn máa ya àgbẹ̀ bẹ̀. Káwọn máa lọ ya àgbẹ̀ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣe tán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí. Àdúgbò sẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín ń bẹ̀. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gí oṣooṣooṣooṣo gí o gí o gí o. Tẹ́ ẹ dàbí tí ọ rin ẹyin náà tí ọ rí ẹ ńlẹ́ o. Tí ọ rí ńlẹ́ ọmọ arísẹ̀ gíbà lẹ́kọ̀ọ́. Ìkàn ni mo káhùn kásẹ̀ gí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gí o gí o. Sẹ́yìn nìkan ṣoṣo gí o gí o lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dá nìkan gbé tọ́. Ọ̀dá nìkan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín. Ó ti ẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tì ní. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ̀rọ̀. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ.

0: nítorí àdáadáa ilé ayé yìí náà tó yẹ pé gbogbo ẹ ilé ayé yìí náà ló mọ ẹyìn èèyàn mi. Ẹyìn èèyàn mi wọn máa ń pè yín, mo ń pè yín o nígbà tèmi gangan tí mo tún wà nítòsí tí mo dàbí Jésù. Mo ń pè yín nígbà tí mo wà nítòsí o torí ń bọ̀ bá padà ya gbogbo aládìtàn. Gbogbo aládìtàn o, àárọ̀ bá gbogbo aládìtàn, ká ṣọ́ra ká lè bá àdìtàn dáadáa ni torí pé ìgbẹ̀yìn náà lójú. Ìgbẹ̀yìn làwọn bàbá wa sì tún sọ pé máa ń dun olóòkú àdá o. Mo ń bọ̀ náà yé ń dé ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ àti Ibà pẹ̀lú Ramadan Project wọn tá ń ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò USA USA ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrù ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọkùnrin lóbìnrin lọmọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àmì ṣẹ́gi ọlá fún wípé Ọ̀yọ́ àti Ibà Unity Forum kéde Ramadan Project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ kọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kẹ́hámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 22180905025. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 22180905025 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọ̀yọ́ àti Ibà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláhùnmá àmì.
0: Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí dé ọ̀dọ̀ Yusuf ọ̀rẹ́ mi tó náà dá foundation lẹ̀ níjọ ni. Wọ́n ń bọ̀ ná ẹyẹ ìwò bọ́já fọ́nrán yìí ó yóò hun rèé ó jáde níbẹ̀. Wọ́n ń bọ̀ ná kí n fi sí i. A jọ lọ síbi ilé àwọn ọmọ aláìníyá níjọ ni nínú àwẹ̀ tá a wà yìí ni ó ṣe foundation yẹn ní orúkọ ọmọ rẹ̀ tó bí tó pé ọdún kan ní ọjọ́ tá à ń wí yìí lọmọ ń pé ọdún kan bàbá lọ sí bí ọ̀dọ̀ àwọn ọmọ orphanage àwọn ọmọ aláìníyá láìlọ́lọ́ celebrate rẹ̀ níbẹ̀ nínú àwẹ̀ tá a lò lọ yìí náà ni fídíò ń bẹ ní Facebook page wa tá a ṣe síbẹ̀ lórí Ajíṣe bí Ọ̀yọ́ Radio TV. Mo ń bọ̀ ná.
2: Kí ni ta wá ṣe ní báyìí ní èmi fún àǹfààní àwọn tí wọ́n ń wà nínú.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ́ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín ẹ wo buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care. Bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba tẹ́mọ̀gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mú kára rò tó wá sí kóṣákó. Buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjẹ́ àsìkò tẹ́ bá wù gan ó rà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́mù ẹ̀mí mi tí ó yí wọn lọ ọ̀run àjàǹté ní àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíì lọ́sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ń ṣe tiwọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí tẹ́ ń fún àwa làwa náà fi mọ yíyan fanda tẹ́ fi mọ rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀n ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi mọ yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi mọ ń wo èmi náà léèyàn dáadáa nínú sọ́ọ̀sì ní wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́sálásí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí ẹ wò mí rẹ ṣe ń lo rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wòrí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tọ́lá mi kí
0: n. mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́sálásí. ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. adéyìn nǹkan ọ̀làsùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá Fatai Lamidi Bandele ọmọ Ọyọ́ tán ń gbé lọ́wọ́ Londo madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn artist Michael Awosola Angelo láti ìlú Abuja.
1: mo lẹ́bùn lápọn.
0: Adégòkè Isaac Abiodun ọmọ Baládìbò Olùmú Ìdínà Adékunlé bàbá mi Evangelist Moses Àkàndé Akíntóní Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré.
1: alájára Abiodun.
0: Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n ní ètèrè multi-purpose venture láti ìlú pa. Mr. Yusuf ọmọ wọn ní Ìbàdàn tí wọ́n ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: Báàsì kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adeniyi bàbá mi Fatai Bandele Olúṣọlá bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ múnáfíkì ló.
0: bàbá mi Adé Ariwọlá kó pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn òtún mọ́ ẹṣin bàbá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹṣin mú kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti London náà láti orílẹ̀-èdè London nílùú ọba lọ́wọ́ látòrí sàn ní sọ́ọ̀sì Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn ìlú Ògúnmọ́lá Olódògo Kẹ̀rí lójú ogun ọwọ́sọ̀kọ̀jọ̀ kẹ̀m̀bẹ̀ ríbi ìyá.
2: bàbá mi ní wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa Lukman Akinoye Lukman Akinloye Lukman Akinoye Lukman Fọlárin Akinloye ọmọ Ọyọ́ ni bàbá o London ni wọ́n ti ń gbé importer and exporter. bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹ̀jọ́gbẹ̀jọ́ gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀gbẹ̀sán-gbẹ̀sán-gbẹ̀wá-gbẹ̀wá ó kí yín pẹ̀lú kọlọ́ ẹ kú àti ti sẹ ọlọ́run lẹ́yìn lára o nítorí pé Adéyìn kì í sì dè ni mo mọ̀ pé kì í sọ̀rọ̀ ni mo mọ̀ sọ ìfẹ́ ọlọ́run lẹ́ni lára.

0: Ẹ̀rẹ́ ń lórí àṣepamọ́lọ́dọ̀. Gorí gbogbo alákẹ̀sán ọwọ́ wa. Àìsàn ló pàdé yẹn ìdí ọ̀rọ̀ rí o. Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́ táwọn kẹsàn rẹ̀ nígbà tó bá padà yá? Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́? Ọ̀rọ̀ lásán lẹ́lòmí obìnrin ẹlòmíì lọ́wọ́ tí wọ́n sì kọrí sílẹ̀ fún. Yọ́kà sọ̀rọ̀ ẹni fẹ́nìkan tí ó wù tí ó ran irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ lòun náà bá di olóore lọ́dọ̀ Ọlọ́run, yóò bá di ẹlẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá fún àṣàn ìṣàn fún. Ọ̀rọ̀ mi ẹ̀yin tèmi.
1: Ọwọ́ wípé tẹ́lọ̀ ní bọ̀ aláṣọ yẹn.
0: Ẹ̀yin tèmi, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun.
1: Sẹ́yìn bàbá kan ló ṣàlàyé sí i. Akúnfẹ́sẹ̀ bí ìṣe wa, akúnlọ́fẹ́ láti ìjọba sọ.
0: Gbogbo àwọn tó ń fiṣẹ́ ṣíṣe rán ara wọn lọ́wọ́ níbi mo bá dẹnu. Rótì ìmẹ̀jì gravy designer làwọn náà. Àwọn àti bá wa ṣe bánà rí láì gba kọ́bọ̀ lọ́wọ́ wa. Adúpẹ́ o. Best Icon Furniture lókè òrò kí níbi táwọn jẹ́ furniture. Àti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi náà. Best Icon Furniture, àwọn a máa gbẹ́ tébù, àwọn a máa gbẹ́ chair, àwọn a máa gbẹ́ couch. Àwọn náà bá wa kan tébù tá ń lò ní àyín tá a ti ní àyín. Wọ́n tún bá wa kàga àjókòó rẹ̀ wọ́n àti ìkàntán. Mo bá a lè kọ̀ yín rán ọ létí Best Icon. Parí àga.

I get that. Ma obe. Me all oba nikan lo le se esun ore o. O nla lade ipe yes. Ah, ye npa to. E je npa tempo ni wa le je. Olorun lo ba lade ipe yes. Plenty fashion home. Ti ma nba wa ran aso ta ifun lo kankan. Yo kan ba ara aso la do gbe fun to se han. Ah, ni fun lo owo ani fun ni kankan. Olorun ma wa ba lo ebe. Plenty fashion home. 07070 0076003202. 0076003202. 0076003202. Àwọn a máa gbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gbé pé tó ní ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀. Àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá à rán ti dákọ̀ ọlọ́run mọ̀ yín. Ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà lè yín. Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín. Àdúrà ọmọ bá yín o. Ẹ ṣeun torí pé ẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ ń ṣàdúrà fún wa. Ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o. Ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́ lọ. Kájú kan tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ́ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan. Gbogbo aláṣẹ kábàámọ̀ o. Gbogbo alákàbàámọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ ó kádà hàn ẹni tó ṣe kínkín ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ nǹkan àti máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbá tó mọ̀ ká ti jù báyìí lọ. Ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ẹsẹ̀ ọlọ́kà ẹsẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yáyìn ní ti máa gé pété fóònù fi gáàsì fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbábẹ̀ ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ àṣìbẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan láà ní dé bá ń lé mọ̀ bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí nítorí ó bá kù dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọwọ̀ ayé tó ń gba gálílì náà lọ. Adé àbúmọ̀ bá jẹ ọ̀rọ̀ mọ́jẹ lé o. Ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwẹ̀rì gbóná. Inú ilé tẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi, ibi iṣẹ́ tẹ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná, ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojú rú. Nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ, títù tútù náà láàárọ̀ bàbà. Mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín o. Iṣẹ́ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí. Pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé. Mi ìfín rẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́. Ká tó rí ra láyọ̀, ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

abẹ yin bọlọrun ti ni eso olorun lawo benin rinu iwo yawo wona wo yin ton dalara ise kilo nse wo ya so ton wo baba ko loro eleyi o o ti e mu kan bo bo so do eleyi o bo so do eleyi baba to do ton o bo so do tin iwo na ni garage iwo na ni loke moro baba tin na iwo na ni bo de loke bo ye nkan wa ni ha e ko alaja alaja pe yen jade na wole ayoka o tun gbajima do do baba ologun na ko sibi tun ti mo olorun ni ma se nso eri re nbo wa gbon lorun re nbo baya bi won ti je olu aye ni bo ti gbon ni e wa ni ja yo ti ti mo po dan kan be lara won jo nya ko to ku o tun ji ya nu sare o tun wa ka gbangba gbangba wa gbe mi olorun ti ti tuna si ma se nso wo yo mo to bi wo bi to ru lo baba won ko nfa o da gugu epo ni won agbo mo mi wale wahala de ani tete mo ko ma wa ko àwọn olóòsè bọ́mọ wọ́n sì bọ́mọ bàbá àwọn ni yéé sọ́mọ táyì gbogbo kálukú lójúọlé kí ìwọ̀ lọ́ni àwọn àti bọ́mọ tàwọn ni wọ́n wà gbà ń kò kọ́ ilé gẹ́gùn kò ń dáwẹ́ lórí mi yìí ọkùn dáwẹ́ aláya yìí ọmọ gíní kọ́ ìwọ̀n náà ni bẹ́ẹ̀ ọmọ òjẹ̀bí ọmọ sọ fún yín ohun èso ọmọnu lẹ́yìn àmẹ́yìn ọmọ ìyáwó ni ọkọ̀ bọ́ta ọgbà ẹ bá lulukulu ẹ dákun wọn náà sì mọ̀ kọ́ máa wọn kọ́ ó gbé wá ní ó di sàárè

0: tọju ara yin ese ra yin lomo ya eyi yawo baba eni ase won ti fuye njo teyan ba ti wonu ile oko ase oko ohun la se lodo olohun e te lati oko yin o e si babara won oko yin awon alabagbe awon oko yin e bowo won awon ore oko e bowo won elemi ani wa like align ko mo na jumo mi won wa fe nikan wa disa mo wa fe o sire adisa wo lo wa fe awon ebi gan lo wa fe awon ebi awon lo wa fe boko re ba fe re di otun la mewa ba awon ebi o ba fe re wa laye oponu leni ah awon iya ton ti de aye ka wo to de boye ni arusi ni ya mi ya ma wo ni ke eh oko re lo wa fe o di loru nba to ba tin re ogun tin ya nu si e ba yi loru o ja ja bo ni jade bo ba ti ko to lo jade to ma nsun ko la be di ti eni kan te pe oni kan lo ngbe kun eh eh awon iya nu won wi bon ko lo ni nse odo won yin ese rere o iya ko do won yin ki olodun to wa wi ni ka to sadu
1: wala ti
0: o wa fi abo se ri oko
1: ta khafu na nu shu zauna
0: baba wa isa hakan lilaka won ti de baba wa isa hakan lilaka bẹyin ti lo aye eyin agbalagba ajohun awo odo osin a lo be ma a ri lo be be ti se ton jo won ana awo odo osin a re to se be ma a ma jara buko ojo ko gbadun yawo e awon okunrin lusi na je yawo gbadun oko e baye ti rinu omo ri omo wa hu wa re pe ah ah me am my husband emi atoko mi o ti to mi toko mi to mi eyin ejo toko yin to yin e ba wo bo mi ma nje obi ba tin lo wo television nule ka to wa de tin wa nba nu oko re je pe ah ah olohun o en ba mo ni television si na ni njo tin belojo na yin na mo ti ba kini nule re tin tin so mo pe owa mi se bo yawo ra mi na ni bi ka be ti ti yanu lati jona lo yanu bi sin oh nule ya ba silver night tin boy television bi kin na wa mura mi nu e bayi rogi nule e be tin so yin oke ni si anule e be tin wo le le gba tin mo wa nu oko ajagbe ni eso benin re bo tin banu oko re jeun eso benin gidi ma boko re nu ye jeun oko re omo odun ni be ba je nu lasun si ma so boko re ma fa duwa na lo pe ah awa ta je nu lasun ni la ma fi talk le ri yan e sa ma si se yin so obirin nu ama won ni gba na ko ko si obe yo ko biru si lasun pe ko si obe o wa ntuto o je won ni o kan ma rin mi ni ba ma ko ita ma je ni ni won fe o ja mi urin ba fe oko re di meta nisin olo ma je yin o si lewo ni olo ma je yin o si lewo oko wa npe ah ah laarin oru la wa kaloku npa to mo ni mo gbo ni abumala gogo ba lo mo ja si lewo ya o le fe ko mo won si lewo lana e fo nikan la je ko si runu e o tun ti lo ni o tun ma le ma ro ko ma re la ki ma fi rupo olohun o ni je mi o si lewa o bo ja se ita ba se emi se n le ko lo si se n lo nu n lo nu alaji wa yunusa gbogbo to fi ma toju awon yawo re olohun o ni fi won o
1: amen
0: eyin oko n to won o ma fi toju ra ma olohun o ni fi won wona o
1: amen
0: abdul kabir o do wo aliyu odowo wo na takun toju yawo re dada to olorun wa ni wallati takhafuna olorun gba
1: wallati
0: awon obirin to se pe
1: takhafuna nushuna
0: awon obirin to ba se pe eyan oko obirin oni alajagbila ni won oni pakaleke teru yin ba nwa nba won teru won ba nba yin
1: faizuna
0: eyan oko aina obirin iwo ko to nlu yawo re o ni lari a se ma nu bi agbawo lo bi ni agbawo lo bi ni ta ba so ra yin do kuku nu le iya ko wa nsari wa eh isa o ma pa in wa mi bi gba tin ja pelu okunrin e fi mi laja e so mi le ri yawo e so ko to ni lari
1: iwo ko a ilu iyawo ni
0: malu olo ni e ma lu won a ma won fun yin ni nkan option wa kini wo de ni kilode ti mo fini e ma lu won rara
1: fayidu hola ikilo ni saju
0: o kilo fun yawo re ni wo yawo mi mo ni bo ti fi concert la saju kon ta yi mo ni mo fara mo ni ti mo ku wo na nu mo ni mo ma joko nu le da joko da da buri mo ma pe yawo alaji kini nu olo ni fayidu hola e kilo fun won ni alaji wa yunusa o ngbo nu ikilo la ko se fun yawo e ni o ka je pe aye ta nlo loni gbogbo awon ma gba oko oko gba obin iyawo gba ni o ba ti ilu elomi ni ikuku nu awon obin un ke gboro gbogbo faari obin olodun ni o se soko re nu ile iwo mu ndia njo won ti sin ofoko e njo olomeri oko re to attract yeri njo olodamu oko re debi pe ko ma je olode pe ogbo ma ja lo bi kankan olojo lo su yi wọlé ní èrè sẹbẹ́ẹ̀ rí àmọ́tọ́bá dé ta gbogbo aṣọ tí ọ̀dà ní ẹwọ̀ òun ni wájú òyà àmúra bàbá olùrò gẹ̀ǹgàn tí gẹ̀ǹgàn bàbá olùrò máa pé wọ́n máa pọ́ tó bàbá olùrò mọ́ bàbá tó wọ́n pé kí ètò kí ni tó ń wò yìí wọ́n bọ̀ ọ̀dọ̀ pàlù nínú sí ní èrè sẹbẹ́ẹ̀ sọ pé ẹ̀rí kéré ọkọ ẹ̀ ọ́ dàrú.
1: Wàlá tí tàkà fún àná ṣùzá ònà.
0: Yorùbá fa ìzòhùn náà.
1: Fa ìzòhùn náà.
0: Báwọn ìyàwó yín bá ṣe Aliyu àti Yorùbá kò sí ijó tí obìnrin pé tán torí nínú fọ́tà àwọn ọlọ́run ti dá wọn. Níjọ́ wọn bá ti ṣe tí ó dùn mọ́ yín ẹ̀fìn rẹ̀ ra. Bẹ́ẹ̀ bá lè fẹ́ kàmọ́ tí ẹ̀ tún fẹ́ fẹ́ mi. Ọlọ́run ọmọ orí yìí tẹ́yìn tó lọ́ọ́ fẹ́. Làáfi ní sùúrù pẹ̀lú ìyàwó. Àwọn obìnrin ó ṣe wọn ó ṣe sí obìnrin dandan ni ẹ wà ní sòrò ọlọ́run ní fa ìzòhùn náà á kìlọ̀ fún ìyàwó ẹni ni kọ́dà tó bá ṣebẹ̀ tó bá lọ́ọ́ ní atajù ẹ lo ìfẹ́ má ṣe pèlè ọkùnrin mi ẹlòmíì ọkọ àdé pẹ̀lú ọlọ́run yóò tún náà sí obìnrin yé alájà ìwé gbogbo eré mi ti ń gbóná ìwé lórí ibú ọbẹ̀ wọn ọkọ lẹ́yìn ni wí bẹ́ẹ̀ ó lo ìfẹ́ ni bàtà tí ń ju ọlọ́nà fún ni náà ọmọ ọrùn mọ ni ó sì ọbẹ̀ tó ní púpọ̀ ọmọ ọrùn mọ ni ó sì ọbẹ̀ tó ní púpọ̀ kọ́dà mọ́ gbàgbọ́ ju gbogbo àwọn jọ gbogbo ọ̀nà fún mi ó ti ẹ̀ kílé àmọ́ ọwọ́ gbé olóòlù díẹ̀ kíní ìlátàdé.
1: Fa ìzú ònà.
0: Ẹ kìlọ̀ fún wọn.
1: Ó dùrú ònà fi mà tọ́ jì.
0: Ẹyẹ ọkùnrin èyí tẹ bá kìlọ̀ fún tí ọba gbọ́ kéèdìjà ẹ̀rí ìlànà kejì nù ni ọlọ́run ní bọ́ ọ bá kìlọ̀ fún tí ọ̀gbọ́n ó tún ṣe nítorí ọmọ ṣe ni kò ṣe nǹkan kan ọ̀ ń lọ wo tẹlifíṣàn lọ́dọ̀ bọ̀dá àmùdá nílé kejì nígbà tọkọ rí ọtí ọlọ́run ò tún wá lọ ní ọ̀lọ́ nílọ dáadáa ọba mú aṣọ olùmọ̀gbà yà ní kẹ́ni kọ́nsẹ́ẹ̀tì láti jẹ̀rin ní tí ń wọ àfi jàrún òun ti funfun ni ó ti di dúdú ọba gbé lọ bẹ̀rẹ̀ náà bàbá yìí dára kọ́ra sílẹ̀kùn nínú yàrá òun yàrá ẹ wá wèrè fá bàbá tọ̀hún tóun náà ti ń wọ àtẹ́tẹ́ ìpé níjọ́ títí ń bẹ ọwọ́ àwọn ọ̀kan rí ọba rẹ̀ ríyá òòrò gògó ọfọwọ́ gbà ọ bó ti fọwọ́ gbà ọ ni ó jí àwọn ajú ọlọ́run.
1: Fa ìzú ònà.
0: Ìwọ ọkọ bàbá kìlọ̀ fún ẹ tí wọ́n bá gbọ́. Kí ló tún wá kà.
1: Wájú ònà fi mà tọ́ jì.
0: Ọlọ́run lẹ́wàá yan ọ̀yan yàrá rẹ̀ lódì má sun mama ẹ wò fi ọlọ́run ọlọ́run ò kí o tí ìná o bàbá kìlọ̀ fún tí ọ̀gbọ́ wá yan yàrá rẹ̀ lódì ẹ dákun níjọ́ wọn àná àwọn ìyá wa gbogbo àwọn ìyá ọlọ́run jọ da fún yín wọ́n á yẹlò báwọn ọkọ wọn ò bá sún mọ́ wọn omi ò sì lọ kúnlẹ̀ aláàjì kí n máa ṣe mórí tí yín àtijẹrin ẹ wọ yàrá mi ẹ wọ yàrá àwọn ti sìn òfin ọlọ́run yìí kọ́dà kọ̀ jẹ́ wọ́n lójú pé ìsìn wọ yàrá rẹ mọ́ yọkọ̀ wọ̀ náà pé ẹ á sí ọba múra mórí tí lánàá rí èmi mo ti sọ fún ọ pé bò tí ń lọ wo kìnní lọ́dọ̀ yìí sáà nìmọ́ àwọn ọmọ àbí ọmọlẹ́yìn mi mo sọ fún ọ gbọ́ náà òtún níwọ̀ ọmọ lọ wò ẹ mọ yan yàrá rẹ lórí ẹ̀ka ìwọ tí kìnní rẹ jẹ bí n bá ṣe ẹ̀kan ọ̀nà tó bá lu ẹ̀sẹ̀ náà ìbọn ọ̀dà kúlọ̀ pọnakanà tó ọmọ ènìyàn lọ́kàn ní lórí ibú ọwọ́ ẹ̀ ń lọ ọ̀dọ̀ alájà àmùdánù bàbá tí bá ẹ̀kan tó ń bá súnmọ́ mi èmi mọ́ sàǹgbọ́n nǹkan allah kò jẹ́ òfin ọ̀sẹ̀ mọ́.
1: Fa ìlú òun náà. Fa ìlú òun náà.

0: ẹni bẹ́ẹ̀ni ẹ̀wá ibi tọ́lọ̀ ti wá sọ̀rọ̀ nínà ọlọ́ni òkèlè ọ̀fun kọ̀gbọ́ ọyàn yàrá rẹ̀ lódì kọ̀ràn òfòrùn jẹ́ ń yà kọ̀ràn ọlọ́run wa ní wájú ìbò hù nà ẹ̀wá nà wọn ǹjẹ́ ru nínà wo ni rí ọlọ́run òkè ọlọ́mú bẹ́ẹ̀ni tì ò torí ke sọ́mẹ́ ń bọ̀ wá pápá buhari ní ọ̀hẹ́ ọlọ́run ẹlẹ́kẹta lọ́nà ni àná tọ́ alọ́ ìyẹ́ ẹlẹ́bí ó sì dá ikú kú ni gbogbo ọdún tó ti fi mú ọkọ tó ń afábẹ́yẹ sọ́nà sìgá sí kò jó mọ́ ọdún àdọ́mọ ọlọ́mọ ẹ̀ka àmọ́ wa gbé wa lọ́ọ̀ ìfòyí dáhùn aláyé irú yìí nǹkan.
1: Fáìzù rọ́nà.

0: ti kú kù kọ́ rárá. Àyàwó kan ti lọ kọ́kọ́ bá gbà létí báyìí òun náà súnmọ́ kọ àyẹ̀wò ẹ̀ kẹrìnrìn ọkọ̀ náà múlẹ̀kẹ̀ àlùsí tán sọmọ lọ́rùn ọkọ̀ àfàájá pàtì òun náà náwó mú tẹlifíṣàn wí ọkọ̀ náà mọ̀ mọ́dó kọ́mọ́dù òsì tán kàn fún láàyìlà àwọn àyàwó kan ti lọ láyé wọ́n wàá sọ láwọn darun ogún nígbà bá ṣe tán bá yẹ̀wù tán wọ́n wàá tilẹ̀kùn ìpì ìyá ọmọ pé ẹgbà mí àwọn obìnrin lẹ́nu sílẹ̀kùn àì mú ní o sílẹ̀kùn lẹ́nu sí ẹ̀kẹ́ náà tó bá wá ní o sílẹ̀kùn ntẹ́yìn ọba tí wọ́n gbá mú ìyàwó lẹ́mọ̀ pé ẹ padà alájì ni ẹ pè wá ní tó gbá mú yìí ọ̀dà ọmọ pa ṣe ń gbọ́ nǹkan ọkọ àti ìyàwó nù ọlọ́run ní serú ẹ̀ fẹ́yìn.
1: Amina.
0: Ẹyin ìyàwó àyè sí ilé kejì mọ́ lọ́ọ́ rojọ́. Ìyàwó mi ilé kejì ni ẹ lọ níbẹ̀ lòun ti lọ́ọ̀rẹ́ àyè lọ lọ́ọ̀rẹ́ ilé kejì ilé kẹta.
1: Ìyàgò yín òun ni ìyá yín.
0: Ẹ súnmọ́ yóò mọ ìyá yín mọ̀ràn nítawọ̀n rí tójú wọn èjì ẹ̀yìn pé bá gbé agàtẹ̀gùn ẹ̀ lè rí nítawọ̀n ìyá ni rí àwọn ìyá wa tẹ́ rí wọn àmàlẹ́ ọkọ wọn wọn ò sì ní jà wọn ò ní bá wọn jà wọn pe ọmọ àwọn nìkọ́ lọ́n sájò lálùbáríkà gbogbo wọ̀sí táwọn rí àwọn bàbá wọn ni wọ́n hì mọ̀ bá ṣẹlá wọn mi lé wẹ̀ fún àlejò mi pàdé mo sì gbé gara wọn lọ pọn ẹyin ti sin tó bẹ́ẹ̀ yọkọ̀ dúró ni tó ti kọ́kọ́ nígbà tó bìn iná kọ̀mọ́rún ti ṣe o bábà dúró àwa ni bábà gba kankan ni kọ̀fẹ́ mọ̀ máa bọ̀ mo wà lórí ọmọ bá ń gbó mi wọn ni wọlé ní sunkún lórí ibu tí ń bẹ nulẹ̀ wọn lẹ ti wọlé ọtá aago mọ́kànlá àwọn eléyìí ibu kan sì ń bẹ nulẹ̀ bó ti wọlé ni wọn ti dọ́jà lẹ́yìn lọ wà tètè alájà tá a máa wí ti dé alájà òun wàrà ń bọ̀ nù ọdọwọ yín ẹyin ìyàwó ẹ dúró dára pẹ̀lú àwọn ọkọ yín ọdọwọ yín ẹyin ọkọ ọdọwọ ẹyin náà ẹ tọ́jú ara yín kẹlẹ̀ ríṣẹ̀mí ayé sọdá lò
1: tọ́jú aya rẹ̀ o kó lè já aya rẹ̀ tọ́jú aya rẹ̀ o kó lè já aya rẹ̀ tọ́jú aya rẹ̀ yunusa kó lè

0: tọ́jú aya rẹ̀ kò lè já aya rẹ̀.
1: Ìdàbúrò èyí tààtọ̀ yóò rìnrìn kúrì.
0: Tọ́jú aya rẹ̀ kò lè já aya rẹ̀.
1: Èyí tààtọ̀ yóò wò wọ́n kú wọ́n.
0: Tọ́jú aya rẹ̀ kò lè já aya rẹ̀.
2: Mo débi àdúrà.
3: Àárín ọkọ pẹ̀lú ìyàwó kọlẹ́lu bárì kàlà ń tọrọ.
0: Kọlẹ́lu bárì kàlà ń tọrọ. Kọlẹ́lu bárì kàlà ń tọrọ. Àárín ọkọ pẹ̀lú ìyàwó kọlẹ́lu bárì kàlà ń tọrọ.
3: Kọlẹ́lu bárì kàlà ń tọrọ. Kọlẹ́lu bárì kàlà ń tọrọ.
0: Àárín ọkọ pẹ̀lú ìyàwó kọlẹ́lu bárì kàlà ń tọrọ.
4: Ani ba adinu lamai.
5: Ọ̀rọ̀ ìwádìí tó dápá kan wà fa.
4: Fi kọ́lí tààlà.
5: Ibi gbọ́dọ̀ wọn lọ́wọ́ bá ni.
4: Fi súra ti Yusuf
5: Ali. Inú súra tó ànábì Yusuf.
4: Wà já o á bá ohun ìṣá ìyàbùkú náà.
5: Bẹ́ẹ̀ bá ń kẹ́ súra tó Yusuf. Ẹ rí bẹ́ẹ̀ bá ń gbọ́dọ̀ ànábì Yusuf. Wà já o á bá ohun ẹ̀ṣà
4: yẹ́bùkú náà.
5: Nígbà wọn dé ti pẹ̀lú Yusuf nù ni. Wọ́n wá bá bàbá wọn.
2: Lásìkò ìṣá
5: yìí. Wọ́n wá ń sunkún.
4: Àìkà bí bá ń.
5: Ẹkún náà tí wọ́n ń sun yìí, ẹkún rọ ni.
4: Wà má àwùjọ ibú.
5: Wọ́n sì ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn Yakubu. Wọ́n wá mú ìkòkò kan dání.
4: Àràsùnkàrà.
5: Ìkòkò ọ̀hún wọ́n mú wọn jẹ́ ń pani.
4: Fàpọ́ọ̀lù lè àbí.
5: Wọ́n wá ń sọ fún bàbá wọn.
4: Azazi Bùnlàbí Akálà Ìbùnú Kayúfà.
5: Wọ́n wọ bàbá wọn Ànábì Yakubu. Yusuf dàrí mọ́ ìkòkò tọ́pá jẹrè.
4: Fàpọ́ọ̀lù Yakubu.
5: Ànábì Yakubu wọ́n dáhùn.
4: Adnà mi ní.
5: Súnmọ́ mi, ìwọ kòkò súnmọ́ mi.
4: Fàdánà mi ní o.
5: Ìkòkò bá súnmọ́ Ànábì Yakubu.
4: Fàpọ́ọ̀lù làwọn ayé tún àdìbò.
5: Ànábì Yakubu wá ń sọ fún pé ìwọ kòkò.
4: Límọ̀ kálítà wà ládé.
5: Èsè tọ́ pa ọmọ mi.
4: Wọ́n kúrò ẹ̀tọ́ àìní.
5: Èsè àrítútù ojú mi ìkòkò ò sì pa kí ló dé.
4: Fà á ń tọ́kọ lọ́hùn ká aládìbò.
5: Ọlọ́run bá fún kòkò lọ́rọ̀ sọ.
4: Fàpọ́ọ̀lù àmà àzà lọ́rìn.
5: Ìkòkò ní tó tó fún ọ lọ́hùn-ún kò jẹ́ rí bẹ́ẹ̀.
4: Ìyá àyà àkú.
5: Ìwà Ànábì Yakubu.
4: Wọ́n lẹni ìsọfà ká Ànábì yá.
5: Wọ́n lẹni ìsọfà ká Ànábì yá. Ọ̀họ́ wà gbé alẹ́ fún mi. Ilé ẹ̀kẹ́ wúlawà yìí, má wíbi kú wí.
4: Wọ́n lẹni ìsọfà ká Ànábì yá.
5: Ó ní mo bí ọ pẹ̀lú Ọlọ́run tó sà ó lẹ́sà tó fi ń jà Ànábì.
4: Máa kálítùn láhù láhàmà.
5: Ọmọ rẹ̀ Yusuf wọn jẹ́rẹ̀.
4: Fa iná ló hún màlá àǹbí yá ìhàrọ́mù lánà.
5: Torí pé ẹ̀rọ àwa Ànábì Ọlọ́run ìwọ Yakubu èèwọ̀ ni fún wa àgbọ̀dọ̀ jẹ́.
4: Wọ́n lẹ́ àtà àkúrú àlárídùn.
5: Kódà ilẹ̀ ilẹ̀ torí kò gbọ́dọ̀ jẹran wọn.
4: Wà iná máa Ànábì Ìbùngàrí bùn.
5: Àmọ́ èmi ìkòkò tí wọ́n mú wá bọ̀ àlejò ni mí nínú ìlú.
4: Àtẹ̀yìntùn mẹ́ni àárídì mi sì rí.
5: Èmi èsè kòkò tilẹ̀ yìí rárá, ilẹ̀ mi síra ni mo ti wá.
4: Fi tẹ́lábì àkílí.
5: Ntí mo sì wá wá, ọmọ ìyá mi ni mo wá wá.
4: Fàkíní tún mú sùn àyá mi.
5: Àwọn ọjọ́ sẹ́yìn díẹ̀, àṣàfẹ́kù rẹ̀ àrìmọ́. Láìláha ìlàlà. Àwọn òwú ara wa mọ́ lónìí.
6: Bẹ́ẹ̀ni.
5: Aláwọn tá a bá ẹ̀yìn ìlọrin ó ti tán ìtọ́ba wa lọ́sẹ̀kùn. Àwọn bàbá jọ̀ọ́ tá a bá kírun tán, tá a kírun jìmọ̀ tán, ó dìkan bí aago mẹ́fà kò tó wọlé. Wọ́n lọ̀dọ̀ ya rábí lọ́jà gbọ́rọ́, mo ní wá wà láàáfíà yín náà ni. Wọ́n lè mọ̀ kọ́ńbẹ̀, wọ́n tún lọ̀dọ̀ ya kínní kan lè jàbàjẹ́, mo ní wá wà láàáfíà, ó tún rí jọ́mẹ́jọ kan tó tún wá bá wọn. Àwa torí ilé ajíkò bí ni wọ́n ti bí mi, wọ́n kọ́ lé mọ̀lọ́jí àrùwé. Nígbà wọn bá wọ ọkọ̀ bí múrí bí mẹ́jọ, tí wọ́n tún bá mi ń lé ẹ̀ ní wá mọ́. Wọ́n kọ́ sọnù ná. Wọ́n ní mọ́sálásí kan ń bẹ́ ń bi ilé rẹ̀. Ẹnu wa bẹ̀rẹ̀ kéde mọ́sálásí nì. Mọ́sálásí nì. Mọ́sálásí nì. Wọ́n lọ́dà olómi. Ni wọ́n ekun. Ah, tàṣà. Ise ki won se. Alako we ni. Ah. Se rele ile ile je nwoyi adajo ni o. Se rele yi magistrate ni. Se rele yi na ohun ni senator lohun. Se rele yi palm sec lohun. Alako we na lo ma wo ohun. Iru oko won lo jeep ni. Ah. Se ri gbogbo le den woyi e oko kan lo ni jeep. Eto. Ama erakun dako omo mi o sanu mi. Dako o sanu mi fun mi lowo kin fi wo moto ase ba amo be ni. Mo tun wa se sara fa won ebi wa tori pe won wa tun ori wa. Gbo yin alakowe te luwo te ran ti family o si mo ati wa jenna yin o ku so wo Olorun.
6: Allah.
5: Ikoko lowo mo iye wa owo mo iye wa lati Misra. Owo mo iye wa sidu annabi yakubu
6: alayhi salatu wassalam
5: woni mo mumin ti bani o mo ya mi mo wa wa
4: fa akhazuni auladuka akara
5: ola mo re ba mumin won sokun sin lorun won je mi nipa
4: fa jaun bi ilaika
5: won ti mumin dono re ni wa annabi yakubu
4: ya nabi allah
5: ni wa annabi olorun
4: in patali tu yusufa
5: o ba se pe mo ba wa pa yusuf
4: alaka ni allah
5: kero won ko mi re
4: kama halaka al-agniya fi akhir az-zamani
5: ah o baba ko n ba pa mo re yusuf wa nabi yakubu wa ju re ni mo duro yi tolo won pa mi re bi o ti pa awon olowo re to ba digbe yin aye npa yin re ni sabi oko yin re e ka bukun ni lorin abukude oya
4: halaka ni allah

0: lẹ́ni.
1: Iye ẹ̀kọ́.
0: Àwọn èké wú débẹ̀, àwọn orí. Afá mi ò sì sọ fún mi, n ò tí béèrè. Ibi bílíkì tíjọba ṣe lọ́rin ni. Ibi rábí àdáwí tíjọba ṣe lọ́rin ni.
1: Iye ẹ̀kọ́.
0: Ìkẹyà tó lọ sọ́kọ́.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ láwa ti ẹ̀fẹ́ sá lọ. Láwa dá lówó. Dábì wọkọ̀ dé Ìbàdàn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi adéyìn kábà iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ó yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chat lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wójútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútù. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together ẹjẹ́ jọ sàsọyé pọ̀ kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútù sí ìṣòro wa. Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rá àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi by dé Facebook oríṣiríṣi page ni by Davi oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tilẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti le ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la le gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rà jíṣẹ́ kí n la le ṣe àwọn nǹkan wo la le ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ṣòro ni pé kéèyàn gbà pòun ní ṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

0: ìlú
1: ẹdúná kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ kí ló wọ́ọ̀kì tí ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó náà fi fẹ́ gun bẹ́ǹsì kọ̀ọ̀kọ́ kóòdì o ọ̀lẹ́ ni o kọ̀ ọmọ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ̀ọ̀kọ́ kóòdì ká tó bá yá tech guru kan ni bí àwọn ọmọ ìlú èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem tẹ bá sì ti lè solve problem ìṣòro ẹ lè ti bẹ̀ẹ̀dó lówó tẹ bá ti lè rorí ronú ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí bóyá nípa ká kọ kóòdì programming language ni ká kọ kóòdì ni ká build nǹkan ni ibẹ̀ àwọn ọmọ èbó kékèké ń gbà dolówó ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni jìbìtì ni kọmọ ọdún mẹ́tàdínlógún kọmọ gé orí èèyàn kọmọ gé orí girlfriend rẹ bóun náà fẹ́ sògùn owó ṣe mọ̀ pé nàìjíríà ti fẹ́ẹ̀lì ṣe mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ ti dé.
2: Ilé ọ.
1: Àwọn ọmọ sọ o lójoojúmọ́ la mọ̀ sọ torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́ mọ́ kú o.
2: Lọ́ọ̀bá wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ ilé ẹni nílé ẹni ìlú ẹni nílù ẹni bàbá ẹni ní bàbá ẹni yeye ẹni ní yeye ẹni ẹgbẹ́ ẹni lẹ́gbẹ́ ẹni àbúrò ẹni làbúrò ẹni fómílìkì ẹni fómílìkì ẹni ni o ọ̀rẹ́ ẹni náà ni o.
2: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ojú pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ònu o lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ònu o àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan selfishness
2: àwọn ìjòyè wọn ń.
1: Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé etí ń dààmú Yorùbá ní ń dààmú Hausa etí ń dààmú Hausa ní ń dààmú Yibo etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn àfẹ̀mínìkan etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki ní ń dààmú Ògbómọ̀ṣọ́ tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin dààmú Kwara dààmú Èkìtì dààmú Ifẹ̀ òtáyé náà ní ń dààmú wọn lọ́sùn ó ní ń dààmú wọn lọ́fà ó ní ń dààmú wọn ní sẹ́ǹ dààmú wọn ní Saki dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé gbóòrà tó fi dé rúwà tó fi dé làǹlátẹ̀ tó fi dọ̀yọ̀ aláàfin tó dé.
2: Ẹni lọ ló mọ̀.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Làbújá o ìmọ̀tara ẹni nìkan ni o ìdílé mi nìkan èmi nìkan àfẹ́mi àkọ́kọ́ ṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀yin ò tí ì gbà
2: ilé ọ
1: abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o selfishness ni o bámúbámú ni mo yó èmi ọmọ pébi ń pọmọ ẹnì kọọkan ìlú rẹ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ yìí o selfishness ni o iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwọn àgbàlagbà selfishness ni o ìmọ̀tara ẹni nìkan ni o.
2: Ọ̀run mọ́ru. Ẹni lọ.
1: Ọ̀pẹ̀ kẹ́tẹ̀ yìí wá ń dàgbà inú ọmọ Ádámù wá ń bàjẹ́ Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí àwọ̀ irin ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán kásá máa ṣe dáadáa ajá ó kọ bí ẹni kìlọ̀ wà anibẹ̀mí ọ̀bá rẹ̀ranko mọ́rábà mi ẹ̀yàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ. Ìsúsúsùn ìwà ahunná. Ikú kìí ṣe é hun mọ́lẹ̀ o. Àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mọ́ọ̀rù máa o, ayé gaga ní mọ́ọ̀rù nìsín, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ẹyin ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa selfishness ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n nídìí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́, ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí, mo sọ lánàá lórí ètò tí mo ṣe, mo ní wàhálà ìfòró, fóònù mi ti fẹ́ kú, pẹ̀lú ìdààmú tí ó sì, àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o, mo sọ lánàá o, ẹni tó wẹ́júlẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì, tí ó dálẹ̀ apá owó kò ní.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́ sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ iṣẹ́ tí mo mọ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tèmi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́ nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹyin lọ́ọ́lùmọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tán kún gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ bá wọn náà wọ́n ti ẹ̀ ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láìsí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀n ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́nù ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 bẹ́lò ni dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni ò jáwọ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ ràn wa o era o era wọn fẹ́ pòpò dẹnu o era o fẹ́ pòpò dẹnu o. ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹyin lọ́ọ́lùmọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4% ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí. sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan
1: o.
0: ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ní ìfẹ́ dánu dúró mọ́ àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ìyẹ̀lókò ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mọ̀ pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmàṣẹ dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka pẹ̀ ń bọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtà lẹ́ọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ o. Ẹni bá ní a mọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adé abún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ o mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wù rin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtù máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀.

0: Send Gobo Sinja la la la la. Emma Yukuro Nibe, Nikon Ajisebi Oyo Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kani wow. Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
1: Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
2: Ika, for us all, but he come a lay. Awe, for us all, for one marking. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbá ní sìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Káfọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wa o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀ pè. Tèmi náà ní látàrí kò ti sùn lórí ọ̀rọ̀ náà.

gbogbo ẹni tí ó ràn èmi àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìn ká pẹ́ ń bọ bí àwo ni. Ìtọ́jẹ́ ń lórin èyí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbàlagbà máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

0: Kosoluwa.
1: Ẹyin tèmi alábẹ̀ gbé láàdà níkẹyìn.
0: Kosoluwa.
1: Ọ̀rẹ́ ẹyin tẹ́ jọ ń ṣe wọléwọ̀de o. Tẹ́ ń pèrà yín ní kò rí kò sùn.
0: O salagbara ninu iko.
1: Ẹni ọ̀rẹ́ mi.
0: Ìgbàdí.
1: Ọ̀rẹ́ mi ni.
0: O sala.
1: Alába jọ sọpọ̀ mi ni.
0: O sala.
1: Alámọ̀ràn mi ni o.
0: Sìrara. Nísàlẹ̀ ilẹ̀ lójú.
1: O ní ràn lọ́wọ́ mi ni.
0: Táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa bọ̀. Àfọlọ́run tí ayé ń pè kọ́. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ṣọlá.
1: Alọ́rẹ́ ní nǹkan ẹjọ́ ń ṣe wọlé wọ̀de, yóò sì wí ìwọ̀ wíré, á lóun ò gbọ́dọ̀ gbé ni o. Tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, wọ́n ti rí iná sọ nǹkan má dẹbi olóko o.
0: Ọlá sí sa grieves to bear.
1: Yóò ní tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, a ní wọ́n rí iná sọ nǹkan má dẹbi olóko.
0: God in prayer. Oh, what peace we ought.
1: Lẹ́ni bẹ́ẹ̀ jọ ń ṣe wọlé wọ̀de.
0: Oh, what needless pain we bear. Oh, because we do not care.
1: Iku na ni ma nsole ola da.

0: síbẹ̀síbẹ̀ náà nǹkan ó tún máa wà náà ni o wọ́n tún máa wà náà ni o àwa tí ọwọ́ owó tí bàtà tí deposition wọn àwa náà tún wá máa fi ipò wọn tọrọ pé káà náà jẹ́ dàbí lámọ́yìn ká dàbí onílé yìí ká dàbí onílé ọ̀hún ká dàbí ìtànàdó.
1: ló ń gbógun fọ́lẹ̀ wa ẹ̀mí mi mọ ẹ̀ ṣe.

0: ẹbí mi mọ ẹṣẹ.
1: A ní ìgbé ni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ ènìyàn ló dúró.
1: Ìgbé ni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyàmà tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni o. Kásámà ṣe dáadáa fúngbà díẹ̀ ni o. Adéyinka, a ní fúngbà díẹ̀ náà ni.
0: Ẹ ṣe tẹkù fún mi.
1: Àní máa wà ní àyín lọ́kàn ní kí sí o.
0: Abiyamọ lọ́jọ́ ogun le, torí wípé mo lọ rẹ́ kan Jésù lórúkọ rẹ̀.

mo n lọ lóòrọ yìí. Ìwé Deuteronomy 2:30 láti ẹsẹ̀ kínní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn. Ẹ yà máa wá gbọ́. Ẹ máa wá gbọ́. Ọ̀pọ̀.

sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ẹgbọ́ promise. Ẹgbọ́ ìlérí Olúwa. Ẹgbọ́ mọ́ jẹ́ ọmọ Olúwa. Yes, salam.

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ bí awo erin.
1: Bismillahirrahmanirrahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

ẹyin olólùfẹ́ mi nílé lòkò pẹ̀lẹ́yìn ojú ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yin bá ń jáde lọ ìbò kótó ni fún yín nígbà tẹ bá ń wọlé o. Adé ọlọ́run ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá. Dáramu. Tó ní ká máa ṣe iṣẹ́ mọ̀ wọ́n.
1: Aláhùn láhùn fi mẹ́lí fi àmú.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń yẹ gangan náà ni àṣẹ tó pa wá láti pè délẹ̀ tó fẹ́ ká máa ṣe táàbí máa rí gbogbo àwọn àbùkùn yìí gbà. Iṣẹ́ mo kọ̀ mi. Ẹ tí mọ ẹ̀rántí. Pẹ́ńbọ́ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà. Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọọba aládéjì ìganjìgan tó gótógótó gọ́tọ̀gọ́n. Abọ́gbọ́n náà ni mí tọ̀ sọ́tọ̀ sọ́tòrútòrú èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ńlá náà onímọ̀ tí màá ń wò sùnsùn. Onímọ̀ náà mọ́ náà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùtàn mi ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákà yìí. Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ́ ni. Adéyinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀. Mọ́ mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú èsì, mo tún Mèsì ọ̀rọ̀.

0: tí Ọlọ́run pa wá náà ni pé ká máa ṣe dáadáa sára ilé ara òkú ara ẹsẹ̀ kò gbọ́ àtọ̀nà
1: tó jẹ́
0: ní gẹ́gẹ́ bí ìkápá wa ṣe mú
1: tuka
0: ẹ̀bá ẹ wá gbọ́ ò
1: gbọ́ ò kájẹrù
0: bíbélì ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ
1: kẹrù
0: ọ̀sọ́ pé kò fẹ́ràn ọmọlàkejì.

Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní lọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa rẹ lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún, kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi kún ọ lónìí, Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ. Yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Kódà kẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ ẹ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín fún gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ. Àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ. Fún àgbọ̀n rẹ. Àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé. Ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọn yóò tọ̀ ọ́ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí o bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọn yóò sì bẹ̀rù rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Àwa mọ̀ yá àwọn èèyàn, àmọ̀ ni a mọ̀ tún yá àwọn èèyàn, báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé. Má ṣe ya àṣẹ́kún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Yes, salam, yes, salam, silly jalali wali kiram.

0: ni.
1: Ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa. Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí. Tí a promise yín tí a ṣe ládẹ̀hùn fún yín yìí ni ó sì máa jẹ́ titi yín. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń jáde lọ léni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀lú. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn ará ilé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe oro alul kitab ko sha alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe tin tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma jebe illa lazina sallamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina te ba tu wa pade iru awon won ni na in ti ke wi ni pe a ma na bilesi un sila ileina e so fun won pe awa gbagbo bilesi un sila ileina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaykum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahu kun wa it our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'an wi olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al asanati wajadili hum billati ya asan oni e pepe soju ona olohun oba bil ikma pelu alqurani alqurani ni nje ikma ki nse pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al asana ka esi ma lo wa si to ba rewa ninu hadith anabi wajadili hum billati ya asan te ba fe engage won ni dialogue ninu oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu ate lu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta n ri le ni o àtàwọn ju anabi sọ hadith kan sallallahu alaihi wasallam won nigba ti won ni kana abu hurera lo gba wa won ni kana alul kitab yakrauna tawrata bil abraniya won ni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede eberu nitori pe atawra te ri ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni ta ba ti wa nka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kaya ni pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni tan ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibuhum e ma so pe roni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi inti ke sa ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi tan so kale fun wa tin sha alquran asi tin ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin ni alul kitab ani gbagbo nu e ani gbagbo si boya nkan le wa ntun mo o boya nkan le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki n se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se baun te ba fe engage won lona to se kini lona to rewa nijo ti awa musulumi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokoko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhi idun ya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bighairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbe san lorun o wa ni aridullahi wa siya iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba e lalejo nbe lo bo mi leyin taaya isu kale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki yi sabo si fe ni keni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta amara li muslimina an yu'ajiru ila al abasha firaran bi din min al fitan anabi wa yan da fun awon muslimi nipe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba pe ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ija nabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usman ibn affan nbe atohun ati iyawo re ije omo anabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won won fara ni won ki lo wa de ta wa musulumi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tu wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe aka amaru bun yasir mo yo ma je 80 tori pe won doubt pe amaru lu abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo lu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni faya bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti npade ifaya bale o ni abisinia o oba yen ti ntewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu meka kan wa andova won fun awon ijoba keferi meka ngba ta won tin wa de awon ambassador yin ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba abisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo ipe to awon people yi ti wa n palace won ti rojo o jafaru omo abi talib to je inu awon omo egban nabi aburo sayyidin ali lohun na ba gbera na awon muslimi ti nbe nbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hisbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re o ni muru aza so ya faliaud kalama o eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi pe awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun o ni li yadikulu eni won wole bi idnillahi wa dhimmatihi pelu yan da olohun kan wole fadaqalu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afihan bayi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe kiru kere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe assalamu alaikum alafia fun yin oba yi wa bi won ma mana akuma tasjudu lahu man tasjudu li ki lo mu yin teyin o do bale ngba te debi on adam inama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kan le fun kankan yo je folohun oba to da iwo fun ara re to si da o la re inama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma n fori kan le fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya allah win to wi fun wa na ni pe ki tolohun ba yonu si ni kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wiun tori pe iyata iyatu alil janna ina la kada do lati ma fi kira wa ta ba se kini o ta ba dali janna oba yen wa tun joko joko ele igba kin tun o si mo pe nti won wiun ododo ni tori pe bi tin be ninu ataura ati injila nu pe wo gboro fori kan le fun enikeni fakola ayukumul atif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro ni fatakallam o ni iwo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uibu an ajiba an asabi o ni mo iwo oba wo oba yi iyan o gboro ma rojojun waju re enikeni o si gboro fabosi soro ni waju re gbogbo eyin o ba soro waju re ododo lo gboro so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kẹfìrí Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Lọ́ba ni Fakọ́lá Amuru lè Jaafar. Amuru tó jẹ́ ìkan náà ambassador kẹfìrí Mecca ó wá sọ fún Jaafar pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jaafar wá ń sọ fún ọba Najashi onísàlìwò àbídún nánú àmàrà. Bá kábíyèsí ọlọ́njárí yín pẹ́ o. Ẹ bá ń béèrè lọ ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a yẹ pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè àní Amuru ọmọ Amuru wa dáhùn ó ní àárárun kiram olómìnira ni kódà ẹni àpọ́nlé ni ẹ kìí ṣerú only point number one ṣe gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgẹ́rẹ̀ akin fayokita sumina Mecca tá a ti wá ǹjẹ́ apààyàn lọ́hùn ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kí wọ́n lọ pa wá. Ó tún dáhùn ó ní la kọ́tọ̀rọ̀ ẹ pààyàn kábíyèsí ṣe ń gbọ́ di méjì. Fàálì àkádìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlù jìbìtì tá a ṣe gbájú ẹ̀ mọ́ kàkà tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣògbówó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò àdóńgbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálì kẹrọ̀t ẹ̀ gbowó olówó lọ́ba bá lanu kalẹ̀ pé so fama tẹtlubú na mínimu ẹni wọn kì í ṣerú ẹni wọn pààyàn ẹni wọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn. Kọlẹ ni delegate àwọn kẹfìrí Mecca wá dáhùn ní kú nananuwa ala amurin wa idin ala dini aba ina àtàwa àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fatara kuzi alika wa tabawu gerawu lẹ́ẹ̀kan náà na bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ na wá lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àléyìí wọ́mọ lẹ́dí tàbátumú òun ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yìn tún tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Jaafar bá dáhùn. Ó ní àmọ́ lẹ́dí kúnà àléyìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n èyí tá à ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kúnà nakfuru biláwa náà abudul ìjàrà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àsìn lọ́hùn òkúta là ń sìn. Wà àmọ́ lẹ́dí ta àwọn nà ilé ìfàdínú láyà islam àmọ́ nílì a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jù sẹ́lẹ̀ fọlọ́run. Já ànábí ìmínàláyé rọ́súlù wa kitab lẹ́ni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kitab ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́lọ́hun irú ìwé tí ọmọ Maria mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Maria. Fakọ́lá takalam tabi amúrin adim fa'ala rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Maria dúró bó ti dúró o lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rì bìnàkùs pé kí wọ́n lọ lu aago òlu aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ̀ láhùn ọba yìí wọ́n bí wọ́n léèrè ùṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ànzàlàlẹ̀ ìjìlá àlàísà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún Jésù mo fowókọ ọba náà bẹ̀yìn. Àlùtẹ̀jìdú nàbẹ́yìn nà ìsàwà bẹ́yìn nà kìyàmà nàbẹ́yìn yàn ǹjẹ́ ànábì k kan njẹ ojise kan ma wa saye lẹyin ti Jesu ti lo saaju ki aye to pare njẹ ri akole pe ojise kan o tun wa kọlu allahumma na'am o gba awon bishop yi awon nkan kan na ba da won ni awon folo won babura lododo ni ojise kan bo lẹyin Jesu kale kiyama toto kọla basharana bi isa won ni bẹẹni kódà jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nàbí fakọ̀dé àmọ̀nàbí ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́ ó ti gba èmi náà gbọ́ wọ́n mọ̀ ń káfara bí i fakọ̀dé káfara bí ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́ kò gba èmi jésù náà gbọ́ nù ní tí jésù wí fáwọn nù ẹgbẹ́ ọlọ́run bá tóbi fakola najashi li jafar o wa pada koju si jafar omo egbon anabi omo egbon baba anabi muhammad oni ma da yakulu lakum hadha rajul eni to pe lojise yin to de wa ba yin kini tin so fun yin wa ma ya'murukum bi kila won kan to ni ke ma se wa ma yanakum anu kila won kan to ni ke ma se mo mu fe gbo fakola ni jafaru ba bere oro yekira wa alayna kitab allahi wa ya'muruna bil ma'ruf wa yan'ana 'anil munkar oni o yin to kun yin wi fun wa ona ni pe o nka oro olohun fun wa ta gbo ri tele tele ni lu wa ni maka o nka fun wa isin so fun wa pe ka ma sise re isin so fun wa pe ka jawo ni bi wa bu wa ya'muruna bi usni li jiwayi oni ka ma fi wa daada ba awon nebo wa awon ara adugbo wa lo wasilata wa wasilata ra'im o si n so fun wa wi pe ka ma ku ebi po ka ma je ki okun ebi o ja ninu to n pa wa lase re re wa bi re li yetim o si n so fun wa pe ka ma se daada sawon omo orukan omo ti o ni ya ti o ni baba abi to ni ya ti o ni baba abi to ni baba ti o ni ya o ni a ma toju won ka ma je ki ya o je won ka ma si joko li eto omo orukan awon oro ti n so fun wa re o ta gbo tele tele ko to de wa ya'muruna bi an ta'budu allaha bi an na'budu allaha o si so pe ka ma sin ere mo ka ma sin osa mo ka ma sin okuta mo polo nikan ni ka ma sin wa da'u la sharika lahu ka ma fi orogun kankan kun fakola ikra mimma yakra'u lakum mimma yakra'u alaykum oba yen wa ni oto oro olohun te so pe n ka fun yin o emi na fe gbo ka ki n gbo fakọ́ra súratayi la ankabuti wa rum ni jafaru ba ka súra méjì kan nínú alukur'ani nínú àwọn súra tán ti ka tó ti sọ kalẹ̀ njọ́ náà ó ka súratu la ankabuti ó sì ka súra tá à ń ṣe tẹ̀fùsírù rẹ̀ lọ́wọ́ yìí súratu rum ó ka nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o àwọn kìrìsìtẹ́nì súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lẹ́sìn christianity àwọn tí ó sì ń bá sọ̀rọ̀ yìí àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn christianity ni wọ́n so súra tu rome ó wà lára súra tó kànjọ́ náà nígbà tó wá ka fàfà àdọ̀tì àìná ànàjáàṣì bó ti ń ka súra yìí lọ ló ń ka lọ báyìí ọba yìí tó jẹ́ ọba christianity ó sì bú sẹ́kún omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀ pàkọ́là sidina min azal hadisi tayyib oni tubo ka nitori pe bi n tin kaun na ni won tumo re fun oba yi o wa ni oro to n ka yi ma dun pupo tubo ka mi fun wa ka gbo sosiku fakora alayhim suratal kaf jafaru ba tun bo sinu suratu kaf lo ba tun ka nitori pe suratu kaf na o so oro awon christiani kan ti awon araalu kan to persecute won àwọn tá à ń pè ní abule kaf ẹlòmíì ò mọ̀ pé kírísítẹ́nì ni wọ́n gbogbo jọjúmọ̀ rẹ lómi nǹkan sọ́ra tó káfí ni ó gbé kúrò ní ìsọ́jú. alhamdulilayi ladi anzala ala abdul kitab awalam yaji alawu iwaja súra tó lè káfí tó ń ka àwọn àṣì abule káfí kírísítẹ́nì ni wọ́n ọba àlú kan tó jẹ́ ọba borisa ló fẹ́ fi tipátipá mú wọn kó nú ẹ̀sìn kìrìsìtẹ́nì ó fẹ́ mú wọn wọnú ìbọ̀rìṣà wọn wá sákú òǹlù ní kéèsì yẹn fi ṣẹlẹ̀ ó wá kasúra yìí náà nígbà tó kasúra yìí ni àràdà amúru àyìn. Yugdiba Anajashi ni ẹni tó jẹ́ ambassador àwọn kẹfẹ́rí mẹ́ka ó wá fẹ́ sọ̀rọ̀ tó fi jẹ́ wípé ọba yẹn máa bínú sí àwọn mùsùlùmí. Wọ́n á ní iná ń yẹ sùtùmù náà yìí ṣàwà wúmẹ́wù má dá wọn lóhùn o. Àwọn tó ń wò yìí wọ́n ń bú Jesus Christ wọ́n ń bú Mary tó jẹ́ ìyá rẹ̀ inú ìwé wọn tí wọ́n ń kà ó wà bẹ́ẹ̀ o. Ibi tí wọ́n ti bú Jésù ibi tí wọ́n ti bú Maria ó wà nínú ìwé wọn. Fakọ́ọ̀là ọba yẹn bá tún jòkójòkó ẹbọ mẹ́ta kù rú náà fi ìsà kí ni tí ìwé yìí sọ nípa Jésù àti màmá rẹ̀. Fakọ́rọ̀ alayhim suratu Maryam suratu Maryam ni Jafaru ló bá bọ́ sínú suratu Maryam sábà tá a pe àkọlé rẹ̀ ní suratu Maryam ló bá bẹ̀rẹ̀ sí ní ká. Falama ata ala dikiri isa wa umi i rofa anajashi bakshata misa siwaki i kodera ma yukadhi ala ayin. Fakola wala ima saada almasihu ala ma ite kulune na kira. Nipa tiyo wa tiyo diwikwi wa kasura na tuwa bere sini ka oro Jesu ati oro Maria ni nusura yi. Oba nye wa na igi pako kan o nesoke. Owa ni oni mufolo mwa babura. O ni gbogbo ohun tí Jésù sọ fún wa kò yàtọ̀ sí tí wọ́n ń kà yìí. Ẹ wo ìlú yìí ẹ wo bí ìlú yìí ti rí ẹ wo bí wọ́n ṣe ẹ wo hà tí wọ́n kọ sáwọn mùsùlùmí. Mo fi ń sọ pé àwọn kìrìsìtẹ́nì àwa mùsùlùmí a nídi láti máa bára wa jà. Níjọ́ tọ́ba yìí kú ànábì wà mọ̀dínà ńjọ́ náà ànábì wà gbọ́ sọ̀lọ́lá àdìsá pé ọba yẹn ti kú ànábì kírun sí lára láti mọ̀dínà. Ó ní kíkálukú lọ sálù àlá pé ọba Najashi ti kú ẹjẹ́ kírun tiwa náà ń bí ká kírun sí lára. Àwọn kan wá ní ọba yẹn padà di mùsùlùmí àkọọ́lẹ̀ wo ló wà ta ló wẹ̀ sí ìsìláàmù ìjọ ló pe kẹ́límà tá a máa wá fa ìjà tá a máa jà kankankankan. Ọba Najashi mú evidence wá níbi tí wọ́n kọ́ sí wípé ọba Najashi pe kẹ́límà ó wẹ̀ sí ìsìláàmù. Àwọn àfáà assume wípé n tó fi máa nẹ́bì kírun sí i lára ó ní láti jẹ́ wípé ó convert sí ìsìláàmù àwọn kìrìsìtẹ́nì ló sin o. Sàárè rẹ̀ sì ń bẹ létí ó pé àdọ́lá o táwọn kìrìtò yẹ pé inú ṣọ́ọ̀ṣì ló wà. Àwọn ò ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn pé ọba wọn di mùsùlùmí o àwa là ń àzúùmù pọ́ba yẹn di mùsùlùmí o. Níjọ́ tọ́ba yẹn sì kú ànábì kírun sí i lára láti mọ̀dínà. Kí là ń fa wàhálà sí kí là ń bá wọn jà sí kí kìrìsìtẹ́nì má bá mùsùlùmí jà mọ́ kí mùsùlùmí náà yé bá kìrìsìtẹ́nì jà mọ́. Láti ijó ayé ti dáyé ni gbogbo wa ò lè wà lórí ẹ̀sìn kan náà tó bá wọn ọlọ́run ni yóò ní kí gbogbo ayé máa ṣẹ̀sìn kan ṣoṣo kò wún nìyẹn subhana rabbika.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.

gbogbo wa la n wo si ẹnẹ tẹlifijọ labẹlẹ.

Má ní kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí sí. Adéyinka Pẹ̀mbọ bí awo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ̀ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ fẹ́ kò pò dé, inú wọn gba kámú ni o. Nítorí pọ́lọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkúté ìbá ti má parọ́ mi ti pẹ́ déyìn ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan, torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún àbí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn ká yín náà ni ọmọ.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinna ni o pàpín bá lẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ní mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ní mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé hùn òfíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ̀wò ẹ̀wò ẹ̀gbẹ̀wò ẹ̀gbẹ̀wò ẹ̀yẹ̀wò ẹ̀yẹ̀wò ẹ̀yẹ̀wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹ̀yin náà wò wáwò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rímù tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n máa wò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká anybody torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kí ìlú ọ̀yọ́ náà níṣẹ́ sí mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkan ọ̀kan Adéyinka Ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógún tọ́lógún mo kì í tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹ̀yin tèmi. À ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ni ń pa wa ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

bá mi, ẹyin máa mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́, torí bí o bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí sábà tí mo rí àwọn èèyàn tán ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Torí pé èyàn wà ń bẹ̀rù wà láì lèmi ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ̀ ń bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọn ṣe ń kọ́kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

ẹkú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún wọn ní kọ́lọ̀ mọ́jẹ ń sì sọ kọ́lọ̀ mọ́jẹ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

0: orí ìbẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orin. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹyin tí a tilétilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti bẹ̀m̀bẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ ọ̀la yín làwà fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́
0: ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ̀ wa o, ẹ̀mí mímọ́.

tí o bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tọ́jẹ́ pé bá a ṣe ń sí òdùn mọ́ wọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bàbá wọn bá rí wa lókèèrè wọn á sà yíyá bá a bá kọyìn sí wa bá a bá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọn ti gbọ̀n sórí àga àìmọye tí wọn pè tán pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọn kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọkọ ló ti gbabẹ̀ tí wọn ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọn ti ṣe bẹ́ẹ̀ tí wọn ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn táńfíà ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táńfíà ní táńfíà ní táńfíà ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbàtí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Ṣoògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Wọ́n bá tiẹ̀ jẹ́ pé oògùn la gbọ́ kàn lé ni. Àìmọye àwọn tán ní yàrá ya fòrò rárá láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tí ò tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà. Tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo la wà bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa àwa mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tí bá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́ o. Ojúrere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

mo rọ́wọ́ yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. A rọ́wọ́ yín o, ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. A dúpẹ́ lọ́wọ́ yín ilé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

Ọlọ́run ojú ọlá rẹ wò mí o, kémi náà dùn lówó, kí n dọlọ́lá, kí n dọlọ́rọ̀, kémi náà lè máa fi tọrẹ, kí n lè máa fún àwọn èèyàn. Fojú ọlá wò mí, fojú àánú wò mí, fojú ọrọ̀ wò mí o. Tọ̀, ìyá yín náà ni ti máa ge pété ná, torí kò síná, ayin. Fáyọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi ti bẹ́ kú. Oníyàn ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀, ọlọ́kà ẹsẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkọ́ ìbínú o. A máa bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ wẹ́n tó bá ní ọmọ bọ̀ nìkan láàbí dé bá lé nítorí bábá kùdẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wà á jẹ́ fún bàbá ìjọrọ̀ májèlé jẹ́ kí n láyé ìpín sí ẹ̀rọ wọ̀ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbé dúró nítorí pé tùtù tútù báyìí láàárọ̀ dẹ́ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà a ní rógùn fún pínpín ìlú òde ilé mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́ọ̀ba lọ́wọ́ mo fi ọlọ́ọ̀ba sọ yín òyìnbó ọlọ́ọ̀ba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdáàtò máa pàdé adé yìí ká pẹ́ńbọ bí àwọn erin mi ì fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní ba yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wà ara wa tì àyìn ò fẹ́ ń kó àtọ́jẹ́ ìlókù adé fúnmarí mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà mi ìdá àti mọ̀ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bàálẹ̀ fìlà yìí lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwo tangana múráyín náà ló kọ́ baba tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ipàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد السابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo tó dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọ́n la pa dúpẹ́, Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn gbàtà kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Muhammad. Kíkẹ́ náà mọ́mọ́ lórí ànẹ́bì nìkan, àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn olólùfẹ́, inú olólùfẹ́ Nábì Muhammad ni àwa náà wà. Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkú kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdullah Al-Aluri bàbá Kamaluddin Al-Adabi bàbá Yusuf Al-Arbaji Bàbá wa Usman Al-Fulani Tana Bàbá wa Àgbà Abdulrahim Ara Oyo Bàbá wa Salman Alawi Alawaye Bàbá Àgbà Nisarumi ó fi kárí ilé gbogbo àwọn ẹni Ọlọ́run Olúwa Mọ́sà bá wa kíè sílé wọn ọ̀lẹ́lẹ́ àwọn tí wọ́n rólé fún wọn tí wọ́n di ilé náà mú tí nǹkan kan ò fi yin jẹ́ ń bẹ̀ látijọ́ tí wọ́n ti lọ Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà àlbáríkà láìlá ilá ilá lọ bàbá mudiru al-markaz mọ̀láyà Sheikh Muhammad Habibullah Adam Abdullah al-Aluri alékún ṣọ́ alékún àláfíà alékún ẹ̀mí gígùn Olúwa Mọ́sà bá ṣe fún wọn wàlá láìlá ilá lọ bàbá àgbà mọ̀láyà Sheikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn àlékún dúrótì àlékún jẹjà àlékún àánú àlékún àránṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn ọ̀lẹ́lẹ́ ilá ilá lọ ọ̀lẹ́ Muhammad Rasulullah bàbá àgbà Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé àlbáríkà láìlá ilá lọ bá a ṣe tọrọ fún wọn iná la tọrọ fún gbogbo àwọn àfá wa látòkè délẹ̀ gbogbo àwọn ta ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìzì Al-Qur'ani náà. Olúwa mọ́ ṣàjẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti dánlóòdù ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ́ sí Al-Mujibi ní Audiomack, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá dánlóòdù rẹ̀. Ọlọ́run mọ́ ṣàṣẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dálé lórí náà ni pé a mọ̀ dára lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. Kí ni Al-Qur'an wí? Kí ni Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ní tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ̀ dá sí tá a sì mọ yà sí. K'Ọlọ́run mọ́ ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó jẹ́ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé. Àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkánná àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí. Àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lò gbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọn Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùrán, gẹ́gẹ́ bá nẹ́bí ṣe ròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùrán yẹn ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú èmi ànẹ́bí. Alkùrán sì ń sọ̀rọ̀ nípa bíbẹ èmi ànẹ́bí náà àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Ànẹ́bí tún wá ní Alkùrán tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá lẹ́yìn ìgbà témi ànẹ́bí mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùrán yẹn wá ní kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan tí a wá wá lọ tá a wà bọ̀ tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùrán. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé ànẹ́bí Muhammad dé ní Fátírà àgbàtà ànẹ́bí Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá ànẹ́bí Isa lọ, ànẹ́bí wa dé pẹ̀lú Alkùrán. Alkùrán yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùrán dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kẹ́, nígbà tá ànẹ́bí dé, Lárúbáwá wọn mọ́kọ wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kọ̀ lọ ilé kéwú kan, kọ̀ lọ ilé ìwé kan, kọ̀ kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gba ànẹ́bí Muhammad dé láti lè jẹ́ sí pé ká ànẹ́bí wa tún wọn ṣe. Àwọn ọ̀wà abú tí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká ànẹ́bí gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùrán tó tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùrán ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ùmí yìí na rọ̀súlàn mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde
láàrin àwọn aláìkó mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ́ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà ọlọ́run kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀ kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tó bá ka fún wọn. Wáyùzẹ̀ kíhìm kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbẹ̀tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́n bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ọba fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimuhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wàl hikima ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ń kà àwọn ọmọ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́ yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àmọ́ kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀ fòhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀ fòhùmù á ju mọ̀ntúkù lọ. Ẹlòmíì ọkàn mọ túké ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ fòhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run la wá gbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimuhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wàl hikima àti ọgbọ́n wá ìkánu mi kọ́bìlú láfidọ́lẹ̀ alimobin. Alukùránì ní bó tiẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tá ń wí ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà nẹ́bù muhammed dìdenu sallallahu alayhi wa sallam. So anabi yìí kọ̀mọ́kọ kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọgbawájú alukùránì. Anabi yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Anabi ni ana madinatul ilmi wa aliyu babuha. Anabi ni emi Muhammad emi ni ilu mima gbogbo ọmọ pátápátá ló pe sára mi bẹ́ẹ̀ ń wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ ń wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ọ̀ràn ìmọ̀ ìní ń bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo orin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrúdù ẹ bà lọ́dọ̀ nẹ́bì. Àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ anabi muhammed. Anabi wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé ìmọ̀ anabi wa ni wa aliyu babuha. Anabi ni ali ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bóò ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karramallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ni sayyidna ali wa karramallahu wajhahu. فإن النبي صلى الله عليه وسلم إذا كان مدينة العلم لم يكن لهذه المدينة إلا
Babun Wahidun. Àfáàrin tó bá yẹ pa náà Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún Lutawi kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Ta sì mọ̀ pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ Ali òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wá wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwamọ́sàbá bòkúkẹ Sayyid náà Alina, Karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo Karamallahu wajhahu fún Sayyid náà Ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà Ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyid náà Ali ńlọ́wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyid náà Ali ni ọwà, ni wọ́n fi mọ́ lo Karamallahu wajhahu. Kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní Al-Hikmatu Dawlatul Mu'min Haysu Wajada Akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n nítorí sọnù mọ́ mùmìnì lọ́wọ́ ni. Àmọ́ bí tí mùmìnì bá ti rí kó ṣe kí ni kọ́ gráàpù ẹ̀, kọ́ gráàpù kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rò pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà mí, ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ́ gbà mú. Sayyid náà Ali tí a wá ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyid náà Ali akunrin ni, a mọ̀ kọrin, a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyid náà Ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní. Ó sì dá mi lójú pé kò sí oǹkálukú náà ṣe kí ni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ní Imanul Mari yu'rafu bi amanati karamallahu wajhahu. Ó ní Imanul Mari yu'rafu bi amanati. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn, ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ̀ ní ara rẹ̀ bí àmọ̀ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà. Ẹni tí èṣe kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ọ̀wá jàmbá rẹ̀. Sayyid náà Ali ní àmọ̀mọ́ látara àìjàmbá mọ́nà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá mọ́nà, a jẹ́ pé onímọ̀ nínú. Ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ₦100 ni, ₦20 ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí oní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ o, mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́. Ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàmbá àmọ́ náà toróówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀ jẹ́nsáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo sí yàn lọ́dọ̀. Ọwá ń jẹ́nsáré tà náà, nígbà bá ta àròwó rẹ̀ á tún sáré rà mí, wọ́n sì kò ṣe ọlọ́dọ̀ ni, ìwọ náà ń jàmbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàmbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàmbá àmọ́ náà, ìtẹ́yàn bá lágbára lèyìn ṣe, bọ́ ọ bá ní kápá àti gbọmọ wò, dẹ́ ọmọ padà fọlọ́mọ.
ń bẹ báyìí ni lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́nà ànẹ́bì sí ní láìmọ́nà límọ̀n láàmọ́nà tẹ́lẹ̀ o. Ànẹ́bì ni kò sí mọ́ ni kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún agbẹ́dò a lè fọkàn tóun tó bá ti jẹ́ oúnjẹ àǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báhun tó bá ti jẹ́ oúnjẹ àbẹ́yàn èwo ní mọ́ ni. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ ni ò ní mọ̀ ṣe jàǹbá ọmọlàkejì nínú àwọn tí Sayyid Ali tó sọnu tí kó wá náà mọ ro làákà sí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́ ni èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́ ni rẹ̀ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àhúkà mọ́wàzákẹ́fẹ́ṣẹ́dà. Sayyid Ali ní ọmọ ìyá rẹ ẹni tó lè pè lọ́mọ ìyá òun náà lẹni tó gbárùkù tí ọ nígbà tádánwò dé níjọ́ tọ́lọ́mọ má dánwò wá. Ànẹ́bì lẹ́ni ọba gbárùkù tí ọ òun náà lo lè pè ní ọmọ ìyá rẹ tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ lórí kóhun lójú okónú àdánwò mọ́ gbàgbé rẹ. Ẹlẹ́ẹ̀kejì ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn mọ́ gbàgbé òun náà òun kọ́ ló tí ọ̀nà àdánwò àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ pọ̀ ń bẹ́nu àdánwò ọwá tún fi ọ̀nà àdánwò náà àkọọ́lẹ̀ ní mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nú àdánwò òun kọ́ ló tí ọ̀nà àdánwò òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kó nú àdánwò mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó o sì rí pó níkápá rẹ̀ kìíṣẹ́ ẹni tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìíṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kó nú àdánwò tí ò wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó o ṣe kó nú àdánwò tọ́lọ́ ń fóun ṣe àdánwò erí ibú lára rẹ tó fi kó nú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ ọ́ kó nú àdánwò tó mú ọ jáde kó nú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀ òun náà tún ni ìzaharul gínẹ́ mínà ṣokòrè. Ìzaharul gínẹ́ mínà ṣokòrè. Kẹ́yìn ọmọ fi oore hàn bọ́lọ́n bá sóore fún yàn kẹ́yìn wá jáyọ́ mọ̀ pé ọlọ́run sóore fún mi ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ oore náà ni. Alkùránì sì ní láì ṣàkàrùtùm làázì ìdánakùn. Alkùránì ní ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́ làázì ìdánakùn máa sì mọ ṣe àlékún fún yín. Ayẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ oore ni ó tún rí mi gbà. Ẹni ọlọ́run ṣe nǹkan fún tí wọ́n ń pa mọ́ pé tó kò tí ẹ ọ̀rọ̀ bọ̀dá gan òye wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá òun wọṣọ tí ò ní lárí ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọ nù ni. Sayyid Ali sì ní
ìzàárù gínẹ́ mìnà ṣokòrè kẹ́yàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ̀ ń bárọ̀ fún ń bẹnu péyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀ òun náà ni adabul mar'i khairum min zahabihi. Adabul mar'i khairum min zahabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí hun olóore ju ti tọwọ́ ti ẹ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ayé ọ̀ṣọ́ayé ọ̀ṣọ́ayé kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri sìn. Oníkálukú ń da owó online kó lè mọ pọ̀ kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́ kọ́sàmọ́pọ̀ àti kéwú nira kówó ọ̀fẹ́ kéwú mọ́ àti kàwé nira wọ́n pè wí òwúlò mọ́ àti kọ́sẹ́ tún di wàhálà. Sẹ́yìn náà rí sí ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀ òun náà ni àdá òde ìní mínà dìín. Àdá òde ìní mínà dìín. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà. Ìwọ́ tó jẹ̀yàn gbèsè. O sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tá nẹ́bì sì ní ẹni ó bá jẹ gbèsè tó bá lẹ́mí àti san ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní alwaadu deynum. Sallallahu alayhi wa sallam. Gbèsè. Àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọrọ lọ́wọ́ máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kìí ṣẹ̀dá bíi tiwa. Débi pé yọ̀ wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà. Nínú ẹ̀ òun náà ni Sayyidina Ali ń sọ wípé adib ìyáàlàkà yanfa'uhum. Ó ní kọ́ àwọn aráalé rẹ̀ kọ́ wọn. Àwọn aráalé rẹ̀ Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú rán. Ètò ìpínlẹ̀ èwe ló lè rán. Ètò lè fi sẹ́nu kọ́ṣẹ́. Fi bẹ́ẹ̀ torí pé kí ni yanfa'uhum. Yọ́ mọ̀ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pé olówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn ragbá fún wọn níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yìn ọba sì ti kọ́. Njẹ́ ọba ti kó láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á. Wọ́n tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì ọlọ́run. Tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní lá à ń yọ àdébà rọ́jò lò wà ládàáwó xẹ́rùn lẹ́hùn àyàtà sọ́dà kọbi sọ́ọ̀yìn. Sallallahu alayhi wa sallam. Ànábì ní kọ́mọ̀nìyàn kan kọ́kọ́ ọmọ rẹ̀.
o ba ri pe we na ni lo le ran to ba ran o ba ri pe kewu na ni ino ba mo ni to ba ri pe nu ko se na ni anabi ni ki omo niyan kan wa se ba nfo mo re o loore fun ju ko se sara pelu mudu jero lo ko mo se sara o se sara lai ko mo owo to ye ko fi to mo fi sa fi aye owo to ye ko fi ran omo lewe fajile nfo o se anabi ni ko mo niyan kan ko mo re o loore fun ju ko se sara o tore pelu mudu jero lo abi nkan to ba le fi tore ta si ri ninu alqurani ninu awon anabi olohun to ja si pe won ko awon omo won baba melo ni se wa si fo momo ni si beto beyan se mo se ni o beyan se mo bolon lo ni o eyan mo kirun ni o eyan wuwa baje o eyan mo se daada ni o kanrin ti je sofin won ka won momo won ka luku na sa n lo gbese aye ohun lo bo se wu won na ni anabi lukman in so fun awon omo re o pe won jo gbogbo oya ma te ti ogbo alqurani ni wa isqala luqman libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim alqurani ni ngba ta nabi luqman ti n so fun omo re wa huwa ya'izuhu ti n se waasi fun n se isiti fun ya bunayya o ni re omo mi o la tushrik billah mo se bo pelu olohun

àwọn òbí ó sì mọ̀ wípé tò afiáyé tọmọ yìí fẹ́ ṣe yìí o ọ̀la àwọn ló fẹ́ bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ ẹ bá fi ayé lọ̀la. Anábì Lukumán ìwà ń sọ fọ́mọ rẹ̀ wípé yáàbù náyà ìrí ọmọ mi ò látú ṣíríkì bí là wọ́n sì ẹbọ pẹ̀lú ọlọ́run iná ṣèríkà làzúlmọ̀n azim torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbòsí tó ṣe kí ni àbòsí tó tóbi jù ni. Anábì Lukumán ń kí ọmọ rẹ̀ ń lọ nípa ọlọ́run pé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní ọlọ́run kárin èèyàn láyé nísìn wọn fọlọ́run mọ ọmọ mọ́ ohun kálukú ń tọ́mọ torí ipá wọn fẹ́ gèrè rẹ̀ ni wọn tọ́ ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́ béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́ èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ́ èèyàn tọ́ ọmọ nílànà tàlùkùránì ní ti súnà ní mọ̀ọ́mọ̀ ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá Anábì Lukumán bí ṣe ń ṣe wáàsí fún ọmọ rẹ̀. Ó ní yáàbù náyà ákìmí sọ̀láàtà wàmúr bílmàrúf wọ́n hánil múnkárí wọ́sbìrì aláàmáà sọ́ọ̀bàkà iná dáàlìkà mìnà azmil umur. Ìrí ọmọ mi ò bọ́ ọ̀bá ti ṣẹbọ pẹ̀lú òun ọ̀ṣẹbọ pẹ̀lú òun mọ̀ wá kírun sì mọ́ paṣẹ dáadáa kó sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kó sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀ láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù kánrin ò ṣe sùúrù mọ́ ohun kálukú náà ṣe kíni ohun kálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrà rẹ lọ ọ fẹ́ gé kádàrà rẹ léègé ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélẹ̀ kí kánjú rẹ tọ́ kánjú yín lélẹ̀ kí a mọ kíyèsí ká mọ wòye sí pé tó ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀ kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́ ó ní hasin ilal mosihi tasud ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ ti ń ṣàbúrú fún ọ tẹ̀sùd ọ gbáwájú rẹ̀ ó ṣe kí ni ọkàn mọ́ bára rẹ̀ wájú ni aburú ọwọ́ rẹ̀ náà ní ọ̀padà kó barun pa ò ní ó kó ìparun bá ẹ̀ mọ́ ṣe dáadáa ṣe ti ń ṣàbúrú kò ní wọ́n mọ́ débi tó dé kéèyàn mọ ṣe dáadáa ṣẹyìn tí ń ṣaburú sí yẹn èèyàn mọ gba iwájú rẹ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tá a mọ wòye sí gbé tò láyé lónìí báa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ó sì mọ rọrùn.

ìgbàlè nínú ẹ̀ òun náà ni ìhùwánà azazamẹ́ jáwá sí solon yóò. ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí wọ́n ń tọ pinpin àléébù ara.

wọn ni. Wọ́n kálukú ọ̀ ṣe kíni, kò rántí ẹ̀ mọ́. Wọ́n kálukú ọ̀ yà sí ìgbésí ayé rẹ̀ mọ́. Tẹni ẹlẹ́ni ní ṣe kíni, ní yà sí. Béèyàn bá lè ṣe mójú tó ra sí ẹ̀, táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò gbọ́n sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ò ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú ọ̀ gbájúmọ́.

Òun náà tún ni istira'atun nafsi filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́n. Wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókù bàbá sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọfẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọfẹ́ lọ mọ́ká nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bọ́ bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́n, mọ́ mọ́ ran kàn níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, títọ̀ ń kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀. Èyàn ó ṣe kí ni, èyàn ó hanra rẹ̀ ní. Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá èdè minel moro hati. Ìfá òṣàdá èdè minel moro hati. Òun náà ni ìmọ̀ fi ilé kókó, àwọn ilé kókó kéèyàn mọ́ fi pamọ́ ń bẹnu ìjọmọlúàbí. Ìtí bá ń séèyàn, bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni. Ọwá ń gbé e mára pé Ọlọ́run tó ni mí ní í ṣe bẹ́ẹ̀. Kìí ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọmọlúàbí. Ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kìí ṣèèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí. Torí Ọlọ́run ọba ní kí ọlá. Ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi Ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojọ́ mi fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O rojọ́ mi fẹ́mi Ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sayyid Nali ni ìfá òṣàdá èdè minel moro hati. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Inú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni. Ni ọ wà. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run mọ́ ṣàjẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu rú. Ọba títí ń bá ń ṣe látà ni mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ iná ó dé ní ti dáadáa. Ọlọ́run mọ́sà jẹ́ kí ó jù bẹ̀rẹ̀.
1: Iná àbábánárì.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ ti ń gbọ́ wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan-bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀-jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sísílẹ̀, Olúwa ran gbogbo wa.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-43-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà, 081-43-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní, oníyanṣẹ́, ọlọ́bẹ̀ náà ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo yín náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Kó tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas, wọn ò ní fi wá ṣàwátì, àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn ọmọ ń pè mí ní Lumatech èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatech International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́
1: mi ni
0: ká mọ̀ fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi
0: nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀ mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adeyinka. mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí olè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tí gbogbo atáàrí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sẹ́mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà kọ̀ọ̀kan mi. nígbà tí hùrùhẹ̀rẹ̀ rẹ̀ bá dé Adeyinka pẹ̀ ń bọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ o.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: ẹyin isu sísun ìwà ahunná.
1: ní aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló hù ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀ ń bọ bí àwọ̀ erin.
1: níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń papọ̀ mọ́ òkun yọ, náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò, ẹyin ká máa sọ́ dànù lásán. Ká máa rò dànù, ká máa ràrò yé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé. Ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérí láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ má ba wá fọ́ 15. Kẹ́ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà má ba jìn síbẹ̀. Ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòjù kẹ́ mọ̀mọ́ mi, Adéyinka.

0: bàbá mi ṣàfihàn ọmọ Adépọ̀jù ṣe ti sùn oorun wẹ̀ kì í ṣe irú àkókò yìí o. Ẹ bá ń ké sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́ ẹ tó bá ń ké sẹ́lọ̀ mí pé káwọn náà kan wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mẹ́. Ẹ ké sáwọn èèyàn, ẹ ké sí wọn lógún lógún, kẹ́ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ́ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mọ kékeré bá ṣubú awọ́wájú, bàgbà làgbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tòní náà. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dì mú, kán rí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọ tàwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti sú wa, tàn yá ti gbokowó mi lọ látòrí Bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afolabi Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Ahmadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín. Pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà. Artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlùmú Ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa, àwọn bàbá rere, bàbá kẹ̀, àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà òjòkò agbẹdúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ ọmọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹmọ́ mùlọ̀ bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọn ni ẹmọ́ mú lọ mí bàbá ta ní sẹgbẹ́ gbẹyẹ gbẹyẹ. Bàbá tún lọ mọ ojú rábẹ sá ẹ̀kẹ́ òṣojú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodomù lójúde ọba. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba. Ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàpòkọ náà lábí pọba Aládé. Bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín. Kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o. Ẹ kéré oko délé àbùdí ntomi òfun àbùdí ntomi ọ̀sà iná ò ní tán wo yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pọ́ṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi ìdádé ń gbólówó kówó kó níbẹ̀ ọ̀gbà ó. Kí wọ́n fò fọgbà lẹ̀ á ṣe kó lè bá àdìjà kó lè bá dáápọn kọ́mọ aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀. Ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọdẹ ọmọ àtìbá. Àwa lógun gbàdúrà ọ̀ràn ṣẹ́ńkùlẹ̀ lẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Ọlọ́run mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni à ń jẹ́ àlè máa wá. Àwọn Nàìjíríà lè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú àtòlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹgẹ kí ẹgbọn tí ọrọ ń ṣẹlẹ sí kọwọ ilé kọwa fẹnu ara rẹ sọ bó ṣe jẹ gangan. Ọya ẹgbọn ẹjókòó mbẹ ẹjókòó lẹgbẹẹ mi bí ọya bó ló ṣe jẹ ọya ẹ ṣàlàyé ọrọ ẹgbọn sókè.
2: hello
3: ẹ káàárọ̀
2: jàre akójúmọ́.
3: Àwa ni
2: mo pe nọmba yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Sáàdì ṣáàdà bàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná ẹnìkan ní kí n jẹ́

0: wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń dá ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
1: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá àlè lógun wà lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun lọ́wọ́.
0: Àti ìgbà tí ń ṣe ẹ̀.
1: Àlè wọwọ́ 419 o. Àjẹ̀ lérógun àkóbá o. Nǹkan tá a jẹ, àlè san o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹlẹ̀ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí, ó ní ibo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó ní ibo mo wà, mo sọ pé mo wà ní roundabout, ó ní roundabout mo wà, òkè gbogbo ẹrú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí ókè wá ókè kí òun máa bá mi bi tí mo wà, mo ní kó má wọrí pé màá wá ba lé roundabout, mo ní màá wá ba lé roundabout. Mo fẹ́ lọ bá lé rán àbá ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún fẹ́ nìyẹn. Ó ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀. Pé òun ti kówó fún mi. Pé kẹ́nìyẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ̀ pé nìyẹn tẹ òun tẹ system. Èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé. Kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ̀ka bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá wọ́n máa ṣe transfer owó fún ẹ̀ tí kò tí fún ènìyàn. Mo ti pè é mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful o. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Tọ́fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tuntun ọlọ́run. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
0: Ṣé ẹ wá ń gbọ́? Ọ̀ya ẹ̀gẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọ̀ya láti ilé agbára. Ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tàbí pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́. Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn. Torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
1: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
1: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ̀ wá.
1: Mo àtẹ́ di roundabout yẹn, mò ń bọ̀ ń gbàjẹ́.
2: Ṣáàdì roundabout àbí?
1: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ ẹdúdèmí síbẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣáàdì ìbò lẹ̀ wá ń bẹ̀.
1: Ṣáàdì ìdíkọ̀ lẹ̀ ń bọ̀ ni?
2: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ìbò lẹ̀ wá ń bẹ̀.
1: Kẹwàá dé ibi roundabout yẹn, ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà ká wá báyìí ní ìbò lẹ̀ wá.
1: No, ẹ̀yin ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NNPC yẹn, màá báyìí bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣèbáwọ̀ tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
1: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
1: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
1: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
0: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn ọgán tí wọ́n ń lò nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí
2: Hello.
1: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n hold on by.
1: Ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ send 85,000
1: tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ilé lẹ́wọ̀n gbà.
2: tí wọ́n bá fẹ́ send ẹ̀
1: sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
1: Ok. Gbà.
3: Hello.
1: Ṣáàdì gbàdélé o.
2: Hello.
3: Sá.
2: Báwo
3: ni?
2: Ṣé network wà?
3: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
3: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charges ẹ bá yẹn. lórí 50,000 lórí wọn gbọ́.
3: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
3: Ẹ̀yẹn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣo máa print receipt tàbí?
3: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàká náà bàyẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fún ẹ.
1: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
0: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóun fún.
1: Ó ń dá o.
2: Ẹ gbé fóun fún.
3: Hello.
2: Hello.
3: Sá.
2: Mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
3: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kẹ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dá.
3: Ok.
2: Mo fi ní kó wá gbé fóun fún. 15, 14.
1: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
1: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
1: Ẹ ń bọ́lẹ̀ yín wà báyẹn, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹlẹ́bàá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé ní ibi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
1: Ṣé o máa sẹ́ndì owó yẹn ni?
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé
1: owó yẹn. Ara kò lè sẹ́ndì owó, kò lè sẹ́ndì owó yẹn kò bá rìn láti kò òun.
4: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ṣe ẹ gbọ́ lágbọ́yé, àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà ilé ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí. Tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ̀ bá dé lọ́gàn jọ òru. Gbogbo wa láà nílé jọsùn orí lójì ká o. Òrù hẹrẹ rẹ̀ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀. Ó wà ńlẹ̀ gan níbi ìgbà. Wàhálà ń bẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà o. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ. Àwọn ìbò yẹn ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá lọ́wọ́ bàbá ńlá bàbá yín tán fún yín ṣí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Ṣé ẹlẹ́ẹ̀bẹ́ gbọ́n ni? Ẹyin lápè dú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́ fọnrán tí ì bá wọn dúró rojọ́. Ẹyin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́ fọnrán tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́ fọnrán báyìí o. Òrùn hẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín bẹ̀ mo kí yín láti Germany, wàláì mo kí yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táànù òfẹsẹ sí tán fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wà tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blendi sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ̀ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí nǹkan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì, ọ̀rẹ́ lára wọn, lára wọn girlfriend wọn náà ni, lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà látijọ́ ń kọ̀ ha kọ̀kàn mí látilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o, yóò dojúrú kọ́lọ̀ ń yóò lójútùú ni o, yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. A ní rogùn fún pínpín o. Ìhà ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́ rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n kẹ́ ẹ̀yà alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtáì Bándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wa. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì, ọwọ́ Londo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ Àtìbà Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò ló mú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́ yín òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ̀nírànrìn nù. Ẹ nísọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí ọlọ́run láwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò lóbì. Tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ akọ̀kàn mi pé kìí kúkú sèmi àwọn èbó kúkú ni owó tán jẹ àwọn àwọn baba ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé, wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ Dubai, èèmọ́ ti wọ̀ Dubai. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatec. Ẹ̀yin kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yin kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beach àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kan máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ni.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ gbọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. ẹ má jẹ wọn sọ pàpà ẹ pàpà pẹnipẹni tó fi lórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ mọ di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ́ fi tí wọn ní wà tí wọn ní tí ò fi wá dìbò pé. A ní fojúsùn fún ọmọ o. A ní fojúsùn fún ọmọ o. Kọ́lá àwọn ọmọ yìí wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

0: bí àwọn mọ̀ yìí táà náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọ́rọ̀ àmọ̀ pé báyìí láà ṣe rìn o báyìí láà ṣe rìn o kò sí bá ṣe ń fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ṣẹ́ sósowó tẹ́ ń so sólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń so sólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni ò ní padà lo ẹ ní ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin lókùn kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìndínlẹ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin lókùn tí ó mú wa wàhálà kò ní bèsù fẹ̀gbà tí ó fi mú yín lọ o láti gbọ́dọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: tí. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ìjọyé
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnrin o
1: wọ́n
0: ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe.

tó ṣe ọ́ lóore tí àwọn òbí rẹ ò lè ṣe o. Tí ẹni tó fún ọ ní ẹ̀mí tó fi wà láàyè.

0: alùkà ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Àlejò tọwọ̀ ló gbàrà tó lóhùn káwọn gbalẹ̀já ọmọ ilé wa sọ fún. Pé lérí àwọn táwọn ní òbílẹ̀.
1: Lérí àwọn táwọn ní òbílẹ̀.
0: Lérí àwọn táwọn ní òbílẹ̀.
1: Lérí àwọn táwọn ní òbílẹ̀.
0: Àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n. Owó ọbẹ̀ lóṣòro èmi aṣọ pé rọ́lẹ̀ pa. Ngbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn. Ṣùgbọ́n ngbà tó ti yege tó mọ ilé ìfẹ́ sàn. Ngbà tó ti yege tó ka fẹ́ lẹ sọ̀rọ̀. Ó yẹ kí n wí ké gbọ́. Nbi tí wẹ́wà lóò fi ṣe àdéhùn tó. Ìwọ̀n àgbàlá.

Ọlọ́ọ̀ba mi, gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi, má jẹ́ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Ṣé ẹ̀ tún gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti ń mani lọ́lẹ̀? Kò mọ̀ ṣíṣẹ́ tí ò lè lani. Ọlọ́run wà láì kò ṣíṣẹ́ tí ò lè lani o. Àì mọ iye àwọn tán ń ta awórobo, tán ń ta awórobo, tán ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́lọ̀ dọ́lọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́rọ̀. Bí Ọlọ́run bá fẹ́ ṣàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti ṣàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo òòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

ba se nso pe covid 19. Fi wa mi ri se gbagbe awon odun kan seyin to je pe awon agbe onje bi kan gbin ege ko mota owo ti oni towo tan na soko ni won ma nri ngba na ewo iru sele to sele ni asiko covid 19. Ewo gbogbo asiko lockdown awon lo nje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won ari bi se lo atofa awon ise ijoba ta to n gba salary mo mo ore mi kan tin gbe ni ilu Eko to je pe lin ati Oyo la tin fo nje ranse si Eko ni se ngbe ge ye pe o sise o sise o sugbon ko ri bi se lo lasiko lockdown awon le de bi pe awon baba ati mama na fo nje ranse lati Oyo Allah sa nu awa Loyo state ti po pelu governor to lo nbo wa Allah a ba mo meme si tin alukura a ba mo ti fulani pe ni bu e ope lo pe GSM lara awa Loyo state ẹyin tẹ wà nílé òkèèrè ẹ wọ bá àwọn èbó ṣe sí lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní rú kanlẹ̀ wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wọ́n ní

níjòrò ni kí ló dé tá tún fi wá sí padà ṣe bọ́n sọ pé twitter fẹ́ break nigeria ni kí ló dé tá tún fi sí padà sọ àwọn oṣù mọ́ nǹkan fẹ́ break nigeria àwọn tí wọ́n lọ́pọ̀lọ́ yìí wọ́n yóò rò nǹkan wò ní ìròwájú wọn ní ìrọ̀ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ncc náà tí wọn àjẹ́ká ṣe registration new sim mọ gbogbo àwọn sim tó sọnù lásìkò tán tán ṣe àwọn òfin yìí wàhálà wàhálà sí ọ̀sẹ̀. ẹ jẹ́ ń padà sẹ́yìn ọ̀rọ̀ covid-19 tí mo bẹ̀rẹ̀ ń lásìkò covid-19 pàlà ìgbogbo àwọn tí wọ́n ní ẹ̀gẹ́ lóko ní ọdún náà lọ́hùn ọlọ́hun wọ́n ń bọ́ọ̀lù ni o tẹ̀bá ń gbọ́ bowling on a bowling level bowling upon bowling wàhálàì àìmọye àwọn èèyàn náà kọ́ lọ ilé wọn àwọn àgbẹ̀ ní ẹ̀kẹ́ pẹ̀rin ẹ̀rín pẹ̀kẹ́ wọn. àdúrà àwọn kan fẹ́ gbà ọlọ́run lo covid-19 ní sábàbí ọ̀rọ̀ mi ò yé yín ni mo fi ní ìdí iṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ má lọ rò pé iṣẹ́ rẹ ó kéré wàhálàì tá a bá ti jalè kò síṣẹ́ kan tó kéré o kò síṣẹ́ kan tí ò lè la ni ọlọ́run ọ̀rọ̀ sísọ a máa la ni o wàhálà ìtàlà àwàdà ṣíṣe ìsì ńlá ni o ńlá ni tààràrà tí ńlá ni sówó ní tó ń pòkìkì èèyàn káàkiri àgbáńlá ayé o ẹ̀bùn a máa ń gbé ní tá.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá ti ń dẹrù ugbó sí ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà tí edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Yóò ràn mí lọ́wọ́ àní yóò ràn mí lọ́wọ́ ló ń bá mi ràn wọ́n.
0: Mo ka inú mo ka bíbélì kan ní alẹ́ àná.

ẹ má ma tara yín, ẹ má ma tara yín kẹ́ lẹ́ǹtan Ọlọ́run. Ìdísẹ́ ni là ń mọ̀nì lọ́lẹ̀ o. Deuteronomy orí kejì ẹsẹ̀ keje. Ó ní àwẹ̀ bless the work of your hand. Má fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ ọwọ́ wa ló ṣàdéhùn pé òun ó fi ìbùkún sí o. Má dúró wò ó, ọdún yìí ló tún ti ń lọ yìí o. Wà láàyè nínú 21 o. Ọjọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún 2022 ẹnu mi àgò. Kèdí ìmọ̀ra dáadáa. Ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún 2022. Ànẹ́kọ́là ń ṣe 20 bí. Ìjẹ́ ta ni mò ń sọ pé 19 o. Òní tún ti ní 21. Tọ́ba tún dọ̀la 22 nu o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọlọ́jọ́ bá ń kájọ́ lẹ̀dá bá ń gbàgbé. Lọ́jọ́ bá ń rebi àná lóṣù bá tún rebi àtiwọ̀. Lábà tún máa sọ pé fúnfẹ́ Buhari. Gbogbo nǹkan tẹ́ gbèrò pé fẹ́ dálẹ̀ gbogbo ìpinnu yín ní January. Wàhálà ẹ̀ má dúró wò ó. Kò ṣeé dúró wò, bó ṣe ń lọ ni kẹ́ ẹ máa tẹ̀lé.

0: àánú a sì sèmi tí ń bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọn ní lọ bíṣẹ́. Tuesday orí òkè ni wọn nígbà bíṣẹ́ kankan lọ. Wednesday ẹ̀tún bá wọn lórí òkè. Thursday ẹ̀tún bá wọn lórí òkè. Jimọ̀ ẹ̀ bá wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́. Ẹ̀dúná sẹ́ mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà kó lówó lọ́wọ́ ò gbá bí iṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ńbẹ nínú àdísì tàríkà pé níjọ́ kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńgbà wọn kírun àṣùbà tán làárọ̀. Ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ. Ńgbò tún di ọwọ́ pé òun kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un. Lọ́bá tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ. Ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta. Lọ́bá tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àlówó. Ọlọ́run wá fún àníṣẹ́. Ọlọ́run wá fún àlówó. Yà lọ yà lọ yà Kareem yà lọ yà Salam yà lọ yà lọ. Yà Rasak yà Salam yà Rasak yà Salam yà Rasak yà Latif yà Latif. Bó ṣe yọ kòbókù lọ yọ kòbókù sí wọn. Abẹ́rẹ́ àlele. Ẹ gbábí sẹ́yìn lọ ẹ̀yìn ọ̀dẹ yìí. Ẹ gbábí sẹ́yìn lọ ẹ̀yìn ọ̀lẹ́ àfàjọ yìí.
1: Ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Irú wọn ni wọ́n máa jẹ́ káwọn èèyàn lérò pàdùn ìgbà. Nígbà tẹ́ ń gbàdúrà tẹ́ ẹ̀ gbábí iṣẹ́ lọ. Níbo ni gbígbà àdó ti débọ̀? Ṣébi tó ti ń jókòó tó ń sọ lẹ́nu? Kẹ́mi mọ̀mọ́ wá ṣètò lójoojúmọ́. Báwo ni àwọn bàbá wa nílùú Èbó? Wọ́n ṣe gbóhùn mi tí wọ́n fi ràn á lọ pé nǹkan táwọn yìí tó ní ìdírẹ́ ẹja kún lọ́wọ́ níbi tí ń ṣe. Bọ́ọ̀ ni bàbá sọ ni Sunny Sussex ó sì fún mi lówó dátà lánàá. Kí n mọ̀mọ́ wá kí n mọ̀mọ́ gbìyànjú. Mo fi Ọlọ́run bá ṣẹ̀rí láwọn àná ìjẹta ìjẹrin. Tí n bá ti ra glow card wọ́n wàá bùn mí ní dátà 40 megabytes. Tí n bá ti ra glow card múrí márùn-ún wọ́n bùn mí ní 40 megabytes. Bí mo ṣe ń ṣe nu tí mo ń ṣe tí mo fi ń tẹ̀lé rẹ̀ jọ tí mo fi ń wá. Kó tó di pé bàbá bùn mí lówó dátà lánàá. Kí n wá máa jókòó kí n máa ṣàdúrà lásán. Ṣé Sunny Sussex tí wọ́n kàn gbọ́ wọ́n kàn wò pé mo fẹ́ bọ ẹnìkan lówó wọ́n bá ju owó sórí afẹ́fẹ́ ìyún ni ọba dọ́dọ̀ mi. Bó làdó ṣe gbà kí n jókòó sínú mọ́ṣáláṣí lásán. Ọdún yìí tún ti ń lọ. Ẹ yára yín brain ẹ máa lo ọpọlọ. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àdúrà ń gbà. Àwa ni ká fúnra wà ní brain. Ká mọ bí a ṣe sì sọ́tọ̀ àdúrà lẹ́yìn. Tá a ṣe sì sẹ́tọ̀ àdúrà lẹ́yìn. Tá àdúrà fi máa ń gbà. A ní ẹ máa wòóran. Ọdún yìí ló tún ti ń lọ. Yóò sì yí tún ti báyà.

0: nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kan lè máa mú jà wá. Ẹ rí pé sọ̀rọ̀ sí ti a ó yàtọ̀.
1: Bọ́bá wù mí, mo lè dún bí egungun.
0: Ọdún wù mí, mo tó lè máa fọhùn bí òrò bí òrò. Báwọn mi mo lè dún mẹ́wírí mẹ́wírí. Bọ́ bá tún wù mí, mo lè dún máa dún wẹ́wìrì mẹ́wìrì wẹ́wìrì wẹ́wìrì mẹ́wìrì. Àní tó bá tún wù mí, èmi tún lè dún gbàgbàgbàgbàgbàgbàgbàgbà fù fù kówó ẹyẹ ayé. Àbí ń dúnkokò lójú yín ni. Àwọn èyí discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo àyín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà, àyín náà discriminate o. Ẹ fi jálẹ̀ fọ́lọ́n kọ́ máa já ìjà ara rẹ o. Ẹ jẹ́ káwa ká gbájúmọ́ níta àwáyé wá sí. Ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlé mi ṣe ń jẹ́ ká sàmà ṣe dáadáa ni mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ká sàmà ṣe dáadáa. Àwọn ẹlòmíì wọ́n sí ẹ̀sìn débi wípé wọn wà ní bá àwọn alábàágbépọ̀ wọn ṣe dáadáa. Wọn ní ṣe dáadáa sí àwọn alábàágbépọ̀ wọn mọ́. Irú ẹ̀sìn wo lọ ń sìn tí òjì ó ṣe dáadáa sáwọn ará àdúgbò rẹ, àwọn alábàágbépọ̀ rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó jẹ́ kọ́ ọmọ yan ọmọ ìyá rẹ lódì? Irú ẹ̀sìn wo lọ ń sìn tábí ní ìyá rẹ ní sí ọ́ tó fi wọlé lọ kí ìyá rẹ mọ́? Ìyá tó dẹ̀ jẹ ìlé ọ lórí tí ò pa ọ́ jẹ láti kékeré wá? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Irú ẹ̀sìn wo lọ ń sìn tí wọ́n jẹ́ ọkọ ẹ̀yìn sí bàbá rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi wúlò fáwọn ìyàwó àtọmọ rẹ nínú ilé? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi gbọ́ sọ̀rọ̀ tó fi gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Sọlọ náà ló ní a máa ṣe báyìí. Anabi Ibrahim alayhi salatu wasalam nínú Kùránì, àwọn bàbá rẹ̀ wọ́n á gbé àwọn èrè òsà wọn wọ́n á gbé lé lórí pé kó kiri lọ. Ó dìde Anabi Ọlọ́run nínú Kùránì. Kìí kọ̀rọ̀ sí wọn lẹ́nu, yóò tún kiri ẹ̀ lọ. Nítorí bẹ nínú Kùránì wípé béèyàn bá ń kírun lọ́wọ́ tí ìyá èèyàn tó sọ lọ́kọ̀ tó wà wá sáyé, tó bá ń pè ọ́ lórí irun, ọ̀tún lè jarun bí irun bó ṣe lágbára tóun lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ọtún lè jarun kọ́ lọ dá ìyá rẹ lóhùn. Bọ́ bá ń ṣe ẹ̀sìn tó ń kírun lọ́wọ́ tó bá ń kírun lọ́wọ́lọ́wọ́ tí àwọn èèyàn tẹ́nìkan ti ń kú lọ, torí èèyàn ní ń kú lọ yìí o, tó ti fẹ́ gbẹ̀mí mì, tó sì mọ̀ pé nínú kápá rẹ ó wà lọ́wọ́ rẹ láti lè tiẹ̀ rescue rẹ, kó tiẹ̀ mọ́ sí nínú kápá rẹ gan, ó lè já irun o. Tó já irun tó sáré lọ dóòlà ẹni tó fẹ́ gbẹ̀mí mì ná, ó wà lórí irun. Ni wọ́n rí lọ́ọ̀kan pé ejò ó ti fẹ́ bu ẹnìkan jẹ tí ó mọ̀. Bó o bá járun wà láyé, Ọlọ́run ó tún gba àrùn rẹ̀, ó tún gba àlékún dáadáa ni. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti ṣe ẹ̀sìn gbà, wọ́n ti gba ẹ̀sìn lágbà sódì. Ṣùgbọ́n lọ́dọ̀ tí a ń bí èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jẹ́ náà, káti ẹ̀ tó máa di pé èmi ń jẹ́ mùsùlùmí, ìwọ ń jẹ́ kìrìsìtẹ́nì, ìwọ èmi ń jẹ́ babaláwo, èmi ń jẹ́ ẹni tí ń bọ fọ́, èmi ń jẹ́ ẹni tí ń bọ sàn gbó. Èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ ná. Ẹ̀jẹ̀ tí ń lọ nínú ka isan ara tèmi náà ni ń lọ nínú isan ara tiẹ̀ o. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ nu Bíbélì ni. Jésù Kristì Olúwa wa ló ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé

Wàláì kọ́ńtìrì tí wọ́n ti ń gbọ́ ìwàásù wa láàárọ̀ yìí, ó ti di orílẹ̀-èdè méje méje ọ̀tọ̀ọ̀tọ̀ sángilítí. Mo fi Ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi, mo fi búra. Èèyàn ẹlẹ́ran ara lákọ́kọ́jọ jẹ́ o. Ẹ̀jẹ̀ tó ń lọ nínú kásánra tèmi náà ní lọ nínú kásánra tì ẹ́ kó yàtọ̀ síra wọn. Nítorí le yàtọ̀ ńbẹ̀ náà ni wípé báyẹ̀ mi jẹ́ O positive, ìwọ jẹ́ B negative, ìwọ jẹ́ A positive, èmi jẹ́ B negative. Nítorí yàtọ̀ ńbẹ̀ náà nù, tàbí tí kí genotype wo tún yàtọ̀. Ẹ̀jẹ̀ kan náà ní ńbẹ láàrọ̀ ọkùnrin, ní ńbẹ láàrọ̀ obìnrin o. Categorization àwọn ló le yàtọ̀ o. B general, B positive, A negative, O positive, O negative, n tó le yàtọ̀ ńbẹ̀ nù o. Tọ́ bá ti le gbá ara wọn mú, wọ́n le gba ẹ̀jẹ̀ láti ara ọkùnrin sí ara obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Wọ́n le gba ẹ̀jẹ̀ láti ara obìnrin sí ara ọkùnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Wọ́n le lo kidney láàrọ̀ ọkùnrin fún obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Wọ́n le lo kidney láti ara ọkùnrin sára obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Èèyàn ẹlẹ́ ara lájọ jẹ́ o. Ọlọ́run fẹ́ ká máa lo ọpọlọ wa, ṣùgbọ́n àwa ní orílẹ̀-èdè Nàìjíríà bóyá torí pé òsì àti ìyà ó pọ̀ ní Nàìjíríà ni. Àwọn ìjọba náà ò sì ràn wá lọ́wọ́. Àwọn ọlọ́run yẹ kí wọ́n máa regulate ẹ̀sìn yìí o, àwọn ẹ̀sìn yìí o, tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn kan máa kọyìn síra wọn, tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan fẹ́ràn ara wọn dénúdénú mọ́. Ìjọba lọ́yẹ̀ kọ́ máa regulate wọn, ṣùgbọ́n àwọn ìjọba náà ń kọ́, àwọn tó wà níjànú ìjọba náà ń kọ́, àwọn alágbà ó di ẹ̀sìn náà ni púpọ̀ nínú àwọn míì. Àgbà ó di ẹ̀sìn yìí wà láìtàláì, ń bẹ lára n tí ń fa Nàìjíríà sẹ́yìn tí ò jẹ́ kí Nàìjíríà ó ti lọ. Ọlọ́run bá ń gbọ́. Nítorí pé ẹni tó competent, tó dájú, tó mọ̀ tó yàtọ̀ sósì, tó competent, wọn ní jẹ́ kó bọ́ síjọba o nítorí ẹ̀sìn. Ọmọ ìyá mi, nínú ẹ̀sìn ni gbogbo wa là ń bá káàkiri. Wọn ní fi competency síwájú mọ́. Ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́, láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tán ti ń déjọba, ewo ló débẹ̀ tó ṣe dáadáa, ewo ló débẹ̀ tí ò kówó jẹ, ewo ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà, ewo ló débẹ̀ tí ò wá bú, ewo ló débẹ̀ tí ò ṣe agbára lò. Agbára máa gun àwọn èèyàn wa ń gòkògùn ní àyín ni. Power drunk people yàyín náà lẹ́ẹ̀tì rí wọn. Kò wá síbi tí ṣe ò sí oṣù, ṣùgbọ́n ní ilẹ̀ òkèèrè àwọn ti advance kọjá gbogbo lẹ́bù yẹn. Gbogbo àwọn ilẹ̀ òkèèrè táwa títún máa ń sọ pé wọn lẹ́sìn. Tó jẹ́ pé àwa táa tó pa lẹ́sìn rí, tẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sàn wá fún wa.

gbogbo ojo tabi paito tabi imamu to ba nko yin lati lodi si awon omo eyan eyan eleran ara bi ti yin e ma lo do aru won mo o awon yen service agenda won ni o tabi ki won ma ni imo to pe to ati pe eni to ba ti e ti to ba ti je fanatic to ba ti je fanatic bo mo se so yo bai eni to ba ti je fanatic mo sugbon mo ma ko ti ye yin eni to ba ti je wa bi koko to ti je wa bi koko ko si nkan te le so te le bi yi okan re pada en wa bi koko n to ti nigbagbo si na ni o ma te le lo eni to wa sele ni wi pe o ye ka regulate esin ni orile de Nigeria bi mo se nso bo tori pe awon kan be to ye pe baba mamu wi pe olori esin yi so pe daddy ji o so pe baba ajo so wi pe nikan ni lawon omo leyin won ma ngba o won ni gbe kini sinu rori sugbon olorun to dara gan o fe ka lo opolo wa o fe ka ma gbe oro sinu rori o fe ka ma gbe oro sinu rori tori na to baba soro lo baba soro bo ninu qur'ani yo ni afala takilun abala takilun eyin kini buku ya yin ese la ka yin e ni ronu ni e ronu ni mo fun yin lopolo me e ma lo opolo yin e ma ronu yin o e ma gbe oro sinu rori sugbon awon mi jẹgẹrẹ ti jẹ ọpọlọ wọn nti ọgá wọn lókè tó bá ti jù sí wọn wà láìta láì wọn ti wà infected nìyẹn ìdí èyí ó fi yẹ kí a máa regulate religion ní orílẹ̀-èdè nàìjíríà ní ọdún tó lọ ní ìparí ọdún tó lọ ghana ní orílẹ̀-èdè ghana ìjọba pínlẹ̀ ìjọba orílẹ̀-èdè ghana wọn fi òfin kan síta pé ìwọ tó bá jẹ pàìtọ tọba lọ rí ìran àríkùrí àsọtẹ́lẹ̀ òdì tọ lọ ń sọ sí orílẹ̀-èdè wa ọ bara rẹ níbi tó lérò ọ lọ́nà kúgun ni ó gbé ọ́nlẹ̀ ni òun kálukú yá aṣèwé ọmọ rẹ̀ má sọ tọ́ra àwọn náà ni wọ́n máa ń rí ọgọ́rùn-ún èèyàn ni ó kú lọ́dún yín àwọn ò ní rí nǹkan dáadáa wọn à ní rówó wọn à ní rọ́mọ àfi gbẹ̀yìn ó kú eléyìí ó kú èyí ó já àwọn orin bàbá mi òjò adé tó ní kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o ènìyàn ló sọ pò lè níláárí wòlíì ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o dáadáa náà lọ́lọ́run o dáadáa lọ́lọ́run o dáadáa náà ni mo ń sọ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ burúkú ọlọ́run ṣe èèyàn burúkú ọlọ́run ti ẹ ṣe èèyàn débi tí ọmọ hùwà burúkú ọlọ́run sọ sọkúsọ o. àsọtẹ́lẹ̀ òdì ìran aburúkú níní ìkápá lórí ayé mi àtẹ̀yìn o. lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àlè ìrẹsì nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè. ní àsìkò December ṣé ẹ tún mọ táwọn èèyàn

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnìún a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Gbogbo ohun tẹ ẹlẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé. Àsìkò yẹn tí ó bá fi dé èmi Mustapha Tọ́lọ́run tàná mi ó ti gba transfer. Gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá. Àsìkò owó ni àsìkò tá a dé nu Súrẹ́tù Lmáídà Quran chapter 5:90 tí ń sọ fún wa pé iná la xamura wálé mẹ́ sára wálé àdìlámù ríjìsùn mírí àmàlì ṣètọ́n fàjìtẹ́ ní bú la alákùn tó filẹ̀.
2: Yà wà lẹ́dí náà àmàlù.
1: Aláwọ̀ ni mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Iná la xamura ọtí wàlí mẹ́sára àti tẹ́tẹ́ wàlí àfilà àti gíní àti ajé wàlí ansá àti gíní àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ríjìsù ẹgbini mílí àmàlì ṣètò nínú oríṣẹ́ ìṣúná wà fàjìtẹ̀lẹ́bù commandment ni fàjìtẹ̀lẹ́bù la alẹ́kùn tó filẹ̀ ẹ jìnnà sí kẹ́ẹ̀bá lè jẹni tí ó jèrè àtẹ̀mí àtẹ̀yìn tani oníwèé púpọ̀ nílé léwèé púpọ̀ nílé gbogbo wa la ń ta tẹ́tẹ́ lónìí tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan bẹ tá ń ta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wà tẹ́tẹ́ nìkan
2: náà
1: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lálẹ́ mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó bí wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan mú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kún wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá send 100 naira wọn jà lọ́dọ̀ wọn mẹ́kúnnú kò sí bí wọ́n sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn láéláé random yìí ò lè kàn ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà àwa ní ìlú yìí ò dá ìlú ò súnwọ̀n ìlú yìí ò lè dá kò sí lè súnwọ̀n kì í ṣègbè torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńlá ńlá ẹ lọ wo advert tẹ́ bá lára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pẹ́ nìkan ò ní mú tán kí là ka èrè o má dorí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kún má wọnú ilé wọn wá bí ó ṣe ra ẹ léṣe yóò ṣẹlẹ̀ mí léṣe ọmọ mélòó lọlọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí wọ́n fi mọ́tò gbá tó bá mú tí yóò tó. Láti ìkún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà ọlọ́run tó ní ẹ jìnnà sí ọtí ní múmu ẹ wá lọ wo ṣàìṣàì bọ̀bọ̀ kí ló ń tẹ́tẹ́ ni ẹ wo iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹjọ́ kò sílé wọn ti gbà ṣé ohun tọ́lọ́run wá lọ́wọ́ fẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn kó náwó ọ̀kẹ́ sí wa ìyẹn wá tì tó ẹ wá di a lo si lai ye yon tan pa lo ju mo. E wa di a lo lai ye mi ti mpa lo ju mo. Mo fe se kora mu kora na la anye. Ki wada yon pada. Ise ta jini ki ru se. Fun yi to kwa juni nu be se a ye koto wa si wo. Olo ye ki gbogbo wo lo be ni. Abise yon oda ka pada mbe. Aimoye be ni won ni iwe mimo kan so aimo mi o je le ko ti pe bi to ti so ni sugbon won ni lowo eni ti o ni lati ye kini lati gba fe ni o ni isele abi o sele gbogbo awon re ri re ri ti won kori sinu tinted glass ti won leran leyin orun lu ta won kokoro o ma sadu akun o tete wa ko si bi won ti ri owo ti won ri lara wa mekunu ni lara wa talaka ni e wa wo e mo yi ese ta nda lojumo e yo kan won wa ni e ma se stick fa ke ma wa fori ji ese sibe sibe emi pelu ore o ti ra ijo iwon torasuko ta ba fi lo kubura e won ra odidi shop aso kan ta to de asuko ta ba fi lo asalatu yen gbogbo oja ta nta la won te ni awon yoku ti o lo ti ta tan ka wo to de be ni are ni ti ku mu ni di oja ti o da duwo ko tori koko wo sinu shop to po ko tori ko won se ja container mewa fun o si mu ku me eni kan wa ni se si ro gbogbo won ko kale yen iwo to ti lo e na lo se si ro gbogbo won fe na kilo de temi pelu yin be ninu anu ta be ninu ranu ti won fi so pe yan kan ku ti fi ma wa wu wa lori pe aso ankara bayi la gbodo lu ta fi soku e ta lo so fun yin pe gbara to do odo olohun o ti bo sinu ke a fo ni ta o yidi la ku shit fa anna al hijab to ba je ko won ba si agaga loju opolopo wa lati ri oku wa ni eni kan ni le fo nje selu abi kurko ni Ọlọ́run ló mọ ní ọjọ́ tí àgbègbè nílò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí ikọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí Ọlọ́run ló mọ iye ọjọ́ tí wọ́n lò wọ́n tó rẹ́lẹ̀ ikọ́ ẹ wá wo ilé tí àgbègbè nílò gbẹ̀yìn láàrin ogún ìṣẹ́jú wọ́n ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dì lífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́ ọmọ tí ń fagbájára tí ń gbé owó bá bàbá òun lọ òun ó lọ mọ̀lánà mustapha alimubara ó ní wẹ̀lì tí ó pọ̀n lé ni tá a bá rọ̀ dájú nú àwọn àfá àti ń bẹ tẹ́lẹ̀ ti sáré tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ̀ ni ó tàbí mọ́
3: yìí
1: kò ní wọ sáré ṣùgbọ́n torí kálẹ̀ pọ̀n lé yóò máa lé fi mílẹ̀ kíní kan á máa wá di mú gbàrẹ̀gbà baba ni e fi ile eje o lo wo eje o woru oko ti baba e wo
3: yo si jeun jara
1: yo si ta ba ti e ranti gbogbo nkan bere pe baba re da baba to bi baba re ni mo wi pe baba re o baba to bi baba re baba bere lowo re o ko ti lo ti pe inu sare yan na lowo ye wa so kini kan fun o ni se bi ngba ti o se mi lara e mo ina la fi loku o ti pare mo ye pe afa ojogbon ni ngba to go tan ile mo ni bi wo ba ti e ba won baba re loku ri awon egbon re kan te lawon baba re odidi isu ni kini mo pe odidi isu ni baba re si wa mu isu ogun obe oge sona bi mefa se won pe ni sunba won ge tan kini won pe bi won ti pe abdul gani na abdul gani mo doku be ni won pe suna lo ko mo won pe ni ebu e wa ko lo sori ebe baba re ni o ya ma le lo sori ebe e wa le lo baba re to mo isu gbin ohun mu oko in wale in ti bonu e ba so faburo re to un godie o ni o ma ko ewe sori re ko ma bu ye pe si eledan gani abe eledan re ngbe gbe si koto be ni se fe we eledan re aha eledan re olohun ni bi aburo re se te ko wa to lohun baba ba loko to tele baba loko ti baba ni ko oko lusu yi ti ku oya ma wa ro to me ko mo pe nbe na ni suwa to ro pe loke ni tin wa to nkan bere si foko dale ru to gbe kini o gbe korofo ebu ijo ni o gbe jade bo ti gbe jade ti baba re ri lokere philip bu ye pele olorun lo bu ye pele ngba ti eto su mefa ewe ko ba yo be in ba po wa soke baba e ba ni e ti ti oya e ma lo fi idogunle e ma fi ido ya mo tan pe ni ido igi ti o fowo mu aha won fa mo leyin osu bi melo kan ka ma dara wa joko mo leyin osu bi

0: olohun ora owo mefa enyi kan lohun ora le meta atoni le meji atolowo mefa atoni ri ofa kaluku sase kini won ko su pada lole abi won ko su lole ngba ti won ko isu dele eni ti ora su ti o je isu peleyin ora su a olejo to de ohun lohun o je isu ki lo lohun fe je oniyan lohun je Allahu akbar
1: Allahu akbar
0: Allahu akbar nigba ti won gbe isu de kitchen kini won koko se fun won gba aso ku lara e
1: Allahu akbar
0: won wa ge kekeke won da sinu omi tutu ero su ni po won fe gbadun ngba to ri omi tutu ṣùgbọ́n barabiri ó bára rẹ̀ lórí kíni lórí iná wọ́n bẹ̀rẹ̀ sí ní ipò náà mọ́ ara rẹ̀ tó lé kókó ó di kíni ọdẹ èrò òun ni pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe lọ́nú àpò àlejò tó sì dé ti lóhun ò ní ìjẹsù ìyẹn lòun fẹ́ jẹ wọ́n wá da ìyá odó àtọmọ rẹ̀ níjàpọ̀ wọ́n ju isu sínú ẹ̀ bí ìyá ti ń tì síwájú ọmọ ń tì padà sẹ́yìn wọ́n ti síwájú wọ́n ti padà sẹ́yìn ẹwà dúyà ti ṣùjẹ o ó ti pass through ìyá kan nínú sàárè o nínú ebè o kó tó tún padà wálẹ̀ kẹ tó gba sọ lára rẹ̀ kẹ tó gba agbára lára rẹ̀ látara iná ẹ tó tún fi ìyá ọmọ rí odó àtòdójẹ wọ́n wá kọ́ sínú àwo wọ́n wá bu ọbẹ̀ ẹ̀gúsí àtẹ̀já tó dẹ́ ẹjẹ́ odò wọ́n gbé síwájú àlejò àdẹ́nà dìde nígbà tó jẹ kọjá ààyè rẹ̀ kò tó ṣẹ́jú márùn tí fi ń bèrè WC ní iṣú padà sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyá alukùránì wá níwọ̀ tó onílẹ́yìn ikú sáré ó ní jẹ́ ìjúwe fún ọ kí ló ti kíni ju ètò jo ó ní àwọn tí ń bára wọn jiyàn pé wà yí dá mítíná wọ́n kù náà tòrọ bá ń wá ìzọ́mọ́n àìnà lámọ̀bù ohun fún àwọn àbá ònàlẹ̀ awàlì kúl ìnàlẹ̀ awàlì náà wàlẹ̀ àfìrí náà lámọ̀jìmọ̀ ọ̀hún ìlànà ẹ̀kọ́ ti yẹ́wò mi màálù ó nígbà tí ń bẹ̀rẹ̀ pé ẹdú ẹni a máa jìyà ìyàwó la fẹ́ jẹ ṣé wà tá a bá ti dénú sáré tára wa ti di tó ti di eruku tegungun wa ti wà decomposed nínú ilẹ̀ báwo ni ó ṣe tún fẹ́ gbé wa dìde báwo ni èbú ṣe iṣu ọ̀nà tí èbú padà fi di odidi iṣu bí àwa náà mú ó ṣe pé àwa náà dìde
1: nìyẹn
0: inú mi wá dùn mo ti witness ìsìnkú nílànà kristẹni rí mo sì rí ti islam tí mo wà nú ẹ náà rí mo rí i pé gbólóhùn kan náà ni wọn máa fi sin òkú wọn nínú erùpẹ̀ ni a ti dá ìwọ ibẹ̀ ni a sì dá ìwọ padà sí ibẹ̀ ni a ó ti bí ẹ dìde àbí bẹ́ẹ̀ kọ́ ó fi hàn wípé a lè mórí bọ́ kì í ṣe sàárè ló parí sí tó bá tiẹ̀ wá ní sàárè ló parí sí mo béèrè lẹ́ẹ̀kan pé bàbá ńlá bàbá rẹ béèrè pé mo lọ wà wọn ló wà lò sàárè òye ọdún tó ti lọ kò tí ì débi ti lọ ayé tá a lò ẹlòmíì lo 80 ẹlòmíì lo 90 ẹlòmíì lo 40 wọ́n wá kọ́ síbi kíní tiẹ̀ sorry the sudden death kíní jẹ́ sudden death kíní jẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé a fẹ́ ọ púpọ̀ ṣùgbọ́n olúwa fẹ́ ọ jù wá lọ ta ni ìbá fẹ́ ọ jù wá lọ tẹ́lẹ̀ ìyẹn kọ́ ló máa sọ not how far but how well. Alukurani náà ló sọ fún wa brother wa kan sọ lálẹ́ yìí nígbà táwọn èèyàn pé tó ń sátì ẹ̀jẹ̀ ká lórí dáadáa.

0: ekojia brother kani tohun o ti ya nisin 100 years ohun si le kan na ni gbogbo wa bu erin 100 kini 100 kini alquran ni wa manu amiru nuna tisu fi khalqi afala taqil alquran ni the more you live the hard you live be mi e ba se nku si be la ma di daada ku fun emi re o mu oloju re oni ri bi omo mo ku loju eyan omo mo o tu ku loju eyan e mo fe ke mi ogun gbogbo awon baba wa ti won pa gbe o ka gbe kude ti won gba gbe ete ti eran ti jebo won pada won na ti won afigba ti won wa won eyan to mo npa ekan elomi jera mole won ya re pada ikuna lo pada gbe nigba ti ku o ba wa gbe e ma je gbo lenu enikan podo ni mi ko ti kan mi
1: allah
0: ko se ni ti o le kan ko se ni ti o le kan iwun ti ki kaluku yin o tete salapa tete ohun na ni won ti wi fun yin ni suratul baqara Quran chapter 2 verses 197 177 kilo wi imoran ti mo ba fun yin nu aya yen imoran meji la lo gba yin ibi tin pari wa simi sinu imoran mejeji la ta aya yen gba mi to gba yin imoran yen ni ke je ke mi pelu yin jo tele iru e ni atilege ni tele oni be sale birra kibala al mashriq wal maghrib walakin al birra mani amana billah
1: amana billah
0: ale ku olori amana billah ti le ofimo
1: allah
0: tori to ba je to ba je pe al imanu billahi gangan la fe so ni pe wallahi ale treated ati le ofimo tori pe ta ba pada wonu imanu billahi gbogbo wa la pada bara wa leni to fe ni waju olohun olohun ni e le ri bira kankan da yoruba lo so nbe le sa ni bira e le ri ara kan da o ni kii sara dida ni ara nda ko antu walu wujuhakum qibala al mashriq wal maghribi o ni ko koju siwaju ko koju si gabasi bayi ko duro lo gba ri bi wakati meta ko ma yirapo o tun se yan tan o tun wa ko oju seyin bayi o tun lo gba ri abo ti e fori kan le o wa ri kan wi oni yen koni pataki
1: walakin al birra
0: oni o ti je daada lodo emi olohun to le mu eyan ti o fi pasi mani amana billah
1: amana billah
0: kiba jokunrin kiba jobirin
1: man
0: kiba jomode
1: man
0: kiba jagbalagba
1: man
0: kiba jeni tin saye kiba jeni aye se man amana
1: billah
0: afe ni o ba le ni gbagbo solo wallahi mo fi gbogbo enu so atemi oduwo yi ko si gbagbo lara bi solo lo
1: man amana billah
0: atori ti ba ni gbagbo solo ini lala ẹni tí a lọ jà lánàá tó ní rìn ó mà ti bẹ̀rẹ̀ sí í dára nù.
1: Àní
0: ìmánu bìlà ẹni tí ó bá ní ìgbàgbọ́ sọ́lọ́hún yóò tán sára ọlọ́hún pátápátá inú ìgbàgbọ́ sọ́lọ́hún ọlọ́hún ò gbọ́dọ̀ sóore fún brọ́dà wíwì kí n máa wá kú èrè ọlọ́hún nínú ẹ̀mí mi pé mo dẹ̀ ń ṣiṣẹ́ ṣáájú ẹ̀ náà awukọ báwo ló ṣe tó fi jẹ pé òun ni ọlọrun kọkọ dá lóhun ta ni epo eré ọlọrun ló wa
1: kò sí
0: ta ni rẹnìkan tọlọrun sóore fún ti ipo eré ọlọrun a ó ṣe máa jẹ lágbájá ẹni tí ó ní gbàgbọ́ sọba tí lọ́lọ́run yóò ti gbà pé ayata fa yi ka fún wa lẹ́ẹ̀kan. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kàsídà ó ní ti dáadáa bá bọ́ tọ́ sọmọ èèyàn ó ní yóò pé ọlọ́run ṣe wo ó ń ṣùgbọ́n tó bá yẹ pa burúkọ lọ́ba kan nísìn ni ó mú gbèsè nù ẹ̀dàkùn ewu ọjọ́ tí a jí ni kírun ṣàṣàlá títí ṣàṣàlá tù bí tí ṣàṣàlá tù ní tó ń kádìẹ pọ̀ mọ́ ní ń tadìẹ ní ń kó wọlé àwọn ọ̀rìn sọ fọlọ́run pé báwo ni tí ẹ̀ ṣì kan ṣe wá pọ̀ tó yìí ẹ wá wò jẹjọ tọ́lọ́run ní kọ́ kẹ́mẹ̀rẹ́ ọmọ àbọ̀ àárẹ̀ tí ó béèrè pé ọlọ́run wo lè yí o ṣáwà lọ́wọ́ ayẹ kí ló eléyìí tọ́ sí ẹ̀dàkùn ṣé ò tí tọ́ sí ní tẹ́lẹ̀ bàbá tèmi ò tí lọ tí wọ́n fi ń béèrè pé ṣé wọ́n lọ́yẹ kó ta ló yẹ kó kú kàn bí tí rí lára nù bí tí rí lára nù àní ìmánu bìlà ìgbàgbọ́ lára ọlọ́run ó gbọ́dọ̀ gbà pé bó o rẹ́tí tọ́ sọ́wọ́ ẹ tó ń dára tó ń dá kí ló ń statement of account wò nínú yàrá tó ń dárẹ́rìn taburú náà bá dé má jẹ́ nìkan gbọ́ ó gbà pẹlẹpẹlẹ náà ni ó ní sọ̀rọ̀ rárá tóró ṣànọ́ọ̀sì fẹ́ni kankan ládùúgbò kó o rẹ̀ yìí pọ̀ báwo lọ lọ́wọ́ ó ṣe wá tọ́mọ wa pariwo.
1: Mẹ́ni àmàdà bìlá.
0: Àìnígbàgbọ́ sọ́lọ́run iná wàhálà kan tí ó tó nǹkan bí ìṣẹ̀lẹ̀ láàrin wa tá a sọ́ra wa dọ̀tá ara wa. Téèyàn bá nígbàgbọ́ sọ́lọ́run ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tó ju ọlọ́run lọ.
1: Wẹ̀lì yóò bilẹ̀ ákí.
0: Bọ́lọ́run ìdánwò ọlọ́run oríṣiríṣi ọ̀nà ní báwa. Tí ẹ jẹ́ lọ tí pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo iná jẹ́ ju eléyìí sáàrin wọn kí ohun tí wọ́n fẹ́ ṣe. Ẹlòmíì èèyàn jọ mọ ọrẹ mọ́ládọ̀ ẹ̀ láti gbà náà àtàlẹ́ ọ̀. Ìgbàgbọ́ wà nà lọ́rọ̀ lọ́wọ́. Àní ìmánu bìláì

0: mo bi bala ni ile wo pa emi mo bi bala ni zo ba jona ama bi bala ni ti se yawo ti mo ba nse wedding eh won focus ra won lowo emi ma so tori pe mo bo won ti lo aye won awon kan ni won ti won raye lo yi awon kan ni won ti won bi mo ti won oro mo toju yi awon kan ni won ti won bi mo la ma won lo se ora isa garage yi bi won ti bi eni ti nbo ni won bi ohun na a ma ko ti e bi o ti da ohun wa pe te mole ko koja oni biru wa yi baba si ah la ilahi oni biru awon yi te tele ni fun won lowo won be lodo wa na e bi fun won lowo nba e ti nbo ah awon musa fa ti ani olohun re ni kan ni pe e ko lojo na njo ti ma bere si fun won lowo lo kan ba a pari wa san ta nbo ta de oja ni waju ile oba ti o do bu lokan ba ni ah fa ti wa ni ah olohun da mo ah o ni biru wa ile mo ni ah o deserve owo wa olohun o ni je biru yi mo ba fun won 500 go le mi na fe mo tun le da pada sapo mo kin pe mo fe yo 100 a ma du awun lagba ba gbe fun mo ni ah olohun o ni je biru yin looto orun re lasu eru n bayan ka to ape to bima mesan eni obi meji o ti ri to awa bi mesan shifu alaji baba shifu ah omo bi merila e to wa fa won ti tale ti le ogbadun ko run je ri je pelu awon omo e ti le ogbadun e ka kunmo pe yawo n benu le be ba lo e le ma se lo dabo pelu e ti se bo lohun e gbagbe pe ba ba lo bi ta wa yi tan a tun lo lo bi kan won ninu lele won ninu lele bo la wa lo o toju yawo re ni bi yawo ba tin se to tolohun ni ko se e to ti wa leri won ka toju yawo wa ko ma wa legbe wa gbogbo gba oko mi o ni ri aljanna eyin le fe yàwó rẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ o lẹ́yìn gbọ́ bá ní gbogbo oúnjẹ wa ebi inú ìyàwó tiẹ̀ dùn àwọn alákọ̀wé èmi àwọn ṣàdúrà fáwọn alákọ̀wé pálákọ̀wé ọba dá sí gbogbo nǹkan wọ́n sì dá ń bí ẹyọ kan bí n bá ti ń páàkì ọkọ̀ ọ̀fẹ́ ìyàwó rẹ̀ ti jáde wọ̀ síta tọ́nà hànni àmú ọ̀hún àwa tá a ká kankan irú bàbá yìí bọ́kọ̀ bá ṣe bùn ta gbàtà sí dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé ètò ẹ̀kọ́ wa pàdé wa kó dìmọ́ wa bàbá ètò wa ló ṣe kí wọnú ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọlọ́lé ìwé tó fún wọn ni àwa náà wá owó tá a tún sanfún padà olùwẹ̀ wá dé wá ń dáná lọ́wọ́ ń bí kíní sí tóògùn tó ti fẹ́ kíní ìyẹn wá bọ̀ látẹ̀yìnké ajásẹ̀ náà ògùn mo dé kò ní dá fún ẹfẹ́ tì mí nínú bí ìyàwó bá ti ṣe ń tọ́ da dandan ní kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá à ń lọ lónìí náà ìgbà tí ń bẹ ní múndí àpọn lẹ́nu ńlá kí lọ́wọ́ adé ó di ìyá lukú tán ó di ìyá arísí tán ó di ìyá múlíkà ó di ìyá fàtáì ó di ìyá sẹ̀rífì ó di ìyá ramadana ó di ìyá ẹnu ọ̀wá ṣe pọn lámà ìwọ ọkọ wèrè ni ọ.
1: aspin ọ̀hún náà
2: bẹ́ẹ̀ni
1: mẹ́ta èso ṣàkántọ̀ mi ni òjijì kan.
0: kójọ bá subí iná ìtagúrè àfi ká débẹ̀ dàìlà kójọ bá subí iná bí wọ́n bá sun ọkùnrin yọjà nígbà táwọn ọmọ ẹgbẹ mú díẹ táwọn ará wọn kọdà tọmọge bá jáde tọba ni bọlá lukman ẹ máa wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ òjò yìí tó bá rọ nọnsẹnsì àdúgbò mo ti rí ẹ lásán àìmọ ó mọ ọ̀nà ó lọ sí i ọwọ́ abilukú tán obìnrin àṣírí tán kọ̀ wá ṣe kí sì mọ́ kọ̀ wá ṣe mú jáde mọ́ ọ wá lè gbé lọ captain cook. O le gbe lọ bẹ mọ kọ lọ jẹ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snack káwọn yẹn máa wọ inú lé pé ya fásimà ni ẹwọn ni ẹ bí bàbá fásimà náà sì ni ọba gbé meat pie wọn náà ọjà jẹ ẹran tí ìgbà tí ẹ ti ń bọ ọjà jẹ àmọ bó tiẹ̀ máa tan obìnrin bàbá àpò jìyà lọ́dọ̀ ọlọ́run sì máa tan tí ilé májì ó fura ó gbé lẹ́yìn ẹjọ́ máa lọ ẹ máa wọ́sẹ̀ pọ̀ lọ́jọ́ wọ mr big mú tiẹ̀ ṣẹ náà tande be ko nro pe ah hey mo bo dupe olohun baba ri si emi ni Mr. Big abo dupe awa ra mi to ara gbe fun o ti ma wa gbe oh o ma so lai mo ra ti o pari lecture ya ri si ja mo lo ani mission bo ti e ji ya lodo olohun na kokko se yi una askinu hunna
1: askinu hunna
0: afai bris ope lo ye ewo lo wa dale
1: mene haisu satanto mene oji kwa
0: iya rizi ma wo ko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka ya mulika ma boju pinji oko re tori pe ko wa ni moto mo igba to loko hu iwo ni gbe ka kilo wa de iya rizi ya mulika iya saida kilo de toko re wa se pe loko mo bo ba pe ru e loko re mo olulo sinio
1: ask no na
0: ona ti ate
1: ni na esu sakanto mi ni ojidi ko
0: ona mara oko re wona baba ra yawo re
1: wala tu na na li tu do yi ku alehinna
0: osu mesan oko elomi to bayi bo iti to be na lo ni weji bo ba ten kan eyan mo bi won te bo yi ni weji owo eyin odo yin ni nbo erun mo na ni ti e bole erun mara na ni a message e wa lo mo mo be ba ja ye lo le wa ta ba nko mo okunrin ogbo mo ni nigeria nu ilu ebo obi lo ni nkan o me lo ni e tan ya nse won bi eyin lohun oko gbe bagi lowo atuba gbe kan baba mi sama ba nte kon won sa ro mo ngba baba se wara pe olopa laarin seju beji bo iba bi omo merin la ohun lo ni nkan e nigeria olohun fa wa layoyo kini o tun wa je mo toju eyin yawo wa je mo a ma nara wa ka to fe yin to ba ye gbe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa teyan elomi yo sonu to e gbe n tolorun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyan lo maga ladugo wo si gbe ti wa mo yawo ri ladugo wo wa ma nkan ni ke ma ba fara kan e ba n ta wa fu a n ta wa fu ni wu mura kan bi odun keta sisi mi ti e si lo won lo ka wole yi ninu ramadana mi a se bayi leri ti e si won ah la beka la mo la beka mo ah mo wa duro mo ni awon eleyi mi so kunrin ni won lokunrin ni mo ah mo ada bi awa ni la ruwa ti mo ba soro wa ni ah oni ko si tesan re nbe ni ololohun ti npe ni oje ko mo owo hun wa leri gangan mo ah awa nigeria a mo owo wa nbe nbe a mo nigeria nigeria ti won keuti la ruwa wa so kun ta wa ta soju kan mo o le ti nigeria oja won wo la baba sunkun gba tin gba alquran imam gan sude ke wu sunkun e wa na wa la baba kan lo line te ba jo to e te ba ete de aram te ba bai mari imam awon na sunkun ni won gbo nti won la ila nigeria alright nigeria le ni loto leri ru o ti ku o ti gbo gbo ati ko le o le ti o wa ja nu ero eleru ta ko le o le duwa yen amen yo ti wo pe okay alaji kini ra video lana alaji kini na ra camera lana okay asan o be lo to ile ni lo ilo jale ni ladura alquran ti won ke yi e o nigeria e o bi abara wa de awa mo ye yin ya wa kí ló tún yá mọ yìí ẹ pọ̀ ha àwọn kan tún kàwé lọ́wọ́ nísìnyí dáadáa ẹlẹ́lẹ́lẹ́ àánà ti di pé ọkọ fẹ́ wọn wọn wá rán àwọn aṣọ tí wọn fi máa já ọkọ gbà mẹ́ tí ọba máa lò lọ́wọ́ ẹ ráwọn dádì ni àwọn dádì sì fún wa ní àwọn ọmọge àwọn 25 years old wọn ní wọn níyàwó ńgbẹ ẹ pọ̀ àmọ yọ lọ ọrọ aṣọ tí ó fi ìdajì chelsea lẹ tí ó máa bọ ọlọ́run o gbogbo bójú tí máa ti yàn kọ́ ojú òní ti ń wọ́kọ̀ bákà tún lè nígbà gbogbo ikú gbogbo ẹ̀ bọ̀ ni gbogbo ẹ̀ ní kúbọ̀ ẹwà láyé rojú ńbọláyé tí a fẹ́ rojú ọlọ́run wá ni wọ́n máa pín ẹsẹ̀ ohun ẹni tí ń bá ń tọ́jú ìyàwó tiẹ̀ ìyàwó tí ń bá ń tọ́jú ọkọ tiẹ̀ ẹni wọ́n bá tọ́jú ọmọ ẹ̀ ẹni tí ń rántí pé òun lọ́mọ ẹni tó sojú sí ẹ̀ lórí ọmọ tó bí èmi ọlọ́run máa pín máa ní ẹ máa ga ìwọ́ tó ọ̀nà ní ìyàwó tí ìyàwó ti ń náà ní rẹ tóun máa ní ọmọ yọ ọlẹ̀ fún ọ ẹ máa ẹ bá gbé mọ́tò lọ mo sì ra ṣùgbọ́n fún ìyàwó wọn wọn ra gbogbo ẹ̀ bọ̀ gbogbo la ilaha illallah wọn kò sẹ́yìn ọkọ̀ ṣùgbọ́n òun náà nínú ọkọ̀ mi ṣáájú ọlọ́run ní kí ó ṣòro fún ọ ìṣúná wọn kó bọ́lẹ̀ mu àwọn ti sin ọlọ́run jẹ gbé akóra wa ní bí sùmẹ́rin lọ́ba ara wa tó o kó bí ọgbọ̀n lọ fún èyí tí mẹ́ta lọ́wọ́ ọmọ tí ń kàwé lọ́wọ́ ní yunifásitì tó o kó su bí mẹ́ẹ̀ẹ́dógún lọ fún àtẹ̀ràn tó dá akáwọn egun kankan ẹni tó kó afúnlé náà wà dúró báyìí ó kú tìmọ̀ kó o ti yá abìkan kó o tó kó yín wá mélòó bí wọ́n kọ́ bá ní o tiẹ̀ mọ́ tó dáa ni n bọ̀ ní mòún báyìí mo kó kan àwọn ẹgbẹ́ yín ń ṣe ìtọ́jú yìí lọ ẹ pa àwọn ọmọ ẹni kankan kó bọ́lẹ̀ mọ́ wo kòtò ọ̀run lọ́wọ́ ó ti mọ̀ pé rí ibú ni ó ti yá abìkan ó ti kó ń tọ́ dáa sọ́n mina haisu ẹ ọlọ́run bó ti gbé kalẹ̀ mina haisu sakantum min ujidikun ìyàwó yín ibi ẹ bá ń gbé ní kó gbé ìyàwó yín ibi ẹ bá wà ní kó wà bàbá lọ sọ́wọ́ bọ̀ kọ́ fọ́ ọ lẹ́sẹ̀ pé bàbá rí síka tún tèmi nìkan ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí ìyàwó rẹ̀ bá ń wọlé bọ̀ tí wọ́n náà ń sin àlejò bọ̀ kọjá àlejò bọ̀ tàbí akọ́ bàbá mọ̀lẹ́ ká tù ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí eléyìí ibú ọkọ ní ọmọ abúbí ẹbí àwọn lásán náà kì í ṣe jù ìfẹ́ ni àmọ́ ṣókánṣókán táwọn tó fẹ́ kánná kún tẹ́ ń lọ gbéra mr big ni ẹlòmíà sì gbádé díẹ̀ gẹ́gẹ́ abẹ́ lẹ́nu síbò tí wọ́n ò gbádùn. fíìmù tí ẹ bá ọ.
1: aske ló ń bẹ mí ní ìṣòro ṣàtàǹtọ̀ mi ní ojúdi kan.
0: ibi tẹ́ ń bá ń gbé ibẹ̀ ni ẹ fún wọn gbé. Ìyàwó rẹ̀ lé ẹjọ́ máa wà ní ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lé ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lé gbogbo ohun yóò tọ́ bá jẹ ẹ̀wà Hausa bàbá rà suya ní sáàbò. Bàbá jẹ́ kúyè tó gbé wálé fúyàwó ẹ̀. Hajj atala tó ga náà mọ̀dún là. Òun náà ni mí jìnnà wàlá iná àti ìbá Hajj Musa. Yóò sì dì mọ́kẹ́. Àwọn àti wa ojú ni ò ṣe é wò yìí. Ojú ni ò ṣe é wò yìí. Nbẹ̀ ló ti àbú nísèlè àjẹkù. Ọkọ̀ mi ń páàkì mọ́tò ń ta àwọn ìyàwó méjèèjì sì ń họ wọlé pé ìyàrí sí ẹ wọlé lérí ikú ni o mọ́tò rẹ̀ ni àní ẹ wọlé. Kálukú wa lọ́jọ́ kan wá ṣe bí àtàwọn ti sùn. Òun náà wá wọlé. Àwọn wá sáré jáde wọ́n ń pàdé ẹ káàsà. Ọ̀rẹ́ yín àwọn tó ń gbé tọ́mì tó rújú tó fi wọlé ọ̀dá. Ọ̀rẹ́ yín ẹ sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ yín ti mọ̀dá gẹ́gẹ́ wọ́n wálé wọ́n fi mẹ́sẹ̀jì lẹ̀ fáwọn ìyáálé wa ń wọlé wọ̀nù wọ̀nù ta ló tan fan kí wọ́n mọ̀ tan fan kó o ru ọ̀pá wọn lé o tún wà lọ fọwọ́ kan fídíò
2: why is it hot like this ta ló tan fídíò
0: àwọn wá dààmú. Àwọn sẹ̀rí àti dúkú wọn lọ mú kẹsẹ̀ sí wàhálà kejì wọn làwọn fẹ́. Inú ilé mi bí tí mi ti dé. À ń gbé tó àwọn ọmọ ni o. As from today, ẹnìkan ọ̀gbọ́dọ̀ fọ́ kankan tó jẹ́ set inú ilé yìí mọ́. Ẹ sà. Wọ́n á lọ bí sẹ́lẹ̀ àrùn ìlà. Fa ọkọ mi, bọ́lọ̀ ń bá ń fún àlìjẹ́nà náà báyìí. Ó báyìí kí báyìí lọ́wọ́ ń fún àlìjẹ́nà ọ̀nà báyìí lọ́ọ́ lọ ẹlòmí ò ti mú. Fún tẹ́ ń se báwọn ìyàwó yín ẹ ṣe ń tọ́lọ́ ń fẹ́. Nbi orun sísun nìkan lẹ́lòmíì tí wọ́n bá yàwó rẹ̀ sáwàdà. Ké bá yàwó.

0: bíi tẹ̀rí ni. Kójú ọmọ gbé bí nǹkan tẹ rí ni.
1: Kẹ́hìnà.
0: Kírẹ́dìtì ni.
1: Fáínà kírẹ́dìtà.
0: Ẹyin ìyá, ẹyin ọkùnrin, fáínà kírẹ́dìtà. Bọ́ba fi rọ́lù tọ ya gbèsè ní sinà síse. Àwa àfọ́ ọ̀dọ́ ti sinà. Àwa àfọ́ ọ̀dọ́ káyà Ọlọ́run bá wa dé ìyá yìí mọ́nu kúlà nígbà kọ̀ọ̀kan jù.
1: Iná zina àdé iná fa iná kìlá dìtà.
0: Ẹlòmíà sì wo yẹ̀pẹ̀ ìṣẹ́jú méjì. Iná àwa àfọ́ ọ̀dọ́ nù yẹ̀pẹ̀ ìṣẹ́jú méjì báyìí ni. Tọ́báwo tọ́báwo. Ẹ wá lálẹ́. Alẹ́ ni. Alẹ́ ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀. Ọ̀tọ̀ ní tálájà pàdé. Ọlọ́run ló dijú alkiyama kò sí ẹni mọ̀ bù. Èmi Ọlọ́run láàyò sàálù àmà yẹ fọ àlùwà hàn bí sàálù náà. Kẹ́yọ̀ máa wo èmi Ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípun. Ìnípun èmi Ọlọ́run. Bọ́ ọba jáláṣẹ́ tọ́ bá ń ṣàbòsí ò lè ṣégbé. Ọba àlú bọ́ bá ṣàbòsí ò lè ṣégbé. Olówó olúlu bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé. Ẹ̀yin apàṣẹlú bẹ bá ṣàbòsí ẹ lè ṣégbé. Kọ̀sẹ́ ni mo bò wọ́n jẹ yín yà. Àwa tọ́lọ̀ ń gba ilẹ̀ ogun wa jíṣẹ́ ni nígbà tí ọ̀sán àwọn àfa mọ́. Nígbà tí ọ̀sán àwọn ànábì ọlọ́mọ ọkàn àwọn àfa. Àwa àfa ni. Àwa tá à ń jíṣẹ́ ọlọ́run nísìnyí. Ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù. Ọ̀pọ̀ nù wa tó fẹ́ gun àwọn díẹ̀. Ọmọ àbí kí wọ́n ń pè kán tó dàbí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú Èbó yìí ọmọ náà ni. Àwọn àfa fẹ́ gun nísìnyí. Ìrọ́ wa pọ̀ láyé. Ẹlòmíà rí iná sí yàn. Ìrìnà tí ò rí sí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn. Ẹyin dà. Ogun ayé bá yín yà. Wọ́n wí bẹ̀fẹ́ ni wọ́n wí bẹ̀fẹ́ nìkan wọ́n ní kò ní da fún ìyára yàrá ta ló gun ayé bá yà. Ó ní nọ́ọ̀nù ẹni sùn ní tèmi rí ẹ̀rí tọ́ kí ló rí. Kí ni tó rí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kí lọ́ wà lẹ́yìn ẹ. Àwa fẹ́ wẹ̀yìn orí tó bá wẹ̀yìn tó ń bá di ikú kù gba orí ojú. Mo ní kí lọ́ wà lẹ́yìn ẹ. Àfa ní ẹni sùn ní ẹni sùn kí ni ogun ayé ọba ọjà. Ẹ dẹ́mu àwa tá a gbé kéwú dání ẹ̀wò bí aran kéwú. Ẹ̀wò bí aran kéwú látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà. Àfẹ́ gun mọ́tò tí wọn ò gun. Èyí tọ́lọ́ bá ní orígun màsídà lọ bá ń kọ́ ni Madúgbẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí òní gun tí ó fi kú. Vibutu lọ bá ń kọ́ ni Dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ mọ́lẹ̀ Prado Tuwari Ọ̀ká. Àwọn mọ́tò 7 point something 7.9 point something ta ló gun rẹ̀ nù káyín. Tó bí fọ́fadà rẹ̀ wò ókun. Wá Dúgbẹ́ fọ́lọ́run tọ́ yọ̀wọ́ láàrin wọn tí wọ́n ń gun rẹ̀. Mọ́ mọ́ ilé ẹni tí mẹ wájú. Kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú Adébágún lèmi Buhari iná fẹ́ gun. Ẹ̀rí gbé èyàn dókè èyàn dé prison yard ìgò yìí. Kí n gbọ́kọ̀ sí bàbá Adébágún lèmi iná fẹ́ gun. Sayé bọ̀ kí n tó dáyé. N ti di ayé bọ̀ kí n tó dáyé. Ó tún wá láṣẹ lọ́wọ́.
2: Bàbá
0: mi wá gbé ọkọ̀ tí ń gùn lèmi iná fẹ́ gun lónìí. Lóòótọ́ ó kéré nu sí Ọlọ́run. Kálẹ́ nìkan jẹ́ kàgbé ẹ lọ gbé fáfá. Àmọ́ ká mọ́ sáré ìsakúsa. Aré ìsakúsa bá ayé jẹ́ nísìnyí. Ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀.

0: àfà ló kọ mí àfà rìnà wọn wá pọjà wa àfà díjú lọ àfà díjú lèmi mo rí nkankan àmọ mo rí ọlọrun
1: inshallah
0: mo rí ọlọrun mo rí ọlọrun ìkànnì àwọn aláṣẹ ọba ìpẹ àwọn àfà fọwọ náà ni mí ni nba ti lówó ní ọdún náà ìkànnì àwọn aláṣẹ ló ní àwọn fẹ kí wọn ṣàdúrà fáwọn ọkàn sì burú ọkàn bá pẹ àbí kébì náà kí mo rí náà ni mo bá ní mo rí náà sàárè kọba yìí ọlọrun máa lọ dá ẹ wà lé àṣàdúrà fún yín ìgbà tó wá dé mọ pa àwọn ọmọ mo ní àwọn aláṣẹ ìlú sí ni ìkànnì àwọn aláṣẹ ìlú ni mo ní ẹsà agumẹtọ òwúrọ ṣe abadebe ìyàwó wọn bá jáde alhaji salamu aleykum ìsẹsẹsẹ wọn ti sùn mọ ẹjùmọ wọn bá jí wọn làwọn àbá ndé gbogbo àwọn gbogbo àti gidigidi wọn gbé mu ní ọ ẹyin ẹ kó kínní bọ́ọ̀tà náà fẹ́ bẹ lọ́nù ni ẹ sọ fún wọn sàyẹn wọn kó mọ jáde àwọn eléyìí ọ̀rá basa sọjọ wọn kó abasa ṣe àwọn lè lọ sùn mọ ní ẹ lè sùn sá a jọ ṣe dilẹ̀ mọ́ ni ẹ rú àrùkúrá ní lérí ayé ni rúrù tí ó rú lérí wọn ò ṣe kankan nínú àdúrà ibà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ni àmọ́ kọ́ ọmọ yìí ń tà ń ṣe òun ọ̀rọ̀ àlọ́ sùn àwọn ọmọ adá ọsáì sùn tí wọ́n máa gun ọkọ̀ tọ́ dáa kì í bọ̀ ọba yàtọ̀ bá wọlé tán ẹ rú lérí ni o àwọn náà á rù àwọn kẹta ń ké jù wa mi bá wò di àdúgbò àdúrà ẹ ṣe mí gbogbo yàrá ti kú fún ọgbọ̀n ká tó ǹjẹ́ wọ́n rántí àwa mọ́ bí àbásọ́lọ̀ ń hun ọ̀nà wò la àbá wá gbà gbẹ̀yà fàtẹ́ mọ́ sàdúrà fáwọn ọlọ́la ẹ pè wá ní ẹ̀yìn náà jòkó ni sà ẹ rù kòkó rù ilé rí omi tí ń bẹnu ẹ̀ lẹ́mu ẹ̀yìn tí mọ̀ gbọ́dọ̀ ń lẹ́fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkó lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àmàlàyégo ọmọ ju nǹkan kan bẹ kóhun náà ò lè mọ sẹtẹǹsì àṣebáyìí làwọn àfáà ń mọ ṣe wàhálà àṣebáyìí làwọn àfáà ń dààmú káwa oníkò ká tó rí ń tàn wá wọn bá rú kòkò tí rí ẹ báyìí ẹ bá parí ẹ wà ní ẹsọ kalẹ omi bẹ lẹmú ẹ wà bùdú ẹ fún mú ẹyin ó ti sọ bọ́lọ̀ bí ọlọ́run kò sí nǹkan kan nínú omi àmọ́ ọlọ́run sàgbàdúrà rẹ kó lè mọ̀ pé iṣẹ́ làwọn àfáà ń ṣe láfi ní ó ṣe wí eléyìí àwọn àfáà lóde òní wọn wá ń bà wá àfáà jẹ ẹ sì bà wá àfáà jẹ ẹ bara ń jẹ torí kálukú ló lóko tiẹ nítorí ọba màmá yìí pọ ọmọ máa rántí pé láàmà ní àlèmá àtọ ìjà wàlá mọ̀ọ́kíà lèmá mànáàtà wàlá yánfà zàlìjáde mínkàlìjáde máa rántí bẹ́ẹ̀ ni láàmà ní àlèmá àtọ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ni tó lè kọ́ fún ọ wàlá mọ̀ọ́kíà lèmá mànáàtà tí ọba ní jẹ tiẹ kò sẹni ó lè fún ọ kò sí wàhálà ìbéèyàn bá ní jẹ gómìnà tó bá sa eré àṣà yín lọrùn yọrọ bá ní ìní jẹ kò ní débẹ ẹ wá abiola ni ẹ alábíọlá ni ẹ bá àdìbò fún ẹ bá wọlé àbí ọwọlé ni gbogbo nàìjíríà àti ìdílú wọ bẹẹ rí ọlọrun wá abiola rẹ kékeré tí ìkọọpù kan péré máa bọ nàìjíríà fún tí bàbá mo tí ni igunra ọdàbọ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọtíà lè má mà náà tà ntí ọba ní tọ́sí ọ nìkan ò lè fún ọkọ tọ́sá bíọ́lá ni ọlọ́run fi jí orí rẹ bọ́ọ̀ bá ti gbà yín gbọ́ láyé ọgbà nù ayé ẹ̀tọ́ wa lórí àwọn àyàwó òun làwọn bá bọ̀.

0: ilé mọ ìwọ tọ fẹ náà. Ẹ wọ nù ọgbà ni ilé wọ nù ọgbà yìí dà ilé wọ nù ọgbà bó wà ní ibà ọlájà lè lónìí ni ìyàwó tí lè sin bẹ́ẹ̀ ńlẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ yóò fún ó tó sùn káàbọ̀ tó ti sí ìyàwó ẹ̀ lásòókè inú ẹ̀tọ́ tọ́lọ̀ níka fún ìyàwó wa òsùnmọ́ ìyàwó rẹ̀ àńlára àńsọlá àńláìdé àńfẹ̀rónìkà àńjẹ́nífà àńlẹ̀ àńwáàkì àmọ́ táwọn gbọ́n omi ọjẹ́ mítúpa ìdè bíi mẹ́sàn-án kó tó pé ó dàbí pé mo fẹ́ yó mítúpa yìí bó ti tó nìkan ọjẹ́ mẹ́sàn-án kó pé ó dàbí kó n fẹ́ yó àmọ́ ní gbọ́n ìyàwó olóyè òkúnlẹ̀ pé alájì owó àwọn ọmọ tí mo wí àtòwó aṣọ wọn ìyàwó nù alájì ọmọ kí mo ní àgbo wàhálà wàhálà mo ń ṣe náà ní mo lọ fẹ́ kí n rí owó báyẹn ìwọ náà wọ à ń fọwọ́ wọ ẹwọ́ lọ́wọ́ fi mọ́ aisha ìwọ náà dá sí this 5000 fi 4000 kún ìṣẹ́bàjọ́ bí wọ́n ní alájì ẹ̀tọ́ kọ̀ọ̀kan ó jìyà lọ́dọ̀ ọlọ́run àmọ́ orí ilé ìkànnì báyìí òun sì dúró báyìí alájì last time mo sọ fún mi ní birthday mi tuesday tó ń bọ̀ yìí ni tuesday ló dẹ̀ kújọ́ mẹ́rin yìí ṣe àgbẹ̀ 30000 máa fún mi mo tún rí àwọn kìnnìkan tí mo fẹ́ ra wọn á hádìí ẹ̀ mọ́ ó lọ bí eti báyìí ẹ̀dá òkè mi ní anybody ẹ̀yin náà ni mo ní alájẹ wà lẹ́nu ṣọlá oláìkì òòṣà alájẹ wọn kò fún o alájẹ wà ń fún ìyàwó lé ní 5000 wọn wá kó 80000 fẹ́ nìkan ẹ wá làárà lè jẹ́ nínú yóò ṣe déédé ẹ̀yin ọkùnrin a kú ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ bàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ rárára ẹ rà bra bẹnu sẹrí islam rà bra tó dà fún ìyàwó rẹ ẹ wà adélébọ bí obi ọdún bíi mẹẹẹdọgbọn lọ títì àyẹn ìtún wa mọtò wọn tún wà ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó dà òun náà kó nkè òkè ó ṣe déédé pẹ̀lú àwọn ọmọ ti sìn àmọ́ wọn ti ìyàwó wa dán kò ló ń jẹ eré jẹ ẹjẹun àárọ òsítọ̀sán ní gàárì àti robó lálẹ́ gbogbo ń tọ́ yẹ kó dúró bí tàwọn ọmọ ti ta àwọn náà kan yàtọ̀ síra wọn gbogbo òrí bíi dúró kòsó ń jẹrẹ ńlá ìyàtọ̀ dájọ wọn sọ ìyàwó ẹ bọ ó dàbí èbó ó ti sì wọn gbé sí mọ́mí láre náà nìyẹn wọn ni mọ́mí láre ni ọkọ wọn tọ́jú wọn ni.
1: Inna zina deyino farina kira dita.
0: Ọkọ bọ̀ bá tọ́jú aya rẹ̀. Ọkọ bọ̀ bá.

0: ẹ̀yin ọmọ olúwàbí ilé fẹ̀ òfin kejì tí wọ́n adé ẹ̀tọ́ ọkọlá ìwà lórí ẹ̀wà àìbọ́ bèjì àwò òfin ẹlẹ́ẹ̀kejì wà látùdọ́ rúhùnà ìyàwó tẹ bá fẹ́ ẹ gbọ́dọ̀ ní wọ́n lára.
1: Títúbọ̀ yìí kúrò alẹ́ iná.
0: Ìyàwó yìí ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ ní wọ́n la ẹ débi pé kẹ wá fúnlẹ̀ mọ́ wọn pé yàrá ilé láti yàrá ẹ̀yẹn síbí o gbọ́dọ̀ débi mọ́ yàrá ẹ̀nìyẹn omi wà ń bẹ̀ sẹ́fọ̀n tí mo ṣe fún ẹ. Never má jẹ́ kí n rí ẹ kó sẹ́. As from today I'm not going to drop my key again where I'm going out. Wèrè ni ọ́ ìwọ ọkọ̀ tó bá ń ṣe irú ẹ̀. Àfúyàwó yẹn kọ́kọ́rọ́ ni yàrá ilé mi lọ́n tèmi kọ́kọ́rọ́ nu ẹ tún yàrá sí yóò sì tún kẹsí òun ló sì wọ yàrá rẹ yóò tún ṣe bọ́bá wà á sùn ọlọ́run ni kò sùn bẹ́ẹ̀ kó nu ọ̀tàn yé sí wọn nìkan kàn máa yé jẹ tọ́ba gbọ́n àtọ́gbà gbọ́n tán kọ́ tàn yé sí bí tú ni wọ́n bá gbé sí kó gbé nǹkan sí fáìfì ọmọ pé lórí ibú ni ọ́ èyí jáwọn ó lò kó gbé sí sísì kó gbé sí sísì kó sùn kó ti rí fáwọn ọmọ pé ẹ láìdé ẹ àpá aago mẹ́ta bàbá yín dé aago kààbọ̀ ẹ jí mi. Ìkẹ́yàtọ̀.

0: àfikún ṣe bẹ́ẹ̀ wọlé àtúndọ̀rú hún nàlẹ́ tuntun yìí kọ́ alẹ́ yìí nà ẹ má fúnlẹ̀ bá wọn yàwó yín ẹjẹ́ wọn yàwó yín ó firi ẹjẹ́ yàwó yín ó pè yín ló kọ bí ọba sàlejò ń bẹ̀. Ya bẹ́sì Bàsírù ló ń jẹ́ ẹjẹ́ yàwó rẹ̀ náà sọ ọ́kẹ́ bẹ́sì wọn náà wà kẹ́ ò gbádùn èébù fẹ́ lọ́wọ́ àbú kìí ṣe èébù wèrè ò gbádùn lára. Wọ́n wá sí gbàtí wọn ní ògbédè ọlọ́run kọ́ kẹ́yìn èyàn máa ń sọ̀rọ̀ gbàtí èyàn ògbédè níbi ọlọ́run bá kẹ́yìn ò gbádùn a máa wá tí òsín kankan lọ́wọ́ wa ọ̀ gbádùn ni àwọ̀ òwì dáadáa a máa wá tọ́lọ́run kẹ́ ò serious ọlọ́run o ẹ̀yin olówó ọlọ́run mọ̀ kẹ́yìn.
1: Ami
0: ẹ̀sìn bẹ̀rẹ̀ ti dákẹ́ jẹ́ yìí àmọ̀ ìyá wa kristẹn wọn gba jésù wọn gbọdẹ kò pé la ilaha illallah kò sí tí wọn fi jésù wọn tí wọn tọrọ lọwọ ẹ tí ò fún wọn. Ọ̀ mùsùlùmí tó ti gbọdọ̀ wà lọ́wọ́ wa àtọ̀rọ̀ gbogbo ọlọ́wọ́ ọ̀dá kí ló dé rí àfẹ́ràn ara wa. Ẹ wo pásítọ̀ kan kò tí tó sùn kan nísìnyí wọn ra jẹ́ẹ̀tì fún something billions ni wọn ra ọlọ́run jọ 4 billion pastor baba wa ìmáàmù lè fẹ yẹyẹ ṣíbi ìmáàmù lè fẹ mọ́tò mélòó wọn ni ọpẹlọyẹ mọ́tò mélòó ni baba wa ṣíbi ìmáàmù gbogbo lè fẹ ni láyìnà ìlàlà mọ́tò ẹyọkan ẹyin olówó lè fẹ ṣíbi ìmáàmù gbogbo lè fẹ erigbẹrẹ rin lè fẹ ìmáàmù yín ṣíbi ìmáàmù àgbàlagbà ọlọ́run wọ́n ṣe wàhálà kẹwù wọ́n ṣe wàhálà ìsìlámù kó lè gbó lè fẹ ká lè máa gbọ́ àwọ̀ akíbarù ká lè máa gbọ́ láìláha ìlàlá ká lè máa gbọ́ muhammadu rasulillahi. Mọ́tò kan ẹ wá wo pásítọ̀ àwọn kírísítẹ́nì wà ra jẹ́ẹ̀tì 4 billion ẹ mùsùlùmí bó la ń lọ bó la ń lọ 4 billion ni wọn ra jet fún pastor and christian our muslim where are we going that is the question for you today where are we going in this country àwọn tán pèrè àwọn muslim chief mamu gbogbo olè fẹ ni mọtò kan péré mọtò kan ẹ gbádùn ẹyin olówó tẹjọ máa lè fẹ gidi tí mamu ṣáájú fún tẹjẹ mùsùlùmí àpẹyìn tẹ ìṣẹlẹsìn wa gbogbo ẹrú lọmọ musa fi wí bẹẹ tọmọ musa yàtọ ẹyin olówó tẹjọ máa lè fẹ ẹ gbádùn ẹyin àfa tẹmú lè fẹ dání ọlọrun oníjọrọ yín ọdún dàrú.

mo ni hoyin Adeyinka Olasunkanmi.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: ṣe mọ wípé ọlọrun ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálé o torí ara wa ká mọ ba mọ fara nira ara wa iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì a ní tó ń bẹ nínú ẹsìn ìbílẹ tó jẹ tàbá láyé níbi tí ìyàwó awo kan bá ti dìde awo tó dé ò gbọdọ jókòó ńbẹ bẹẹ náà ni lọdọ àwọn ọlọdẹ lọdẹ ibi tí ìyàwó ọlọdẹ kan bá ti dìde ọlọdẹ míì kò gbọdọ jókòó níbẹ. Gbogbo àwọn òfin yìí gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹsìn ìbílẹ̀ ti ń bẹ nínú tàbáláyé ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá a mọ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn mi àti ẹ. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé àyín yìí.
1: Alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. Ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. Òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé, ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wù á bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́ bẹ́ẹ̀. Ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn lù? O lè jíjà ni wọ́n mú níṣẹ́. Ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
2: Ọba tó dà wá sáyé ṣé kó ń lọ́wọ́ tó gbá lérò tó fi mí kà wáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ebígbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àbẹ̀tẹ́lẹ̀. Gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o. Wọ́n gbà máa fi ìnira wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èèyàn máa wá gbin àlùbọ́sà ọ̀họ́ ẹ̀fọ́ bí ọ̀rọ̀ pé tó bá ṣe náà lọ́ọ́ gbà ni. Bí ìwọ bá wá rò pé o ti mú jẹ́ o ti lọ àwọn ọmọ tó wá fìlẹ̀ yìí nǹkan tó fìlẹ̀ ṣàyé nǹkan. Àwọn ọmọ tó fìlẹ̀ nǹkan àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ ó ní a ó bẹ ẹsẹ ìyáwó àti ẹsẹ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná. Ẹran lé sí mẹ́rin ṣé kẹfà ni àbí kẹjọ. Ìran ṣe bẹ́yìn náà mọ bó ṣe gun lọ́sálálú. Kó wá tún wá gàgà kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run ọlọ́run mọ̀ ní sùúrùfà. Ká pé ọlọ́run ó wàá mú ọ ní àyín àyìn ò tí ò mú ọ ní àyín. Sòrò pọ̀ jàjàbọ́ lọ́run ni. Ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà. Ó jẹ́ gbìngbìn nìkìyà. Ẹnjìníà nìwọ́. Ẹnjìníà electronic engineer. Òun tún fóònù ṣe rédíò níǹkì. Òun tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà. Kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrẹ́sà ni ó bàjẹ́ lára pẹ́ńsù. Sápnà lọ́mọ ní wọ́n rà.
1: Ìgbà tó wù aláwòrán lọ́lẹ̀ ìgbà ẹ̀mí kọ́ wa.
0: Aláwọn èèyàn wa ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlàlà. Àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
1: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ gbọ́ wà láì tẹ̀lá náírà márùn-ún péré ni mo fẹ́ ni mo fi ta ọjà ń fún ọ. Mọ̀sù parọ́ mọ̀sù parọ́. Sọ gbọdọ̀ parọ́ ni. A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o. Bó bá pé ọ rà ń bẹ tí ò bá sì pé ọ.
1: A ò dédé wáyé o.
0: Ewu làbúrò a máa fọ́lọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run.
1: Tó fi mi.
0: Lórí èlò owo to na tan laarin iseju mi lo tori olon ebe ro olon fa
2: maya shaun ala
0: ala ma wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta fi le ko bo ta le fi ko inira bolon pe a wa jiye ese iseye ese ta je so se owo le dolon se ni sa tolon se ni a le da olon se ke awa ara wa na la mo ko se lara ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olon
2: o dokita lo dare ju lo students kata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin anti mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won kowo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do o fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon ko so ngbo doctor nbe boya la awon eyan wa ti e mo yi pe ise doctor on ti awon eyan wa ni ayin tan ti so di kinu ototo ni eka ti kaluku won to ye ki won o diro mo sugbon lo ngbo ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan tan se eni to lo ko bi won tin to egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pun o toju ba toju efori ni o ba yiwo ala won nurse to je pe nursing school na lo awon na do hospital le eyin awon na ma toju awon eyan labe ile te gbugbo e to je pe ta ma ve operation won elomi ninu won ohun ti atun yo tun se dada yo ran se pe doctor to mo pe o mo pa operation sugba won mi bibi lo ba ti foju si bi emi lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse loko kokko operation won ise to ko ah alejo nbe lorun.

e mo pe tini kan o ti e wa ti o ti jera mese yin gbogbo wa Nigeria ti ti to ba lo nisin ani nijo kan mo wa lodo awon ore mi kan ni side Igboro nibe ta ba wa nso ro osegu won mo so pe awon yen oselu gba o badun ma won lara lati ma oselu won ma so won wa ni ri corruption bi iwa abu kan bi ka won no de ko ka won no ko ta won no ko so in temi wa wo ti mo conclude ni pe imotare ni nikan seriousness lo nda gbogbo wa laamu seriousness imotare ni nikan in lo nda gbogbo wa laamu ko le je mi ta ba fe ma fi one ru korojo ta ba wa ko gbogbo ejo tan bo la nko lo kin la fe bi se owo ta ni ko lo run ti won ni sin ma wa jayin ti gbagbe wi pe ni gbogbo ti wu ka pe laye to titi a pe lorun ju be lo bo ba si ti le wu ke lo lowo to ogun meta pere ni pin yin ohun to ba je in to ba mu àtàwọn orí onílàádà tó ọba ṣe ìwọ kọ́ lè rinwó rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ra mílíọ̀nù ọkọ̀ ẹni haúsá ń kínsàn ń kù ní olo gbogbo ẹ̀tọ́ ọba lọ́tán ìwọ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ìfẹ́ pàdíláìtàláì ló lè mú wọn fi aṣọ rùn rẹ̀ lẹ̀ tán bá faṣọ sí ọ ní sínú pósí tí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ bí ojú àwọn èèyàn bá pọ̀ tó ń gbà wọ́n sin òkú rẹ tí wọn lè bọ lójú rẹ lójú gbogbo àwọn èrò wọn ó sì wàá wú òkú rẹ lóru wọn bọ àbí tí ì bá taṣọ patílókù ká wàá gbé gúúsì sọrùn kó gbé ṣéènì sọrùn kó gbé kúpà sọrùn kan wàá fi sin ọkọ fi kọ́mọ wíìlì pé ẹsìn mímọ ẹsìn kúpà yìí mọ́ mi ni o ẹsìn agbada ńlá yìí agbada góòlù ẹsìn mọ́ mi ni o bí wọn ò bá lè bọ lójúmọmọ nísojú gbogbo àwọn èèyàn wọn ó sì hú òkú ẹ lóru wọn ó bọ àánú ọlọrun ló lè ní wọn mọ ju òkú rẹ tàjà nígbà wọn bá dá padà sínú pé kí ní ká má bọ́sọ lọ́rùn rẹ tán tí wọn ó tún fi dá padà nínú rẹ pé kí kankan rọyìn pẹ̀ díẹ̀ lẹ olórí kan yorùbá láṣìírí kí wọn náà wà láyé tá wàá wà máyà àníkọ́ lè rinwó ra mílíọ̀nù ọkọ̀ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ẹni haúsá ń kínsàn ń kù ní olo gbogbo ẹ̀ tó bá lọ tán àbí bí ì bá ṣaṣọ patí.

0: ẹ wá gbọ́ kí là wà mọ́ yà ayé gan.
1: Ṣebo ló máa ń tó gbá lérò tó fi ní ká wáyé.
0: Ṣé ẹ mọ Abba Kyari? Ní gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto presidency ìjọba President Muhammadu Buhari. Ebi gbogbo ó sojú gbogbo wa níjó ní tó fi kú. Ngbò lọ tán ṣe ẹlòmí ò bọ́ sípò rẹ̀. Máa ní èmi ni. Lójú ń sọ níjó ní wípé tán bá ń sọ pé ìwọ ni. Mọ tàdí ẹyìn kó máa sọ pé ọlọ́ọ̀mọ̀ ni. Torí gbà táyé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàlá bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. Ẹyin ló mú àfohùn wá kankan tó fi kọ́. Ó ní àìsímọ náà ni ó gbẹ̀yìn kó wá òhò. Àwọn olówó àná wọn ò sí láyé mọ́. Àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́. Àwọn aláṣẹ àná ti wọ sàárè. Àìsímọ náà ni ó gbẹ̀yìn gbogbo wá. Àbájá ànádà. Nelson Mandela tànádà.
1: Àṣìyà Lúkà.
0: Umaru Musa Yar'Adua tànádà.
1: Wálé okoro.
0: Pápá tí ẹ wá sọ pé àwọn eléyìí ń jìnà sí wa. Ìwọ náà wo gbogbo àyíká rẹ. Wà wọ́n tá ẹjọ́ ṣe kékeré. Wà wọ́n tá ẹjọ́ ṣàná. Ẹjẹ́ a tún padà sẹ́yìn. Àwọn Haruna Sọlá àná ń kọ́.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista báà bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní nrungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé nrungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ ọdì kejì? Àbíṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pé.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínà bàbá.
0: Kí ni a dà torí ń tá jẹ tá wọ̀ yìí náà?
1: Ọlọ́run.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀ àrónú jinlẹ̀. Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀ ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsìtẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, jẹ́ni tí ń bọ sàngún, jẹ́ni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jọmọ́ ìwọ ọmọlúàbí ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Pákó rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkìgbẹ́ láyé. Oríyọmí ọmọ kẹyìn jẹ́ yàtọ̀ sí wípé.
0: Ẹ tún gbọ́ yún náà, sàn bẹ̀sùn pákó rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkìgbẹ́. Ṣé ẹ mọ̀ pé oníjàgíri jàgan oògùn òkìgbẹ́ náà ni ọmọ wá káàkiri.
2: Àtiwá tí a dá léwu láì dá láyé o.
0: Yóò sì mọ̀ pé wọ́n lè fi àdá sáwọn náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjàgíríjà gan ni ọmọ owó ogun òkìgbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ́ ẹ̀sà bá kú tọ́lá. Ìwọ̀n kan wọ́n ṣẹ́wọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kò ń bẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan só ń ṣe dédé ara yín só ń bá yín lára mú tẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068874274 náà ní nọmbà mi dá ilé pè mí sí adéyinka ọlásùnkàn mi ń lè mí ń jẹ lumatech tí mo jẹ olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọ́run tó lò mí láti fi dá sílẹ̀ tẹ bá fẹ́ pè mí ẹ fẹ́ lù mí lọ́gbọ ẹnu ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí bóyá èyí sì fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ polówó ọjà ni èyí náà fẹ́ máa ṣe prógráàmù kan ètò kan ẹlẹ́ẹ̀kejì lórí ìkànnì yìí ni a jọ sọ̀rọ̀ bá a sì jọ máa ṣe lálálà fi bọ̀ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn tá a sì jọ máa ṣe tí òjì tún máa dùn tí gbọ́ngbọ́n máa kán sí ẹ̀yin ẹ má wọ́ọ̀rì nípa tówó ná ẹ ti ẹ̀ kọ́kọ́ pè mí ẹ bá mi sọ̀rọ̀ 07068874274 náà lẹ lè pè mí sí 07068874274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yin search fún ẹwà adéyinka ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kàn mí for you CANME pẹ̀lú 4 àti U kàn mí for you CANME 4 U kàn mí for you ẹ lè search yẹn náà adéyinka ọlásùnkàn mi náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún lumatech tọba yẹ pé ní

Bẹ́ẹ̀ àmì ń bẹ lórí Ajísebí Ọ̀yọ́. Ajísebí Ọ̀yọ́ àmì wà lórí rẹ̀, àmì Yorùbá wà lórí rẹ̀. Eléyìí mú le wọ́n jẹ́ kó yízi láti wá. Bẹ́ẹ̀ sì lè tún wá ẹ wá báyìí. There is a www.facebook.com/ajisebioyoradio www.facebook.com/ajisebioyoradio. Ìyẹn ò nídìí àmì. Tẹ bá ti tẹ̀ sí ibi URL yẹn. Gbangbagbangba lẹ́jà sí ibi profile wa ní Facebook. A dẹ̀ wà ní Twitter náà. Ajísebí Ọ̀yọ́ Radio náà ni ní Twitter. Bó ṣe rí nìyẹn. 07068874274.

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lóko. Kí ni ó gbá ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn ará àdúgbò wa alámúlétí wa o, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà ajá gbáyé ṣe dáadáa, torí àrọ́ bá gbogbo wa ládùkàn. Ẹja sọ́ra kálùdìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn ìsìláàmù wípé kán máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ mọ̀ kọ́lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan tó tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ character kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn character míì tán sọ nípa character kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tán bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹ̀yìn tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹ̀yìn ó yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkọ̀ píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹ pamọ́ dáadáa ní ṣíṣe kó o fi kúnjẹ dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ nìkan nítorí wípé.
0: Ntọ́ ọba ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Kó tó wá lè fún ọ ní.
0: Ó ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù má sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ tó.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè máa lọ. Ohun tó lọ́hùn mi kọ́ ní ìyànjẹ.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bí mọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀san.
1: Nígbà tá a fi wá sáyà o. A ò yẹ fúnra wa tá a bá.
0: Gbogbo wa lákẹ̀ẹ́sàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹ̀ẹ́sàn rẹ̀ ká tó lọ ní àyín.
2: Fakun Adisan Hasan Elimanwa. Ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdánù pátá.
0: Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn wọ́ ọ̀la. Ẹ̀yà ajá dọ̀rọ̀ gidi. Ẹ̀yà ajá dìtàn gidi káwọn èèyàn lè rí tàn gidi sọ lẹ́yìn.

0: ẹja jọ wo sí ọwọ́ ara wa wo sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa. Kí ni wọ́n sọ lẹ́yìn rẹ?
1: Ènìyàn ló máa ń dalẹ̀. Ọpọlọ yẹta.
0: Ṣé wà á sọ. Màrímà sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé n lo filẹ̀ lọ. Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó tó lọ sí àmọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan. Tí mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí ogún mẹ́ta péré. Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ, kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bí ti Kárúnà. Ogún mẹ́ta péré báyìí náà ni ìpín rẹ̀. Ìyẹn tó o bá jẹ.
1: Alábòṣìṣẹ́ bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtohun tó o bá mu pẹ̀lú àwọn orí ńlá àdá tó o bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dá ẹgbẹ́ rẹ̀.
0: Ìyẹn tó o jẹun torí ká bá wà láyé ká má ba kú ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ni títí ẹ. Ara àwọn títí ẹ.
1: Fojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan. Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìsìn. Ìní wàá wá lọ dé bá tó o bá kú tán. Iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ọmọ jẹ lẹ́yìn rẹ. Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ ni ìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tù rẹ. Percentage ni lọ́ọ̀bù ni wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ tó máa yọ nínú sálárì wọn. Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì. Ẹgbọ́n mi torí ọlọ́run ká sì máa fi ara ni ra ara wa torí ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bíi 40,000 to 35,000 to 40,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn ó ti wá rin àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń rí. Nígbà ńlọ̀ ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2013 ni àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ntí ẹ̀rán tí dáadáa mọ́kẹ̀.
1: Ọba tó dà wá sáyé. Ṣé bó ń lọ́wọ́ tó gbà lérò tó fi ní kàwáyé?
0: Òun ń ṣiṣẹ́ ńbẹ̀, ó sì ní ìràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kàńgbà. Ó sì ti bá burú ẹ̀ kan náà ṣe rí tó sì ṣe ṣe. Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kìí sóun nìkan ni wọ́n ń hu àbàjẹ́ yìí, ó ti láwọn ajẹ́jọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n ń gbọ́ jẹ́ pé Nàìjíríà àbí tọ́lọ̀ ń dá a sí náà rí. Ibi orí dá a sí náà rí kẹ. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rìn wọn ní jó rọ́nà lọ. Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná. Lówó bá wọ first mail. Wàlá àrówó gbàdì sí. Ìwá ṣe mí nìkan. Bam bam bam bam bam bam bam. Kì í tún wá sọ̀dọ̀ bọ̀dá wa yìí nìkan. Káàkiri bá
1: mi.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti ba orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ni. Ọlọ́run ò sì ní ṣe nǹkan tá a lè ṣe fún wa. Àbí Ọlọ́run ni ọ̀rọ̀ a máa wá jẹ president ìlú lórí. Àwa ara wa náà láà máa jẹ́ lórí ara wa. Láàrin àwa ara wa tá a máa ń fi ìyá jẹra wa. A máa wá bu àwọn olórí lókè. Ntí wọ́n gan ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ńbẹ̀ ńkọ́.
1: Àwọn àbíkú ńlá yẹ.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ Radionic sọ̀rọ̀ dókítọ̀ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Handout ni ràì. Ọmọ tí ò bá handout tí ọ̀rọ̀ handbook ó fèlì nùkẹ.
1: Fún ọkọ̀ láyà ọkọ̀ máa.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn ńbẹ̀. Ẹyin ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má disk a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin ẹnjìníà náà òun náà tún kó sọ́wọ́ ẹ lò. Àkósọ́wọ́ nọ́ọ̀sì àbí
1: dọ́gba.
0: Omi tí wọ́n fi sí yàn lára tí ò ju bọ́yá bíi múrí mélòó kan lọ. o na kan pa po pelu soki so in paracetamol bi oni waso mo ra won
1: amudun baba to da wa saye
0: aya ani ani o mu 5000 wa
1: ka le just fun ni
0: ajo nre ra wa je o ti wa di omi ara wa
1: saye se bo lo ma n to gba
0: enyo nurse ati doctor na o na agokada eji agokada e to loko nu won ayo plug oko ari abaje adodo mechanic half engine lara soko ike onu ton gbe sanle onu ton re je nbe
1: olola
0: ko se yun na ato de bi to ti ra e lo nje
1: gbogbo alo
0: iyo lo nje na o ti yo o ti ki Congo gari Congo re si bonu omi gbona yun ti sun ki gbogbo wa jo wa nre ra wa je lawon elebo fi so pe we deserve the kind of leadership we get toy awon leaders yi won bole latorun wa ke ajo dagba ni lara ara arin ara wa na lati dagba ajo dagba ni pupo nu won ajo ejo se keke ni ejo sodo ejo lo suku ni ke gbogbo awon wa yi lara ara wa na lo tin jera mese yin ara emi na soro yi o emi na ni bi temi na tin je temi na tin wu abu kọlọn ba mu ku nbe gbogbo wa
1: yawo ronu
0: ka wa mo le diju ka mo le sun fori leji ka awa na la se la gbode fun ara wa la se security ara wa awa la gbe kan ga fun ara wa awa la tun ona ara wa se fun ara wa ijọba o se kaka fun
1: a
0: won muna wa asanwo na
1: obe titi o afiba
0: taxi ni nisin rai won di VIP taxi yin alorun
1: iwo marunu
0: awa jo nfara nira wa
1: olorun lo mo
0: ala deserve awon leaders ta nbe ta
1: olorun
0: iwe election iwo omo ye to gba lowo oloselu kaakiri bo se gba lowo PDP lo gba lowo ACN lo gba lowo JJJ lo gba lowo CCJ
1: oseyin eran san oseyin
0: en yo se beyin to ba fun wo lowo ju ni wo dibo fun so mo pe awon owo yi awon kan na ya awon lowo na fi n e ti won ba ri jiko lapo ijoba awon kan na ya awon lowo yi ni mo won ti ri pada ngba won ba gbe contract fun won ni ke won gbe contract ona fun won
1: gbogbo won ti
0: oya ibe la won ti ri returns won ni se quality rose fun yin laarin osu melo odun melo ona ba je ona million egbelegbe
1: baba
0: o mo pe is as a result of the riba the bribe that you collected during the election tori awon riba owo eyin sowo kuru to ti gba lasiko election ni soro bi awon ni ero tin rowo nle nikan won ti ri owo tan fun o lasiko election yi won si wa pada o tun wa ile ori re
1: olohun mi seda o
0: ana ti mortgage future almost the future of next generation tan ti ya owo tan ti ya yalaye owo
1: ma ni ku tani
0: awon yi awon tan wa nrulu wa yi ibo na ti wa wa ibo na wa se lati le ibo na ti wa ni te ba awon eyan yin na ni awon eyan wa
1: bo ile
0: ta jo dagba ladugbo
1: ti a o mo pa adua le yi
0: aba ni aye gbowo ka fi e ma fowo dibo ma ma tori owo dibo mo e ni gbo
1: e je kunfun
0: gugu wa na lajo ma je omi toro re ti ni si aba ni adibo fun eni bayi adibo fun odo adibo fun eni bayi won ni ko le tori pe oni wole aje dibo fun bayi iwe se dibo fun
1: wa le
0: mo de mo so nu ngati wo dibo fun
1: te
0: tito won o dibo fun to ni tori opo ko ni wole ta wa ni o dibo fun ti o wole ngati wo ba dibo fun tito won o dibo fun ko wole
1: baba lo shawani
0: ngba te awon olori ti won ba ti ni fear wi pe ta won ba ri se daada awon eyan o yo awon ko nipo
1: amo ole ro
0: tori won ti mo pa awon o fowo rabo lowo yin
1: ko la ninu wa wa dudu ila ta nko
0: ngba ti o ba ti si iberu wi pe won le ele yo awon ko nipo tabi ka won tun wa gbe gbagbo ka won mo wole
1: lowo so gbale
0: ta ti mo pe owo le ku gbogbo bukata nle lori tan ba yede fun yin lowo oh e din se yin tan owo te n gba te n kan jo kan tabi jo ke
1: ma isamawati
0: ta wa fi odun merin jiya re pako
1: asile ele
0: e tun ni atun ni recall option ta tun bu le recall olori ti o ba se daada wo tun fi corruption bona ni
1: to gba le ro to fi mi ka waye
0: eh ni won recall aye edibo fun ni bayi edibo odo edibo fun ni bayi edibo bayi ti o de won ni ko ni tori pe ko ni wole ni oje edibo fun iwe se edibo fun na eyin ma e ma ri bi ti bi ti na wa nle e lo ko sinu na
1: to fe ro pa yo kele fe sa bi fe ari e wa ko e lo so be se to yo mi ni boya ko ni ni sile.
0: You don't want to choose to walk alone. You want to walk with the corrupt crowd. Money to le pe yin o fe da to ba se pe yin nikan le da duro lori o to e duro meke Olorun ba ti si leyin alabosi yo si wa pelu yin nibe e ma ni to le pe nikan o le wole ni dibo fun ngba to ba dibo fun ta ni o dibo fun ti o wole ti wo wi ba ti to n wi ba ti to n wi ba se popularity leyin dibo fun ni abeni te wo po ni nkan ti o se fun yin.
1: Oh, bye-bye.
0: Abba. All right, you're on camera.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára rẹ̀ tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó ṣe ṣekú sí àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyẹn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

ta wa ma ya oro na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yato fun pe a nlo se mc a record video a se birthday jingle kan kan ta tun ba ka ti ko si ale kan ta we tun hustle jade nitori pa fe wo wo lowo tori enje o ba ri nkan kan je ti o ri nkan kan se yo ma wo wo lowo ti nkan kan ba wa bole lowo lowo yo wa ma se seku se eh yo ma je je ku je yo ma huwa ki wa yo ma jale yo ma fe wo oluwa wo la suba we so le o eh mo je je pe ole ni wa olodun nikan lalagbara aye so le o aye so le te ba gbo nti mo nse e ni toro wo de mi ma bun lo te ba gbo ise de mi gangan se fun ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ ìdínà bẹ̀ ń dá àbá fipà mọ́ níní gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́mọ bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò fáwọn fẹ́ ràn lọ́wọ́ ọlọ́mọ ràn wọ́n lọ́wọ́ ọlọ́mọ dáwọn náà tàbí sí ayé wọn káwọn náà kán máa bójú rere àánú ọlọ́run.

0: Oya ka mo pe yi se lo ni owa ago meji la berebe te tun mo gba awon repeated programs wa da ka mo binu gbogbo e ti eti ijora won ni oya mo wa 24/7 o je tun ti be the sound sabaji injo ba raye mo hun wa online igba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a mo wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa bẹ́ẹ̀ tí ẹ̀ tún máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àárín ìbá à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù bàbá ti fún àwọn ti fún àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tá tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àti ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn níwá tá a bá lọ kọ́fà event níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rìkọ́ọ̀dù ni ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ wọn mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìí oní rédíò lélẹ́ tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ fi hàn lọ ẹ dákun ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yín gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yín ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́run mọ̀ ràn yín náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la a rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlá wàlá kò wá táyé lábẹ́ láàrin rasim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o iṣẹ́ goli ni mo kọ́kọ́ kọ́ kí n tó wá máa kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ra tuntun náà fún wa pàláì a mọ̀ fún rere yín ẹ ṣe o pẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́ torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ní wà distracted nípa rẹ̀ tí wọ́n bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwádà bọ́ èmi ọ̀gbà bí gángan serious o ẹ̀yìn tí mọ̀ ọ́.

0: afẹ́fẹ́rí wọ́n kọ́ àwa ní yorùbá ní ilé ẹ̀kọ́ gíga emmanuel alayinde college of education ìyún lókè òrò fúlọ́yà aláàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn ẹ̀rọ èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn kò tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ́ẹ̀ bá fẹ́ sàánú àwọn èèyàn ní nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rí rí ò pé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ ò dìbò fún tẹ rí kó rí rí tí ìpè tó ẹ má sàánú oru wọn mọ́ orí rí tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ́ ni ìyá ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dó wèrè ọmọ ìyá mi wèrè ń dó wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákà ètò láti lè rúlùú nàìjíríà láti lè ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dó wèrè kúrò lọ́dọ̀ mi ní gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa a sì ti wà ń ràyìn wàhálà ẹ̀ tí ọba tètò wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. Ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ ta mí òsì ọ̀dá o òsì ọ̀dá o òsì ọ̀dá o káàkùn má jẹ́ kó sì ọ́ ta mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí òsì oníta yín kò ní tàràn yín o kò ní ta mí kò ní tàràn mí mi ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin náà ní mòsì ẹ ní mọ̀nira ẹyin bọ́gẹ̀dẹ̀ bá fẹ́ dẹ̀ ni o kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ kájẹ́ ọmọ ọba wa gbélé ẹran kí la tún jẹ wọn tún jẹ ẹran òkété o kíkú ọmọ rẹ wa kété àrùn kọmọ rẹ wa kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wa ire gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọrin ìparí ọdún evangelist ta kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹ wẹrẹ.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ọdọọdún là ń rúrógbó, ọdọọdún là ń ra òṣà, ọdọọdún là ń rọ́mọ òjì, bóbi làmọ̀

lásìkò tí èyàn bá ṣe orin kínkiní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù Ramadan tí a bọ́ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngọ́ káàkiri àgbáńlá ayé mo ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ńbẹ̀ Inala Gaburu Rahim lọ́lọ́run Allah forí jìn lọ́lọ́run tó bá tún forí jìnyàn tán a tún wá ṣe èèyàn lóore gbogbo àwọn àìṣedédé wa àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹwàá tó bá dáríjì wá tán oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìnyàn tán.

gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ìtẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudrati allah Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà. Ọlá Sàbà àti Mọ́rùwà. Owó Ọlá Àlú Ọ̀yọ́. Owó Ọlá Àgbòlé ẹnìkọ̀ọ̀kan wa.

0: ẹ jẹ́ ká jẹ́ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí lórí àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayunity Wòrọ̀ ni wọ́n rán mi sí yín wọ́n ní máa lọgun ẹ̀ fún yín pé àìláṣọ ọlọ́run pa kí wọ́n tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀gí bàlẹ́ kan ìkàn ni mo káhùn kásẹ̀gí olóhùn ajá fún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ aago ìlú ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òórùn ìjò ní í ṣe kú pa wọn. OAUF Oyo àti Bayunity Wòrọ̀ ni mọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn òdì wọ́n ní máa sọ fún yín pé ọ̀kọ́ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbálẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ ọ̀sọ̀ ọ̀pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan tó

0: Ilọti imandani ayo dane paro
1: ala adab fokoli ilmo ni logo tawa
0: koda awon le oti won ma mu asiko yi lara pe
1: ani to ba mi je o rati adabi
0: sato su yi ba ti tun a lo tan awon yo to nawo ma re gbogbo awon iwa abaje won lori ko gbogbo si na ti won se mo ni gbogbo osu inu osu ta wa
1: yi o rati adabi
0: wọ́n máa rántí ọjọ́ sábàtì wọ́n máa ń yà á sí mímọ́ wọ́n máa ń rántí ramadan náà wọ́n máa ń yà á sí mímọ́ wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadan lọ àwọn yóò tún máa náwó ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun dáa yóò bá mú báwọn yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lọ́sẹ̀ làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira kí n máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ ni mò ń sọ bó tún mú odò fá wá ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ra oúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa náà. Gbogbo àwọn fómílì kìí ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọwọ́ họrí hun ẹ̀náwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Torí ajúra wa lọ wà láì tí ṣe ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a mọ̀ jura wa lọ́nu.
1: Ẹbùn náà kan jọkan ó ti wá fẹ́ ju sọnù sóhun nìkan ni ó gba mọ́ta àwọn tó ń nàní.
0: Nínú fómìlìkì rẹ̀ ohun gbogbo àwọn tí wọ́n rọwọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà inú orí ní ògbè ìwẹ́nú kò tó wẹ̀ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lè mú ní ọ̀nù.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ní ṣe sọ torí pé sàn án láàrin à ń bàbá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹni.

0: school ti ma pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka alawe janu aja lo oyo ti e gbo laso nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí gbogbo àwọn tí wọn rọ́wọ́ họ rí nínú fómìlìkì wa nínú ìjọ wa nínú mọ́ṣáláṣí wa káàkiri àgbà ńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàfò mú jáde. Fisunre mu lọ sẹnu. Torí pé àwọn àgbàlagbà pọ̀, wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́bùṣe.
1: Tó bá ṣe ló ṣeṣe, kò sí tẹ́dà lè ṣe. Tó bá bá mi ṣe aláàtà.
0: Ẹyin ẹ má dàbí àwọn kan tòkè ọ̀hún alákata kí ti ẹ̀sìn. Àwọn tí mò ń gbé Ọlọ́run ọba níjà. Ṣé ń rò pé Ọlọ́run ọba ò tó ìjára rẹ̀ dágbé? Wọ́n rò pé Ọlọ́run ọba ò tó jára rẹ̀ dágbé. Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmọ́ sọ nílé lóko pẹ̀lẹ́ ẹ̀yìn òdì káàkiri àgbà ńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run léṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ Ọlọ́run lọ́rùn Ọlọ́run ọba ń gbọ́. Fún fáyà fún yọ́kànnì ọyá ẹ̀ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o. Kún fáyà gun ó sì wọ́ ọ yẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín kún fáyà gun Ọlọ́run ó sì wọ́ ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé kún fáyà gun Ọlọ́run ọba yóò sì wórí ẹ̀ yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni.

Ọlọ́mọ intinse o. Ọmọ intinse o. Tó dá gbogbo wa tédè ìwọ ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa. Ó dá wa èdè wa ọ̀jọ́ra wa, ẹ̀sìn wa ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn. Ọlọ́mọ bá mọ intinse o. Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n. Àwọn ni wọ́n dáa jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀, ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn. Nítorí pé inú wọn ò da. Inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká sí ìgbé paramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ìkàn ní ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró nílùú tèmi nìyí wàá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, I'm going to impose it lori awon elomi. So I put awon elomi oba ti meet up to the standard that our Yoruba wa ti wa. I'm going to do kafiri keferi wo won. Ara mi oye yin. Agbodo ani lati mo wipe onikaluku lo wa ni different stages in their relationship with God. Different stage ni onikaluku wa pelu àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti elédùà àṣẹ̀dá wọn adẹ́dà àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti ẹ̀ pé a ti wà to up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́ lọ́ọ̀ náà ló mẹni tí ń sun sẹ̀mí aláwọ̀dìmọ́ ní àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ sofoke tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọn ò ti wá mọ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́lọ́run bá sì ti mọ̀ fún wọn. Ara mi ò yé ẹgbẹ́ ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò ká ṣàmà ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ bí awo erin ajáàlú ọ̀yọ́ ti égbó lásán nítorí bí mi ò bá ẹranko múra bá bẹ̀yà ni 4:37 AM náà la wà yìí ẹni àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.

bọ́yálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin iná ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

gba gbe gbogbo awon akore oro wa ta tin ba bo se mo ki mo si npo ku lori kan ni mo npo lori omi gbe gbogbo awon eko nu osu ramadana ka mo gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka mo gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta hin ti mo bi n toro gafara pe e mo binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká máa ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò ká máa ara ilẹ̀ wà kán máa àsìkò ramadanu yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílì kí wa nǹkan náwọ́ sí wọn ká má dà wọn dáa lásìkò yìí torí nǹkan ò yí sí yí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mímú ká máa gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ yàn gba àdìpẹ̀lẹ̀ orí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ ká máa fún wọn ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sílẹ̀ ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbẹ̀wà kalẹ̀ ẹni tó gbéṣẹ́ mú kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká máa ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ ọrí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí wọn ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwẹ̀.

Àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti mẹ́ni atrocity lórúkọ ọlọ́run tọ́lọ̀ bó ṣe ọ̀ náwọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ̀ ó sàánú, wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri ibi dẹ́lọ mi bá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ. Pàápàá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o.
1: Má sọ pé ó ṣe ìláyé o, ojú má torúkọ rẹ.
0: Torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́.
1: Wọ́n sọ pé káàbù rẹ wá bọ́ ṣe mọ́. Wàhálà ìlógún aṣọ kò tọ́ka lò lójú.
0: Ayé ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí. Ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa.
1: Èmi kan wá tún bá àwọn ìyá tó ti.
0: Torí Ọlọ́run ti ṣàdéhùn o, kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́. Ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa. Tó ṣe dáadáa nínú oṣù yìí, ké tún ṣe oṣù yìí nìkan. Adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀. Bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní àyín. Tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ Jésù, àwọn ọmọ ẹ̀yìn Jésù tán lọ bá Jésù Kristì Olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn. Nígbà wọn bá di ọjọ́ kẹyìn, wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn. Irun aláwò elédùà àṣẹ̀dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn èèyàn wọn dàbí àgùtàn. Ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́. Wọn tún wọn ní káwọn náà kán tò sápá àlàáfíà á kò sì ni kí wọn tò sí.

I want any like I know one big Jesus Christ pe Oluwa wa igba wo ta wa ri oniru awon ipo to ka le yi ta wa be owo ta fun olomi ta fun olonje ta be owo logba ewon ta tun ye owo logba awosan ta toju re ta ri olin alai laso lara ta da so bo ta ri oninu otutu ta pe owo nu ile wa awon je oye won wi pe nigba ti eyin te ba tin se awon gbogbo nkan won yi fun awon mo la keji yin ẹni tí bí ń pa tẹ fún lówó tó fi jẹun tẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ fún lómi mu ẹni tó gbà àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gbà àwẹ yìí ná kí láàfi gbà àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ̀.

nígbà tẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọrọ mi ò yé yín ọrọ nù bíbélì ni o ọrọ olúwa ọrọ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọlọ́run olódùmarè náà lásì sí o ọlọ́run ọba yìí sì jẹ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ́ mí ẹ̀sì fún mi lómi mú ẹtí ń yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sì bẹ̀ mí wò kódà ẹ̀ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n rí owó jọ láti fi gbé ẹni yìí ṣáàbù lọ́lẹ̀ òkèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí nígbà wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe sẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sèé tá a mú wọn kò sí sèé tá a mú lọ́nbẹ̀ ó nígbà tẹ́ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ mi wò èmi gan náà ìgbé prison yard lọ wo àwọn wọ́n yẹn ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún ọ lásán omi káírí lálọ́ mọ́ fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀ a ní ò sí ìta àwọn wa kò sí ìta àmú lọ o dẹ́gbọ́ ẹni yọsà ká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ mọ yọ jákà yín sọdọ mi káwa náà kábàáyín yọ.

0: o di je oye wa pelu oro ta nso bo pe ka ma ya alakata kiti esin ti gbe olorun ba nija o wa ni kapo olorun lati si gugu alelesin kan o o wa ni kapo olorun lati si gugu ani elede kan o wa ni kapo olorun lati si gugu ani alawo kan ohun to ri wa to da wa bayi ti o se wa be o ma n tori o ma n tin se o oba mi o ma n tin se o alaye ni awa awa ka ma lo ma gbe olorun ba nija ori ti asoro gbe nija na lolorun gbogbo se olore ta ba se ninu osu yi se lada ta ba se ki olorun ba ko je ka ba nibi to ti lere ko ma fi lada e na dun wa a ti je oye wa pe ta ba ri awon alaini ka ma bo alaini o ka ma fun alaini
1: ore ninu owo e akomo oloye so
0: tori gbogbo wa nigba ta dele aye ko seni to ni ninu wa o ko sẹni to ni o mu nkan kan wa o ko si ta di lo njo ta ba to ba di gba ten ta ba nlo mu nkan kan wa ko si ta mu lo o
1: olawale
0: seyin na te ba fe ma ba o mo se ba pe na te ba be sponsor awon program si wa ninu awe bayi kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú ààwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú ààwẹ̀ bó ṣe kùránì ni àwọn ò máa ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkàn mi TV máa mu Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wáàsí ìwàásù inú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni iṣẹ́ ìbákà igbé kíké ni iṣẹ́ ẹ̀yẹ lóko.

Plenty Fashion Home at the Best Icon Furniture. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dá kọ́ wọn táwọn náà ń ti àlẹ́yìn, àwọn tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́, àwọn tẹ́ ń fún wa lówó lóríṣiríṣi. Adúpẹ́ ọ̀, adúpẹ́ pé òkun. Alájà Adé Àríwọ̀lá láti Amẹ́ríkà. Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ́ kan ẹ̀ yá Màlìkì yá Mọ́tà. Lámọ́lè Wàláwálàdà tí ò ní sówó. Fáládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín kò ní síkọ̀ ọ̀kan nígbà náà mọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àlòkì yá. Àwọn dáadáa tá a bá ṣe lè ní fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa àwọn nìkan.

abstain. Ní gbogbo àwọn nǹkan tí mà ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sákun gbogbo àwọn nǹkan tí mà ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmukúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́n, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ rú ìpè lórí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú, yóò mọ̀ wá ságàkiri, yóò wá tibi pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyá ilé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùbà bó ṣe láìláì lọ́nláò lásán ni wàhálà ẹ̀ Ọlọ́run ọgbà lọ́wọ́ rẹ o. Bó ṣe hashtag fúru láì lásán ni Ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe hashtag fúru láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́, o lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládàá iṣẹ́ olóore nìkan ní oṣù gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́wọ́ tó tán, tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì, kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ ń gbòòrò, ìyẹn ń bẹ o. Kò lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà láò ńbẹ. Bí ààyè rí o bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand. Kọ́ concentrate torí ẹlòmíì bíi di machine lọ́wà. Machine tó lè géèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn. Lẹ́yìn ibẹ̀ làwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn ka láìláì láńlá ni ọba wà kárí ìdèwé. Ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run ọ̀. Ọlọ́run kò ní ká hara wa lè mọ̀ lórí pé a fẹ́ ṣèjọsìn fún.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo nǹkan ni wa lára.
1: Àjẹ yòókó kó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká máa wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ilé ìbò káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ọ̀bá ń gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kùbáhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.